0: Yeah, it's your boy Hess. I'm the H to the E to the double S. Don't touch that dial.
1: Bẹ́ẹ̀ni o, láti ṣe bí ọba kìí ṣọ̀rọ̀ ẹnu lásọ̀. Ìgbésẹ̀ nínú ẹ̀mí ni. Èrè díẹ̀ ni tí Olúwa Ọlọ́run tún ṣe pàṣẹ fún ìránṣẹ́ ààyè rẹ̀. Àpọ́sù Dr. S.M. Mustafa J.P. Bàbá ṣe bí ọba pẹ̀lú Pastor Mrs. Eunice Mustafa. Màmá ṣe bí ọba nínú ìrìnàjò ẹ̀mí alágbára ńlá lọ sí orílẹ̀-èdè Israel àti Jordan pẹ̀lú ìpàdé àdúrà
2: gbàrà mi fún mi.
1: Special Mega Crusade ọjọ́ kejìlá sí ọjọ́ kọkàndínlógún oṣù kẹwàá ọdún 2026 ni ìrìnàjò ẹ̀mí yìí máa wáyé o pẹ̀lú bàbá àti màmá ṣe bí ọba lọ sí orílẹ̀-èdè Israel àti Jordan lẹ́yìn tí ó mú kí olúkálùkù sílẹ̀kùn bọ́ sí yàrá agbára láti máa ṣe bí ọba láyé wa. Ẹ ti lọ forúkọ sílẹ̀ báyìí ní gbogbo ẹ̀ka ilé-iṣẹ́ ìránṣẹ́ Seed of Christ. Bàbá ṣe bí ọba tàbí lẹ́yìn kéyìí ọ́fíìsì You Fit Fly tó bá súnmọ́. Ẹ mọ̀ pé You Fit Fly lọ̀gá àgbà fún hotel reservations, hotel booking tó fi mọ́ airport transfer. Fún àlàyé ẹ máa pe 09078680206 tàbí 08025249280. Ìrìnàjò ẹ̀mí lọ sí orílẹ̀-èdè Israel àti Jordan tá a pè ní gbàrà mi fún mi pẹ̀lú bàbá àti màmá ṣe bí ọba. Ìrètí ẹ náà yóò tù ọ́ lọ́wọ́. Má gbẹ́yìn o.

wọn ò ní rí ọmú òkè ọlà tó wà níwájú rẹ wàá gùn àgùnyè ló gùn àgùnyè ló máa gùn àgùnyè ló máa gùn.

0: ogo ra jade
1: amen
0: wa de se bi oba
1: amen
0: jesu oluwa wa
1: amen
0: uruko mi oye pada apostle lati wole mustafa solomon lati ijo seed of christ golden church land of reality ti olujo wa ni gbaremu idiobi airport area ni ilu ibadan mo so tele aye e ma dide
1: amen
0: loruko jesu aye e ma dide
1: amen
0: nagbara olohun loni sunday gbogbo eyan mo olohun te wa nbadan ajo ma pade leni be ni ipade to ni ni agbara loruko jesu wa si bi oba
1: amen
0: to ba ti de ore meji agugu so ko nlo si se bi oba ko senti o mo be ore meji agugu so ko nlo si bi oba ni gbaremu ko senti o mo be ipade to ni ma mi se loruko jesu ko ara no gba
1: amen
0: lasu igado road hotel bus stop sopo lo se bi oba ko sente o mo be ipade to ni ko se miss loruko jesu ogo ra jade
1: amen
0: ma ja pa isi oni je mo ti so fun lati je ta pe bere nbo ni jo se bi oba wa ni agbegbe yi tabi ni ilu yi ma pa se to ni je to ba tin pa je tele ma pa ni je in fact to ba ri pe ko si ni ilu to wa gangan to ba wa ni road keji tete jilobe aro mejeji eyan ogboro mi se o ah to ba mi si kan nbe ko pe ko to ko to gba mejeji mo gba drua bo luwa tin be ti emi e wa ni waju oluwa ti emi duro ogo ati olare o ma fara
1: amen
0: o ya gba
1: amen
0: o ya gba
1: amen
0: tori pogun laye ke mo pe
1: ogun laye
0: ogun be ogun be kin to soro olohun ah mo pade eri kan won ni ile won won e je kan kawe awon to to wa kawe la kayori won o fe o se agobaniro igbese won lo gbe tori agobaniro se ngbo tun de be wiklo to mu lese kilo na bayo e ko to di pe o se asiyori e ja gbo mu nbo
2: e kale o dadi emi mo ni lo ra fefe ni láti ayọ̀bọ̀ èyí náà ti lẹ́rìí o èmi kẹ́mi sọ́lá àwọn ohun fọ́lò mi láti 2021 ni mo ti ń fọ́lò mi àtìgbà mo dẹ̀ ti ń fọ́lò mi mo ti rí pé ìgbésí ayé mi ti change mo wá sí orí mo wá sí lálùfọ̀ àpẹ́ ní last year mo wá gbàdúrà lórí àwọn ohun nítorí pé nídìílé bàbá mi àti ìlú òkè yẹn ó máa ń ṣòro díẹ̀ kan tó láti jáde yunifásitì débi pé sáfíìsì ó máa nira ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àlàyé torí pé ojú àkọ́bí mi rí díẹ̀ òun àti àkọ́bí mi àti sẹ́kọ́ńdù mi wọ́n ìjọ ṣetán báyìí wọ́n sì ti sáàfù tán ní inú oṣù yìí mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣe bí ọba nítorí pé ó ṣe pẹ̀lú ìrọ̀rùn wọ́n lọ láyọ̀ wọ́n bọ̀ láyọ̀ wọ́n parí sáfíìsì náà pẹ̀láyọ̀ àti àlàáfíà mi rogun àìsàn mi rogun ìdààmú lórí wọn ọjọ́ tó fẹ́ máa lọ sátani gbógun mo yẹ nípa òróró tẹ̀ ń fún adájì àtomi onímọ̀lò fọ́ọ̀mù yẹn torí pé ìbá má lè lọ kò sí ìwọ tó ṣe tẹ́lẹ̀ fúnpọ̀ ọ̀la tó fẹ́ travel lọ sí ní niger state bó ṣe sick nìyẹn kò dẹ̀ ń sick mo bomi omi ìṣebí ọba tí mo ní lórí sílé mo dà á sí lẹ́nu mo dà á sí lára mo fi òróró pa lára ó tún dé káàmù náà gbogbo nǹkan tó yẹ kọ́ ṣe ń bẹ̀ wíkìlì tún lọ mu lẹ́sẹ̀ kò lè bọ́ bàtà kò lè ṣe mo máa ń fún àwọn ọmọ mi ní òróró tó bá ti ń lọ òróró rẹ̀ mo ní pé kó bẹ̀rẹ̀ sí ni máa fi sẹ́sẹ̀ yẹn tó dẹ̀ fẹ̀ òróró rẹ̀ sẹ́sẹ̀ yẹn ti sẹ́sẹ̀ yẹn fi jiná tó fi lè participate gbogbo nǹkan tó ń ṣe mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣe bí ọba o láti 2021 tí mo ti ń tẹ̀lé ọlọ́run ṣe bí ọba kò dójú tì mí gbogbo ohun tí bá ti bèrè ọlọ́run máa ń jẹ́ kó ṣeé ṣe ni mo dúpẹ́ ẹ ṣe dádì ẹ pẹ́ fún wa o ẹ kó wa jẹ pẹ́ o.

0: lórí ètò wa ètò yín ire òwúrọ̀ láti ilé ìjọsìn ìjọ onítẹ̀bọmi ẹlẹ́ẹ̀lẹ́ Baptist Church. Olùṣọ́ àgùntàn wa ni àlùfáà ẹni ọ̀wọ̀ àti ọ̀mọ̀wé John Adékúnlé Adédòkun. Ẹ máa bá wa ká lọ.
1: Ẹ jẹ́ kí a kà nínú ọ̀rọ̀ Ọlọ́run ìwé òwe orí 21 ẹsẹ̀ 25 òwe orí 21 ẹsẹ̀ 25 báyìí ni ọ̀rọ̀ Olúwa wí. Ìfẹ́ ọ̀lẹ́ pa á nítorí tí ọwọ́ rẹ̀ kọ̀ láti ṣe iṣẹ́. Ìfẹ́ ọ̀lẹ́ pa á nítorí tí ọwọ́ rẹ̀ kọ̀ láti ṣe iṣẹ́. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa, jẹ́ kí ọ̀rọ̀ ẹnu mi àti ìsàrò ọkàn àwọn olùgbọ́ mi kó ṣe ìtẹ́wọ́gbà ní ojú rẹ, Olúwa Ọlọ́run agbára wa àti olùdáǹde wa. Lónìí ọjọ́ 9 oṣù 8 ọdún 2026, mo kí gbogbo olùgbọ́ mi nílé lóko lẹ́yìn odi pé ẹ kú ọjọ́ Olúwa, ẹ káàbọ̀ sí ọ̀sẹ̀ tuntun, ẹ sì káàbọ̀ síwájú Ọlọ́run láti gba ìrè òwúrọ̀. Ohun tí à ń gbéyẹ̀wò lónìí òun ni ìṣòro tó wà nínú ṣíṣe ọ̀lẹ. Kí ni à ń pè ní ọ̀lẹ? Ọ̀lẹ ni ìgbà tí èèyàn bá kùnà láti ṣe iṣẹ́ tàbí tí ó bá ń ṣe ìmẹ́lẹ́ tí ò ṣiṣẹ́ rẹ̀ dáadáa, tí ò mú iṣẹ́ rẹ̀ ní ọ̀kúnkúnnà tó fi ọwọ́ yẹpẹrẹ mú un, o là ń pè ní ọ̀lẹ. Oríṣiríṣi ọ̀lẹ ní bẹ. Ọ̀lẹ tí a lè fi ojú rí nípa pé èèyàn ń ṣe, ìyẹn ni ọ̀lẹ iṣẹ́ ṣíṣe. Ìgbà mìíràn ọ̀lẹ nípa ìrònú, nípa pé kéèyàn ó lo òye tó ní ó wà. Bákan náà sì ni ọ̀lẹ tí ẹ̀mí ń bẹ, tọ́jọ́ pé nínú ẹ̀mí Olúwa rẹ̀ ọ̀lẹ ni. Kí ni àwọn àbúdá ọ̀lẹ? Àbúdá àkọ́kọ́ ọ̀lẹ ni kó mọ ṣe àwáwí. Àbúdá mìíràn ni kí ó máa lọ́ra. Àbúdá kẹrin òun ni kó máa fi òní dòní, kó máa fi ọ̀lá dọ́la, kó máa sọ nǹkan tó yẹ kó ṣe lónìí kó sọ di ọ̀la. Kí ni àtúbọ̀tá ọ̀lẹ? Àtúbọ̀tá àkọ́kọ́ òun ni ebi. Ebi ni yóò pa ọ̀lẹ. Gbogbo ọkàn tí ò bá ti ṣe kò gbọdọ̀ jẹ ni ìwé mímọ́ wí, ìwé Tẹsalónika 2 orí 3 ẹsẹ̀ 10. Bákan náà àìní ni yóò jẹ́ ìpín ọ̀lẹ. Gbogbo ẹnikẹ́ni tó bá ti jẹ ọ̀lẹ, àìní ni yóò padà kẹ́kun rẹ̀. Ìwé òwe orí 10 ẹsẹ̀ 8. Bákan náà ni ìkùnà. Ọ̀lẹ ò lè láṣeyọrí, ọ̀lẹ ò lè láṣeyege. Ìgbà mìíràn ọ̀lẹ a máa mú àìsàn báyàn. Bákan náà ni ìlọsíwájú èèyàn a máa fún ní gbèdéke. Ọ̀lẹ níbi tó lè dé, ọ̀lẹ ò lè tayọ, ọ̀lẹ ò lè gbégbá orókè, ọ̀lẹ ò lè làlùyọ. Ọ̀lẹ ó máa ń kùnà ni. Àwọn bàbá wa sọ wípé iṣẹ́ ìpani àìṣe rẹ̀ gan labùkù. Báwo la ṣe lè borí ìwà ọ̀lẹ tàbí ìṣe ọ̀lẹ? Àkọ́kọ́, ní ète láti jẹ́ wípé mo fẹ́ débi ìpele yìí nínú ìrìn àjò ayé mi. Ní àfojúsùn wípé o fẹ́ ṣe ohun rere kan, o fẹ́ dé ipò kan. Ní ète yẹ, èkejì òun ni pé fi ara jìn fún ète tó ní yìí, farajìn fún. Ẹ̀kẹta, ṣe díẹ̀ díẹ̀ ní gbogbo ní ojoojúmọ́ ní gbogbo ìgbà. Ibi abároko tì sí là á fàbọ̀ sí. Díẹ̀ níhìn díẹ̀ lọ́hùn, iṣẹ́ ìpẹ́ ti fi tan. Bákan náà má gba ìfònídọ́là láàyè nínú ayé rẹ. Ìyẹn tó bá yẹ kó o ṣe lónìí ṣe é. Bákan náà òun ni wípé ṣiṣẹ́ pẹ̀lú ọgbọ́n, kìí ṣe pé kó o ṣe pẹ̀lú gbogbo agbára nìkan. Kìràkìtà ọ̀dọ́là ká ṣiṣẹ́ bí ẹrú ọ̀dà nǹkan. A gbọ́dọ̀ fi òye ṣiṣẹ́, a gbọ́dọ̀ fi ọgbọ́n ṣiṣẹ́, a gbọ́dọ̀ fi ìmọ̀ ṣiṣẹ́. Ẹ̀kọ́ wo la lè rí kọ́ nínú ìṣòro jíjẹ ọ̀lẹ? Ọ̀lẹ àìsàn ni o, àrùn ni. Iṣẹ́ ni sì máa ń wò ó sàn, akitiyan ni máa ń wò ó sàn. Kò sẹ́ni tá a bí lọ́lẹ̀ o. Gbogbo ń kálukú òun ló mú wa ọ̀lẹ nígbà tó délé ayé, ló mú wa òròjú, ló mú wa nìkan ṣe. Ọ̀lẹ ni yìí ìhun ìkùnà ni, kìí mú nǹkan dáadáa wá. Ọ̀lẹ ò lè mú èrè wá, ọ̀lẹ ò lè gbé wa débi gíga. Ọ̀lẹ ẹsẹ̀ ni takò Ọlọ́run, ẹsẹ̀ ni takò ọmọnìyàn, ẹtẹ̀jì ni takò ẹni tí ń sọ̀lẹ fúnra rẹ̀. Ẹni tí ń sọ̀lẹ ọ ṣẹ̀ṣẹ̀ Ọlọ́run, ọ ṣẹ̀ sí ìran ènìyàn, ó sì ṣẹ̀ṣẹ̀ ara rẹ̀. Bákan náà ni wípé àwùjọ wa ò fojú oore wọ̀ọ́lẹ̀ o. Gbogbo ẹnikẹ́ni tí máa ń sọ̀lẹ, àwùjọ ò fojú oore wọ̀ọ́. Ẹ jẹ́ kí a súre òní. Olúwa, gbogbo olùgbọ́ mi lónìí, gbà wọ́n lọ́wọ́ ẹ̀mí ọ̀lẹ. Lónìí ọjọ́ 9 oṣù 8 ọdún 2026, tú wọn sílẹ̀ nínú ìdí ọ̀lẹ. gbogbo ipa ati agbara ti ole ti fi mu won loruko Jesu da won nide loni emi ole oluwa tu yin le ninu re loruko Jesu idi ole oluwa ja kuro lorun yin gbogbo emi ka ma si awawi loruko Jesu olorun parun gbogbo emi ka ma lora ka ma jatiko olorun bawi gbogbo emi ka ma fo ni dola olorun tu yin le ninu re loruko Jesu eri je eri mu eri na eri lo loruko Jesu ise yin o si mu ere wa e ni salai ni o olorun so yin da kekanju e si wa de ni tin ni latoni lo loruko Jesu e ni kuna e begbe pe e ni sare e ni saisan loruko Jesu ilo si waju yin satani o ni fodi won din lowo emi tin ni afojusun rere oluwa gbe won yin emi ti farajin fun ise oluwa fi fun yin loruko Jesu e ra anu gba loruko ti Jesu Kristi emi akikanju oluwa fi fun yin loruko Jesu olorun ran yin pada e begbe pe e bagba mu loruko ti Jesu orun ran yin lowo gbogbo bi egbe de ni rere eyin na o de be loruko Jesu e tayo e ni kuna e ni borele ibi o si ni ba yin ona yin o la fun rere o oju adua o ni ti yin loruko Jesu lose yi e wonu ogo lo e wonu idona lo e boju rere pade awon alakoba aye won ni ko ba yin o oro te mowo mese ko ni di ti yin o oju rere olorun yo ba yin lo lose yi iri olorun yo je ipin yin gbogbo bi kibi te ba de e je alabukun fun gbogbo te ba da wole yo yori sere e ni kuna e ni saseti e ni mamu bo mo pede re sinu aye yin ati idile yin aya yin oko yin omo yin loruko Jesu won o ni mu ibi ba yin won o ni mu ebuku ba yin won o ni mu egun ba yin won o ni mu inira ba yin awon omo yin won o serere loruko Jesu aye won ni tumo rere e ko ri adura ara oni ni yin o oju oni pon yin o idamu oni ba yin o ogun olorun o yi yin ka iwa Jesu o wa lara yin ore ofe olorun yo si to fun yin agbara olorun yo si jibo yin ife re yo se ma yin lara loruko Jesu yo dara fun yin o loni ojo kese osu kejo odun 2026 e wonu ayo ati idunun lo loruko Jesu ke ri ba ti se omo ara yo mo gbe yin gege fun rere gbogbo awon tinu won odun si lo si waju yin oluwa ba won wi oluwa pa won lenu mo oluwa so won dasan loruko Jesu e si ye e se rere ogun ni fun oruko oluwa Jesu oluwa wa ire o
0: e pade wa fun akoto eto yi lojo mejo idede akoko kan na oluso agutan wa ni eni owa ti omowe John Adekunle Adedokun ero ibanisoro wa ni 08039501349 lekan si 08039501349 titi ojo mejo ka pade layo emi ni tin to Joy Oladejo.

0: ètò wa ètò yín ire òwúrọ̀ láti ilé ìjọsìn ìjọ onítẹ̀bọmi ẹlẹ́ẹ̀lẹ́ Baptist Church. Olùṣọ́ àgùntàn wa ni àlùfáà ẹni ọ̀wọ̀ àti ọ̀mọ̀wé John Adékúnlé Adédòkun. Ẹ máa bá wa ká lọ.
1: Ẹ jẹ́ kí a kà nínú ọ̀rọ̀ Ọlọ́run ìwé òwe orí 21 ẹsẹ̀ 25 òwe orí 21 ẹsẹ̀ 25 báyìí ni ọ̀rọ̀ Olúwa wí. Ìfẹ́ ọ̀lẹ́ pa á nítorí tí ọwọ́ rẹ̀ kọ̀ láti ṣe iṣẹ́. Ìfẹ́ ọ̀lẹ́ pa á nítorí tí ọwọ́ rẹ̀ kọ̀ láti ṣe iṣẹ́. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa, jẹ́ kí ọ̀rọ̀ ẹnu mi àti ìsàrò ọkàn àwọn olùgbọ́ mi kó ṣe ìtẹ́wọ́gbà ní ojú rẹ, Olúwa Ọlọ́run agbára wa àti olùdáǹde wa. Lónìí ọjọ́ 9 oṣù 8 ọdún 2026, mo kí gbogbo olùgbọ́ mi nílé lóko lẹ́yìn odi pé ẹ kú ọjọ́ Olúwa, ẹ káàbọ̀ sí ọ̀sẹ̀ tuntun, ẹ sì káàbọ̀ síwájú Ọlọ́run láti gba ìre òwúrọ̀. Ohun tí à ń gbé yẹ̀wò lónìí òun ni ìṣòro tó wà nínú ṣíṣe ọ̀lẹ. Kí ni à ń pè ní ọ̀lẹ? Ọ̀lẹ ni ìgbà tí èèyàn bá kùnà láti ṣe iṣẹ́ tàbí tí ó bá ń ṣe ìmẹ́lẹ́ tí ò ṣiṣẹ́ rẹ̀ dáadáa, tí ò mú iṣẹ́ rẹ̀ ní ọ̀kúnkúnnà tó fi ọwọ́ yẹpẹrẹ mú un, o là ń pè ní ọ̀lẹ. Oríṣiríṣi ọ̀lẹ ní ń bẹ. Ọ̀lẹ tí a lè fi ojú rí nípa pé èèyàn ń ṣe, ìyẹn ni ọ̀lẹ iṣẹ́ ṣíṣe. Ìgbà mìíràn ọ̀lẹ nípa ìrònú, nípa pé kéèyàn ó lo òye tó ní ó wà. Bákan náà sì ni ọ̀lẹ tí ẹ̀mí ń bẹ, tọ́jẹ́ pé nínú ẹ̀mí Olúwa rẹ̀ ọ̀lẹ ni. Kí ni àwọn àbùdá ọ̀lẹ? Àbùdá àkọ́kọ́ ọ̀lẹ ni kó mọ sí àwáwí. Àbùdá mìíràn ni kí ọ máa lọ́ra. Àbùdá kẹrin òun ni kó máa fi òní dòní, kó máa fi ọ̀la dọ́la, kó máa sọ nǹkan tó yẹ kó ṣe lónìí, kó sọ di ọ̀la. Kí ni àtúbọ̀tá ọ̀lẹ? Àtúbọ̀tá àkọ́kọ́ òun ni ebi. Ebi ni yóò pa ọ̀lẹ. Gbogbo ọkàn tí ò bá ti ṣe kò gbọ́dọ̀ jẹ, ni ìwé mímọ́ wí. Ìwé Tẹsalóníkà 2 orí 3 ẹsẹ̀ 10. Bákan náà àìní ni yóò jẹ́ ìpín ọ̀lẹ. Gbogbo ẹnikẹ́ni tó bá ti jẹ ọ̀lẹ, àìní ni yóò padà kẹ́kun rẹ̀. Ìwé òwe orí 10 ẹsẹ̀ 8. Bákan náà ni ìkùnà. Ọ̀lẹ ò lè láṣeyọrí, ọ̀lẹ ò lè láṣeyege. Ìgbà mìíràn ọ̀lẹ a máa mú àìsàn báyàn. Bákan náà ni ìlọsíwájú èèyàn a máa fún ní gbèdéke. Ọ̀lẹ níbi tó lè dé, ọ̀lẹ ò lè tayọ, ọ̀lẹ ò lè gbégbá orókè, ọ̀lẹ ò lè làlùyọ. Ọ̀lẹ ó máa ń kùnà ni. Àwọn bàbá wa sọ wípé iṣẹ́ ìpani àìṣe rẹ̀ gan labùkù. Báwo la ṣe lè borí ìwà ọ̀lẹ tàbí ìṣe ọ̀lẹ? Àkọ́kọ́, ní ète láti jẹ́ wípé mo fẹ́ débi ìpele yìí nínú ìrìn àjò ayé mi. Ní àfojúsùn wípé ọ fẹ́ ṣe ohun rere kan, ọ fẹ́ dé ipò kan. Ní ète yẹ, èkejì òun ni pé fi ara jìn fún ète tó ní yìí, farajìn fún. Ẹ̀kẹta, ṣe díẹ̀díẹ̀ ní gbogbo ní ojoojúmọ́, ní gbogbo ìgbà. Ibi a bá roko tì sí là á fàbọ̀ sí. Díẹ̀ níhìn, díẹ̀ lọ́hùn, iṣẹ́ ìpẹ́ ti fi tan. Bákan náà, má gba ìfònídọ́la láàyè nínú ayé rẹ. Ìyẹn tó bá yẹ kó o ṣe lónìí, ṣe é. Bákan náà, òun ni wípé ṣiṣẹ́ pẹ̀lú ọgbọ́n, kìí ṣe pé kó o ṣe pẹ̀lú gbogbo agbára nìkan. Kìràkìtà ọ̀dọ́là, ká ṣiṣẹ́ bí ẹrú ọ̀dà nǹkan. A gbọ́dọ̀ fi òye ṣiṣẹ́, a gbọ́dọ̀ fi ọgbọ́n ṣiṣẹ́, a gbọ́dọ̀ fi ìmọ̀ ṣiṣẹ́. Ẹ̀kọ́ wo la lè rí kọ́ nínú ìṣòro jíjẹ ọ̀lẹ? Ọ̀lẹ àìsàn ni o, àrùn ni. Iṣẹ́ ni sì máa ń wò ó sàn, akitiyan ni máa ń wò ó sàn. Kò sẹ́ni tá a bí lọ́lẹ̀ o. Gbogbo oníkálukú òun ló mú wa ọ̀lẹ nígbà tó délé ayé, ló mú wa òròjú, ló mú wa nìkan ṣe. Ọ̀lẹ ni yìí ìhun ìkùnà ni, kìí mú nǹkan dáadáa wá. Ọ̀lẹ ò lè mú èrè wá, ọ̀lẹ ò lè gbé wa débi gíga. Ọ̀lẹ ẹsẹ̀ ni takú Ọlọ́run, ẹsẹ̀ ni takú ọmọnìyàn, ẹtẹ̀jì ni takú ẹni tí ń sọ̀lẹ fúnra rẹ̀. Ẹni tí ń sọ̀lẹ, ọ ṣẹ̀ṣẹ̀ Ọlọ́run, ọ ṣẹ̀ṣẹ̀ ìran ènìyàn, ó sì ṣẹ̀ṣẹ̀ ara rẹ̀. Bákan náà ni wípé àwùjọ wa ò fojú oore wọ̀lẹ́ o. Gbogbo ẹnikẹ́ni tí máa ń sọ̀lẹ, àwùjọ ò fojú oore wọ̀ o. Ẹ jẹ́ kí a súre òní. Olúwa, gbogbo olùgbọ́ mi lónìí, gbà wọ́n lọ́wọ́ ẹ̀mí ọ̀lẹ. Lónìí ọjọ́ 9 oṣù 8 ọdún 2026, tú wọn sílẹ̀ nínú ìdí ọ̀lẹ. gbogbo ipa ati agbara ti ole ti fi mu won loruko Jesu da won nide loni emi ole oluwa tu yin le ninu re loruko Jesu idi ole oluwa ja ku olorun yin gbogbo emi ka ma si awawi loruko Jesu olorun parun gbogbo emi ka ma lora ka ma jatiko olorun bawi gbogbo emi ka ma foni dola olorun tu yin le ninu re loruko Jesu eri je eri mu eri na eri lo loruko Jesu iseyin o si mu ere wa e ni salai ni o olorun so yin da kekanju e si wa de ni tin ni latoni lo loruko Jesu e ni kuna e begbe pe e ni sare e ni saisan loruko Jesu ilo si waju yin satani o ni fodi won diyin lowo emi tin ni afojusun rere oluwa gbe won yin emi ti farajin fun ise oluwa fi fun yin loruko Jesu e ranu gba loruko ti Jesu Kristi emi akikanju oluwa fi fun yin loruko Jesu olorun ran yin pada e begbe pe e bagba mu loruko ti Jesu orun ran yin lowo gbogbo bi egbe de ni rere eyin na o de be loruko Jesu e tayo e ni kuna e ni borele ibi o si ni bayin ona yin ola fun rere o oju adua o ni ti yin loruko Jesu lose yi e wonu ogo lo e wonu idona lo e boju rere pade awon alakoba aye won ni ko bayin o oro te mowo mese ko ni di ti yin o oju re olorun yo ba yin lo lose yi iri olorun yo je ipin yin gbogbo bi kibi te ba de e je alabukun fun gbogbo te ba da wole yo yori sere e ni kuna e ni saseti e ni mamu bo mo pede re sinu aye yin ati idile yin aya yin oko yin omo yin loruko Jesu won o ni mu ibi ba yin won o ni mu abuku ba yin won o ni mu egun ba yin won o ni mu inira ba yin awon omo yin won o serere loruko Jesu aye won ni tumo rere e kori adura ara oni ni yin o oju oni pon yin o idamu oni ba yin o ogun olorun o yi yin ka iwa Jesu wa lara yin ore ofe olorun yo si to fun yin agbara olorun yo si jibo yin ife re yo se ma yin lara loruko Jesu yo dara fun yin o loni ojo kese osu kejo odun 2026 e wonu ayo ati idunun lo loruko Jesu ke ri ba ti se omo ara yo ma gbe yin gege fun rere gbogbo awon tinu won odun si lo si waju yin oluwa ba won wi Oluwa pa won lenu mo Oluwa so won da san loruko Jesu e si ye e se rere ogun ni fun oruko Oluwa Jesu Oluwa wa ire o
0: e pade wa fun akoto eto yi lojo mejo idede akoko kan na oluso agbutan wa ni eni owo ati omowe John Adekunle Adedokun ero ibani soro wa ni 08039501349 lẹ́ẹ̀kan sí 08039501349 títí ọjọ́ mẹ́jọ ká pàdé láyọ̀ èmi ni ti yín tòótọ́ Joy Oladeji.

0: Àwa ti gbẹ́ròyìn tó dùn díẹ̀ súnmọ́ bí ẹ wá gbọ́n náà. Àwa ti gbẹ́ròyìn tó dùn díẹ̀ súnmọ́ bí ẹ wá gbọ́n náà.
1: Wọ́n ń bèrè pé ròyìn kí la wà ń kà
2: tí fún tẹ́ dọ́níọ́.
1: Gẹ̀rẹ̀gẹ̀gẹ̀gẹ̀
2: òjìnà
1: gẹ̀gẹ̀gẹ̀. Wọ́n ń bèrè pé ròyìn kí la wà ń kà
2: tí fún tẹ́ dọ́níọ́.
1: Ẹ kojúmọ́ ẹkọ ọyẹ̀ tó là péréngédé, ẹ káàárọ̀ lóde tòní o. A tún ti gbé e dé gẹ́gẹ́ bí ìṣe wa fún yín, gẹ́gẹ́ bí ìṣe tiyín láti máa gbọ́ ọtí fún tẹ̀dọ̀ ìròyìn. Nìkan ni ọmọlúàbí kan ní Splash náà rè é. 105.5 FM, the Integrity Station promoting right values ìkànnì. Olólùfẹ́ gbẹ̀lẹ́gbẹ̀ tí ò lóǹkà, ẹni ẹ bá rí ẹbí ẹni èdè báyé náà ni ẹ bèrè ò lọ́wọ́ rú wọn, wọ́n ó sọ fún yín pé ẹgbẹ̀lẹ́gbẹ̀ ò lóǹkà. Ẹ yéé pe mílíọ̀nù kan lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ kan mọ́, odo ni ìsọkúsọ ni àṣìsọ ọ̀rọ̀ ni àṣìsọ Yorùbá ni. Ohun tí ò lóǹkà kì í tún ní ìlóǹkà lẹ́gbẹ̀ẹ́. Bí kéèyàn máa sọ pé one uncountable ni ìsọkúsọ ni ohun tí ò lóǹkà ò lè lóǹkà.
2: Ìsọkúsọ ní gbòòrò ayé.
1: Ìsọkúsọ ní gbòòrò ayé. Wọ́n ní àgbẹ̀ tí ó bẹ̀ lùbọ́ kí wọ́n ṣèṣúrò iṣu òṣùwọ̀n ìlùbọ́ lálámàlà fi mọ iye ọkà. Wọ́n ní ẹ ṣèṣúrò ìlùbọ́ kómi ó má pọ̀jọ kà lórí iná. Ẹrẹ́ lámọ ní dédé omi tí ń bẹ lápẹ́. Ẹ dínwọ̀n èlò kẹ́ ẹ tó fi yọ̀sọ́ bẹ̀ẹ́.
2: Kíkan gbogbo rẹ̀ wà ní òṣùwọ̀n òṣùwọ̀n tí ọ̀bàrà
1: wọn mú. Ní ìwọ̀ntúnwọ̀nsì tí nǹkan ò ní dàrú fúnra wọn.
2: Ọmọ ìpò mi ọlọ́pọ̀ jùnú láàrú.
1: Ó máa pọ̀ omi tó bá sì mọ níwọ̀n.
2: Làárẹ̀ lásì ọ̀, ó má lọ wẹ̀lú bẹ́ẹ̀ wumu lómi o.
1: Àbí bò wá ni. Tó ó yẹ ká ti jọ mọ̀ pé ogún ogún kì í ṣe ọdún 2020. Ọdún ogún ogún òdo ní ń jẹ́ bẹ́ẹ̀. Okò lẹ́gbà ọdún là á sọ. Ọdún okò lẹ́gbà. Ẹyẹ ìṣọ̀lẹ́mọ̀ ẹ̀yin ọ̀lẹ́dàrùn tí ń dèdè rú ẹyẹ ìṣọ̀lẹ́mọ̀. Ọdún okò ó lẹ́gbà ni wọ́n ń pè ní 2020.
2: Di ọ̀lẹ́dàrùn
1: ẹ́. Di ọ̀lẹ́dàrùn ẹ lọ ṣọ́ra yín ìsọkúsọ yìí tẹ́ ẹ sọ tó gẹ́ẹ́. Bẹ́ẹ̀ni 2020 ọdún ni wọ́n ń pè lọ́dún 2010 ni ó. Ẹyẹ tutu kutu mọ ẹ̀yin ọmọ ìwò yìí tẹ́ ẹ fẹ́ dèdè rú tẹ́ ẹ fẹ́ máa sọ ojúlówó èdè di tàtijọ́. Ìbò wọn ti bí ìyìnbọn ẹ ti ń bọ̀ náà tíbo lẹ ti jáwá tẹ lókun lọ́rùn.
2: Àwọn ẹ̀yẹ ọ̀lẹ́dàrùn náà ló
1: bí. Àwọn ẹ̀yẹ ọ̀lẹ́dàrùn, bàbá ọ̀lẹ́dàrùn, wọ́n sunrun ọ̀lẹ́dàrùn, bímọ ọ̀lẹ́dàrùn, wọ́n wá ń ṣèṣe ọ̀lẹ́dàrùn, yìí náà ni ọ̀lẹ́dàrùn wá dọ̀lẹ́ dìran.
2: Ọ̀lẹ́dàrùn
1: dìran wọn. Ọláìwájú Ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ Adéhùnsí Intercontinental Ẹ̀kú kalẹ̀.
2: Ó dé adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba àláwùrà bí eléyìí tuntun fún wa ní àǹfààní aláìlẹ́gbẹ́ láti pàdé ẹ̀yìn èèyàn wa láàárọ̀ tòní o. Ti fún tẹ̀dọ̀ ròyìn rèé, ó tún ti gbìnàyà gẹ́gẹ́ bí ìṣe rẹ̀.
1: Òṣèré gidi.
2: Ẹ̀yìn ti jí. Ẹ lọ rí jẹ́ tí ò bá ti jí dìde ńlẹ̀ o. Pé ìròyìn ti fún tẹ̀dọ̀ yín eléyìí tó máa ń ṣeré gidi tó máa ń ṣe bí ọmọdé tí ó ń gbé fún
1: túfúrù dání.
2: Ní woro sí woro lójúkoro síkoro. Eléyìí tó já wípé ó ti di dandan ní gbogbo ọjọ́ tá a
1: ní. Ti fún tẹ̀dọ̀ ìròyìn máa ṣó.
2: Ẹ jẹ́jọ́ Kàwàsákì Onikestro Level lórí ìròyìn ọ̀hún o. Ìlọ Yorùbá lẹ́jọ́ nú. Àwọn ìwé ìròyìn rẹ̀ o. Daily Post.
1: Yes.
2: Kì í ṣe ti pọ́ọ̀tì o. Punch rẹ̀. Vanguard rẹ̀. Guardian rẹ̀ o. The Nation rẹ̀. Àwọn ìròyìn ọ̀hún kò wá níbìbà. Àwa náà ó ṣe kinní yẹn fún yín láàárọ̀ tòní. Ìròyìn ni yóò sì bá yín láàmú. Ìyá Àdínì yín náà rẹ̀ o. Aminat Adetun Badmus olórúkọ tèmi. Mọ́tẹ́ra yín eléyìí tó ṣe bẹ́ẹ̀ nǹkan.
1: Ó ń gbé gé.
2: Wọ́n pa àlejò mi ìjẹ̀bú òde lánàá.
1: Ìjẹ̀bú ọmọ aláàrẹ̀.
2: Màwúlé Fáṣẹ́bánu.
1: Ìjẹ̀bú sì na wo.
2: Dákò ṣe sùúrù.
1: Má sọ pé torí pé kóòtù tèmi o gẹ́gẹ́ bí alákòóso ẹgbẹ́ wa o. Mánéjà ṣé mánéjà ṣé dúró ewo ni dákò ṣe sùúrù ṣé kò rí bẹ́ẹ̀ ni.
2: Ṣé
1: ìjẹ̀bú ò náwó ni.
2: Ṣé sùúrù.
1: Ó yá mò ń gbádùn ẹ̀.
2: Aminat Adito Badmus loruko temi mo tara ye le to se be nko
1: o se regede
2: o se be nko
1: o gbege
2: o se be
1: nko aletile
2: o se be nko
1: dagbaje ra ofun
2: o se be nko
1: sunday pomo iya seri oko seri
2: to se dada
1: to gaga be se mo gbe awon akole iroyin lori sirisi na la wa ma koko sabi sabojo fun yin a ma sawon sawon be ni ah so good only p wa nkale loro to ni babalaje sunday ni se
2: o duro korikori
1: as a use ana ni must not do gan wa nkale
2: o wa nbi o
1: wa nkale must not to lie
2: o me ni o mo ya ma pa mi ali o saju mi de la re oh my god
1: kisha re ni kan
2: saju mi de
1: kisha re ni kan
2: em ba fe moju to se ina ogbodo
1: ajaramo
2: ni o
1: ajaramo ni o ya to si ajarabuka
2: ajo ajarabuka yen ni o da
1: ajarabuka ni o da ajaramo ni koko so awon ewe royin wa nbe mi loro to ni daily post gege be ti se gbo punch the nation vanguard the guardian lo ni ran lo be akole royin na re lodo temi nbi o nibi ti atiku ti soro igba keje are le nigeria ngba kan ri lo soro yi o wipe gbo oni se ri isakoso are tinubu lasiko ta wa yi ibi tin dari eto oro aje lo ibi tin tuko oro aje wa lo lorilede nigeria eh o mo tin je ki nkan o di nira fun awon eniyan ile kiko abi ile gbigbe kaya le gbe ni abi oko rira gbogbo kan won yi tin koja ntapa awon omo eyan kan mo se bi to nje la so tele ta lo dogun to te tun le ki nkan ninu ka gbele ninu ka roko ka loko e se nto ka roko ani ka je je o kinu okuna ah ti ri to nje ganje
2: ah olohun o sanu wa ni o
1: ile gbigbe gan wa dogun edumare gbani lowo awon damu landlord
2: ami o ami o
1: Edumaregba ni lowo awon firaona ti ya ni nile gbe.
2: Awon ejenti.
1: Ọlọ́dún ni wọ́n ń ṣe bí ogun bí ogun.
2: Ọlọ́run o.
1: Edumare dákun dábọ̀ bá ní pẹ̀tù sí wọn lọ́kàn. Bọ́bá wá pọ̀ sí wọn láwọn ní gbẹ̀tù. Orin barista ni ó bá ń fi parí ẹ̀ fún wọn. Ìyẹn tó bẹ̀ punch ló gbé jáde ọjà rẹ̀. Ó nífẹ̀ẹ́ wo sí wọn kó balẹ̀
2: gẹ́rẹ́gẹ́. Ó dá tó bá níbẹ̀ wá jáwọ́ ìwé ìròyìn Sunday Punch wọ̀ gbogbo tó ní ṣe pẹ̀lú wọn ní àjọ ti INEC ni o. Wọ́n ní àjọ INEC ti ṣe àfikún ọjọ́ eléyìí tí àwọn ẹgbẹ́ òṣèlú gbogbo ta ní lórílẹ̀‐èdè wa Nàìjíríà èyí tí a fẹ́ kópa nínú ètò ìdìbò tí ń bọ̀ ẹni lọ́dún 2027 láti tètè taari orúkọ àwọn olùdíje wọn sí ìtàkùn ayélujára ti àjọ ti INEC ṣe bẹ́ẹ̀ mọ̀ pé lọ́jọ́ tí a ní pinpin ó débà tẹ́lẹ̀ ní báyìí ó ti wá sún sọ́wọ́ iwájú o ọjọ́ wo gan ló sún sí ẹ̀yìn ọmọ gbọ́ láàárọ̀ tòní bákòókò rẹ̀ bá ti tòní o.
1: bí àsìkò bá tó ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí pẹ̀lú àkọlé rẹ̀ tó ń kà jáde wípé ọ̀gá àgbà kan lẹ́ka ilé tí ó ń mójútó òmìnira ẹ̀sìn ìlómìnira ẹ̀sìn lágbàáyé lábẹ́ àjọ ìṣọ̀kan àgbáyé lábẹ́ àjọ kan tí ó ń bẹ ní abẹ́ ìjọba ti orílẹ̀-èdè America United States Commission on International Religious Freedom Asif Mahmood òun náà ló ti sọ̀rọ̀ tí ó sì ké gbàjarè sóde pé ìkọlù yìí ń pọ̀ jù láwọn agbègbè gbogbo níbi wọ́n gbé ń jọ́sìn wọn jẹ́jẹ́ ǹjẹ́ ara wọn lórílẹ̀-èdè Nàìjíríà láwọn agbègbè tó jẹ́ tàlàlàáfíà ńlẹ̀ Nàìjíríà wọn ni àwọn ìkọlù yìí pọ̀ látọ̀dọ̀ àwọn agbésùnmọ̀ míì punch ló gbé ìròyìn yẹn jáde ẹkùnrẹrẹ rẹ ń bọ láìpẹ o.
2: ó dá gómìnà wọn ní ìpínlẹ̀ benue ọmọ ti pàbí ìyábìdún ọ̀rọ̀ kan èyí tó yẹ kẹ́yìn náà ó gbọ́ o ó ní ìjẹ́jẹ́ mọ̀ pé gbogbo àwọn àǹfààní gbogbo àwọn ìgbésẹ̀ kan eléyìí tí àwọn ń gbé láti jẹ́ kí àwọn àtúnṣe kan kó fojú bàdé láti jẹ́ kí àwọn amáyédẹrùn kó ṣe kí ni kó ṣe bẹ́ẹ̀ tẹ̀síwájú ìyẹn ní ìpínlẹ̀ benue ó níṣẹ́ rí àwọn èèyàn kan léyìí tó jẹ́ pé àǹfààní ara tiwọn nìkan ni wọn mọ òun náà ni wọn dúró gẹgẹ bí adínàgbò ògún eléyìí tí ò jẹ kí kinní ọhún kó sún sọwọ iwájú níbo gan ló ti gbogbo lòún jáde kí ni tó fa sábàbí o ẹyin ọmọ gbọ láàárọ tòní bá kókó rẹ bá ti tòní o.
1: bí àsìkò bá tó ẹ ó gbọ ẹkúnrẹrẹ ìròyìn yìí náà ó níbi tí ẹni tí í ṣe agbẹjọrò ti ẹgbẹ ipob ìyún ejimakọ tó ti sọrọ ó ní kánú tẹ́ẹ̀rí nnamdi kánú ó ní ọkàn jẹ́ olùfaragbìyà àwọn ìṣẹ̀lẹ̀ gbẹ̀mí gbẹ̀mí oríṣiríṣi tó jẹ́ pé ó ti ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà gan-an ọ̀nì ọgànjọ́ olùfaragbí alásán ni lọ́nà wo kí ló ṣẹlẹ̀ gangan kí ló bí gan tó fi sọ gbólóhùn yìí ó ní à ṣe bí ọ̀tọ̀ ni tí kinní ń pè fún Nnamdi Kanu ń pè fún òmìnira Biafra ni ẹ wá lọ ọmọ lẹ́sẹ̀ ẹ lọ ọmọ lẹ́sẹ̀ ẹ̀sùn ìpànìyàn ẹ̀sùn gbẹ̀mígbẹ̀mí ẹ̀sùn wọn fẹ́ sùlùkòló ẹ̀sùn afẹ́ pàlúrẹ̀ ẹ̀sùn afẹ́ túlùká lẹ́wà fi ń kàn án ọ̀tọ̀ ni tí ń pariwo ọ̀tọ̀ lẹ̀sùn tẹ́ fi ń kàn án èyí ni tí Ejimakọ sọ iPop lawyer ni ojú ìwé ìròyìn Daily Post ó náà ló gbé jáde ní òwúrọ̀ tòní o.
2: ó dáa tó bá dípẹ́ wà já lọ sákàtà ẹgbẹ́ òṣèlú ti African Democratic Congress ADC
1: Adisanu
2: àti ẹnìkan eléyìí tó jẹ́ ògúnná gbòǹgbò tí ń dátọ́ lẹ́nu ògbé ń tà bá sọ̀rọ̀ nípa ẹgbẹ́ òṣèlú ti APGA wọ́n ní kóńbò wọn méjèèjì òun náà ni a mọ̀ ti ṣe lálàyé o pé ṣe rí àbọ̀ kan fẹ́ẹ́rẹ́fẹ́ torí ń táwọn ó pinnu àbọ̀ fẹ́ẹ́rẹ́fẹ́ àbọ̀ bíntì eléyìí ti ẹni àjọ eléyìí tó náà ń gbógun ti ìwà àbàjẹ́ lórílẹ̀‐èdè wa nàìjíríà tá a mọ̀ sí àjọ ti ICBC eléyìí tí ẹ lọ rèé gbé kalẹ̀ lórí gèǹje iléeṣẹ́ ìjọba àpapọ̀ kan èyí tó fojú bàdé pé ẹ ní pẹ́pẹ́sẹ́ o ẹ máa taari ohun tó ń lọ ilé ẹjọ́ ni ẹ bá ti yanjú ẹ̀ ń bẹ̀ bí ó bá já sí bí ọ bá lọ ilé wọn kọ́ mọ́ lọ ilé wọn bí ọ bá lọ ọgbà ẹ̀wọ̀n kọ́ mọ́ lọ ọgbà ẹ̀wọ̀n wọn ni a ti mọ bí tẹ̀ ń lọ ẹ̀yin ìjọba orílẹ̀‐èdè wa nàìjíríà lórí ọ̀rọ̀ ọ̀hún kí wàá ni àwọn gbólóhùn tó ta wọ́tasẹ̀ ń bẹ̀ ẹ̀yin ó mọ̀ gbọ́ láàárọ̀ tòní o bá kókó rẹ bá ti tó ni o.
1: bí àsìkò bá tó bẹ́ẹ̀ náà ni ẹ ó gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí lápọ̀ ọ̀dọ̀ tèmi ń bí báyìí o níbi tí wọ́n ti sọ pé ọwọ́ ṣìkún ọlọ́pàá kọ́ la pé àwọn ọlọ́pàá ni wọ́n ní wọ́n ti gbé kọmíṣánná gómìnà Adeleke láti ìpínlẹ̀ Ọ̀ṣun ṣé ẹ kúkú mọ̀ wípé ètò ìdìbò ń kàn kún bọ̀ gbọ̀ngbọ̀n lórí ẹ̀sùn wo sì ni ẹ̀sùn tí wọ́n fi kàn án wípé ó dá rògbòdìyàn rúkò ìrúdò sílẹ̀ níbi ìpolongo ìbò ìpolongo wọn ni wọ́n fa làkádí wọ́n fa wàhálà àwọn ọlọ́pàá ti wá gbé kọmíṣánná tá à ń wí kí lórúkọ kọmíṣánná ọ̀hún kọmíṣánná fún ẹ̀ka wo gangan Daily Post ló gbé ẹ sì gbọ́ básìkò bá tó.
2: ó dáa tó bá rí bẹ́ẹ̀ wọn ọ̀gbọ́n yìí rí lẹ́nu wọn ṣùgbọ́n bó ti bóde yìí náà mo fẹ́ nígbàgbọ́ pé ìbẹ̀rù ọlọ́run ó ti ń ṣiṣẹ́ náà ni o wọ́n ní ẹni tí ṣe ṣèyíkì gúnmi òun náà lọ́mọ̀ ti sọ̀rọ̀ o lórí àwọn ságolóṣàgò kan léyìí tó jẹ pé wọn ti dojú orúkọ bíríìjì o èyí ti ń bẹ lẹkọọ léyìí tó jẹ pé bíríìjì ọhún gbogbo orin èyí tó gbé òpó rẹ
1: ró tó gbópo bíríìjì ró wọn tún ń yọ báyìí
2: wọn ti fẹ yọ tán wọn ń sábà yìí ni wọn sì ń fà á
1: yọ ẹ mọ pé bàbá tiwọn ò lọkọ tí ó gùn dórí afárá
2: wọn ń sábà yìí ni wọn sì ń fà á yọ kí wàá ní gbólóhùn eléyìí tí sheik gúnmi sọ torí pé ìwọ ọdájú gbà òun ló pe kinní ọ̀hún níbo gan ló ti sọ ọ ẹ̀yin ọmọ gbọ́ láàárọ̀ tòní ṣe rí pótì fún ó sì tẹ̀dọ̀ ròyìn bẹ́ẹ̀.
1: ǹjẹ́ mọ̀dí rẹ̀ tí mo fi sọ̀rọ̀ sí gbàgede lórí àwọn àtúnṣe àtúntò èyí tó bá ètò owó orí lábẹ́ ìṣàkóso ààrẹ tinubu ngbà náà tí mo fi sọ̀rọ̀ tẹ́yìn wípé mo fojú lámì tọ́wọ́ oṣù yẹ kí n sọ sí gbangba ìdí ẹ̀ àti ìdí ẹ̀ mà nìwọ̀nyí gómìnà ti ìpínlẹ̀ nasarawa náà ló sọ̀rọ̀ sókè o abdullahi sunle ní í jẹ́ abdullahi sunle kí ló bí ọ̀rọ̀ yìí o àmọ́ kí ló padà ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà náà torí kì í ṣọ̀rọ̀ tó ṣẹ̀ṣẹ̀ sọ ìròyìn bẹ́ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ṣọ̀rọ̀ ti padà wọ̀ àbí ò padà wọ̀ ìròyìn bẹ́ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ìwé ìròyìn punch ló gbé ẹgbọ́ láìpẹ́ ìròyìn bẹ́ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ o.
2: ó dá ìwé ìròyìn sunday punch náà ló tún gbé ìròyìn eléyìí wọn ní àwọn èèyàn mẹ́tàlá òun náà ni ẹ mọ̀ ti láǹfààní àti dóòlà wọn báyìí o nínú ilégbèé kan èyí tó ṣe bẹ́ẹ̀ tó dàwó ní ìpínlẹ̀ kánò ni ilé tá a sọ nípa rẹ̀ yìí níbo gan ló wà nípìnlẹ̀ kánò bó o lo ṣe mí sọ́tún tó mí sósì kó tó di wípé ó dàwó lulẹ̀ ẹ̀yìn ọmọ gbọ́ láàárọ̀ tòní o ti fún tẹ̀dọ̀ ròyìn òun náà ní ṣe àmọ́ṣẹ́ ti ṣe gómìnà wọn ní ìpínlẹ̀ èkó babájídé sanwó-olu sanwó-ẹ̀ òun náà ni a ti ní afárá olókè eléyìí tó wà ní òpópónà mọ́rọsẹ̀ ti èkó tó lọ sí badagry wọn ni babo ni ọlọ́nìyàn ó ti lọ rèé yẹbi tí ìgádé dúró níbi àwọn òpó gbogbo eléyìí tó pé afárá olókè ọ̀hún dúró o léyìí tí ẹ ní àwọn ọmọ ságolóṣàgò ni won bere si ni lo re yo irin eleyi ti nbe lara opo
1: otalu
2: e to gbe afara oloki ohun duro ni o fana jade lori e mo le ro pe Maryam o ti ri fana ohun nibi ti enikan ti se to ti ya fana nibi to ti se lalaye pe e wo nkan bayi o e wo awon opo eleyi to gbe bridge iro o na ni awon masagolo sagoyi ti fe yo gbogbo orin ara re tan koda o fi fana ohun o fi safihan awon opo eleyi ti a ti dojuko ti a si ti yo awon rin e ti nbe lara re ko ba to ni wa ko mo sha ni wa lo lede wa Nigeria ni o ki wa ni ka peru eleyi o gbogbo to je anfani fun ara ilu dukiya ajoba o na ni awon eyan kan se bayi oba to ni wa ko sha ni wa ni o
1: awon ota ota aye nu
2: ota aye ota
1: ota lo si waju ota ilu to oda e je kan mo awon ero na leyo kokan die die die bayi ko to di pe agba oju oja lo iro ina re o ti bere lo ni waranse sanu kinu na
2: awon eyan kan na re o ti won to si oju ewe akoko iwe iroyin the nation
1: beni
2: le ti akole kan be ti won gbe sori e won ni gbogbo awon to se ku pa awon eleyi won lo lai si enikankan e to foju won wi na ofin ki wa ni ti e lo fa
1: eleju ayin
2: ni bola igere
1: igenu
2: abori nkan ya meti omo bi ni eleyi
1: eh kini ni omo ti awon alakori kan dana so ni kaduna
2: ni ebe ni ni kaduna
1: Samuel
2: ri ko ti yawo gan na ri be ri won yen ti lo nle yi
1: ti lo
2: ko ba to ni wa ko sanu wa ni e fe wo ta wa na nwo loju ewe kini
1: Indonesian
2: on re be ba lanfani ati ri ni itakwa ijara Facebook eleyi to je ti kanin omo luabi
1: oda to iroyin re ni ekunrere won ni igba keji are orilede Nigeria tele Alhaji Atiku Abubakar won ni ona ni o ma ti na ka esun o na ka esun si ijoba to nlo lode iseyin labe isakoso are Bola Ahmed Tinubu pe kaka ko de lewe agbon kaka ka lo gbogbo tun se be to nle bi orun akika oni e ori nkan bi oni ile gbigbe dogun igbaye gbadun omo eniyan o di lasigbo karoko ka so ngbogbo ni melo melo ti wa n dogun dode sini lorun bayi egba ni esoko egba ni elaja oni ko di orun mo fun awon eniyan lati rilegbe iyan ti o ko le ni abi ti o ra ko di orun mo fun awon eniyan lati ra oko abi eyan ti o te ma so ni san di e di owo ni eyan ti o je pe oni o ti dogun bayi o o dode pelu fun gbogbo eniyan lati ri awon kan pepepe ti o ti eye ko lani loogun lo ni igbesi aye won se o tin dogun o atiku na oro to bode lojo abameta Saturday to waye nipase eni ti se oludamoran pataki agbare fun ibaraalu soro Frank Shaibu na lo soro wipe awon igbelewon kan tun se jade laipe latodo banki agbale Nigeria eleyi ti o fi han nipa nti won pe ni alakale eto labe ijoba to nlo lode seyin nipa eto oraje wa oni nti won se igbelewon le ti won tejade wipe ibi abadere to npe wa oni o yato sin tin sele ti awon eniyan gbogbo ti won so pe eto oraje wa tin jebo o tin dagba soke be na si ni o ti won gbogbo tin sun wa bo ni oni tin sele ti awon eyan yato sin ti won pa lariwo nta oni keyin owo susun sin ko wo susun sun ko so pe mo fe to ba ko mo fe yo owo jade mo fe yo owo jade mo si fe ra oko oni ta ba lo wo bayi oni kini awon ma ti jawale ko ti e fe di rorun mo fun gbogbo eni tin to ba ko to n fe ro gbogbo o jawale lo si bi ida meji dini ogun mani be na si ni gbogbo mo fe kole abi mo fe ra le mo fe ra dukia loni ranran to je pe yo ma je teni eleyi na wa lori osuwon ida mokandini ogun ati pepese o atiku soro oni e ri bayi o awon wonyi gan na lo fi han wa gbogbo bi nkan gbede duro lasiko yi lorilede wa Nigeria so ye ko ri be oni oludije dupo are labi ase egbe oselu African Democratic Congress ADC ohun na lo soro o ipe gbogbo awon igbelede ifilede awon osuwon nibi ti nkan de duro lasiko yi nipa eto ọrọ aje wa bo se n dagun òun náà ni ó ti kọjọ ọrọ pé ṣóúnjẹ nìkan ló ti ẹ lé lọ́n sọ pé owó rẹ̀ dàn wọ́n gógó àwọn nǹkan míì tọmọ ènìyàn nílò ẹni bá mọ òwúlò ọkọ yóò mọ wípé kì í ṣe téèyàn fi ṣakọ yóò mọ pé ohun èlò irinṣẹ èlò gidi ni ohun èlò ni tá a fi kẹrù tá a fi kóra ẹni mọ tá a fi kéèyàn nítorí náà òun kọ gbogbo ohun tí wọn ń wí yàtọ sí gbogbo ohun tí ń ṣe ní o ọtọọtọ lọrọ ọrọ wá dàbí ọrọ afẹjú ta ọbùn yẹwù ìwé ìròyìn punch náà ló punch ìròyìn yẹn jáde ṣé ká rojú ọjà ni tá a bá padà dé ìròyìn tẹ̀síwájú ẹ̀lẹ́mbẹ̀rún ẹ kú kalẹ̀.
3: wà báyìí bàbá wa kó wa kalẹ̀ máa fẹ́ràn ara.
4: The Oyo State Government, under the leadership of Governor Seyi Makinde, has inaugurated a judicial commission of inquiry into the abduction of students and teachers in Esiele and Yawota communities of Orire local government area. The commission is part of the governor's commitment to thoroughly investigate the incident, establish the facts, and make recommendations that will help prevent a recurrence. Members of the public, especially victims, witnesses, and anyone with relevant information are invited to submit memoranda to assist the commission in carrying out its assignments. The memoranda should be addressed to the Secretary, Judicial Commission of Inquiry into the Abduction of Students and Teachers in Esiele and Yawota Communities of Orire Local Government Area of Oyo State. Submissions can also be made physically at the Conference Room, Office of the Head of Service, Secretariat, Agodi Ibadan, or via mail at oysjceorireabduction@gmail.com. Rest assured that all details will be treated with utmost confidentiality. All memoranda must be submitted on or before Friday, August 14th, 2026. Announcer, Barrister Mrs. Olamide Sandra Tella, Secretary, Judicial Commission of Inquiry.
5: Are you in need of a nice and comfortable, fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs. With a home away from home feel, Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort, built for you.
6: Ǹjẹ́ ń wá ọ̀nà bí o ṣe lè kẹ́kọ̀ọ́ ìmọ̀ nípa ètò ìlera kó lè di ọ̀jìnmílẹ́ka ètò ìlera bí? Gbọ́mi, Ibadan College of Health Technology ni kò gbà lọ. Ilé ẹ̀kọ́ tó gbọ̀n tẹ̀dá sílẹ̀ lọ́wọ́ ìjọba àpapọ̀. Bákan náà, àjọ MBTE fọwọ́ sí pẹ̀lú kìlọ̀ wa tún dúró dé. Àyè ìgbaniwọlé ti sísílẹ̀ láti kẹ́kọ̀ọ́ gboyè diploma. Ìwọ́sà ti fọmọ yọ nínú ìdánwò jáàmbù tòṣe ló wọlé. Àyè sísílẹ̀ fáwọn ètò bíi Community Health Technology, Paramedics Health Technology, Public Health Technology, Family Health Care Technology. Ẹni tó bá mú ilé ẹ̀kọ́ míì nínú àkọsílẹ̀ fún ìdánwò jáàmbù tó sì yan 100 marks lè pààrọ̀ ilé ẹ̀kọ́ àti kọ́ọ̀sì rẹ̀. Bó bá wá ní jáàmbù, kò bẹ́ ude. Ẹ lọ forúkọ sílẹ̀ fáwọn ètò míì tó jẹ́ diploma bíi Community Health Extension Workers, CHIEW, Health Technician, Pharmacy Technician. Bákan náà, o tún lè gba ìwé ẹ̀rí akọ́ṣẹ́mọṣẹ́ fún ètò bíi Junior Community Health Extension Workers, JCHIEW. Ẹ kàn sí wọn lónìí, wọ́n wà ní Plot 29, Ọlọ́rungbèjà Street, Jègede Olúńlọ́yọ̀, Amúlòkó Road. Ẹ sì tún lè forúkọ sílẹ̀ lórí ecotech.edu.ng. Ẹ̀lú ẹ̀lú wọn ni 0805-109-8329 tàbí 0806-998-0560. Ibadan College of Health Technology, gbígbé agbára wo àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọjọ́ ọ̀la lẹ́ka ìmọ̀ ìlera àtàmúgbòrò ṣe ètò ìlera ló jẹ wọ́n lógún.
7: Flash FM 105.5.

0: ẹ̀kábọ̀ padà.
1: Ìròyìn ti fún tẹ̀dọ̀ náà ló ń tẹ̀ sọ́wọ́ iwájú ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ilé funfun Báláwo fẹ́lẹ̀lẹ̀ ìyẹn nílùú ti Ìbàdàn. Ẹ wá jẹ́ lọ tààràtàrà o. Sẹ́kàtà àwọn àjọ elétò ìdìbò orílẹ̀-èdè wa Nàìjíríà eléyìí tó dádúró èyí tá a mọ̀ sí àjọ ti INEC. Wọ́n ní àjọ INEC mọ̀ ti ṣe àfikún ọjọ́ o. Ẹni fún àwọn ẹgbẹ́ òṣèlú gbogbo láti taari orúkọ àwọn olùdíje wọn eléyìí tí ó kópa nínú ètò ìdìbò gbogbogbò lọ́dún 2027 pàápàá jùlọ àwọn olùdíje sí ipò gómìnà àti àwọn olùdíje ẹni sí àwọn ilé-ìgbìmọ̀ aṣòfin èyí ti ń bẹ ní àwọn ìpínlẹ̀ gbogbo lórílẹ̀-èdè wa Nàìjíríà. Wọ́n ní ọ̀rọ̀ tá à ń sọ nípa rẹ̀ yìí òun náà ni amòfin àtẹ̀jáde rẹ̀ léde o lánàá tí í ṣe ọjọ́ àbámẹ́ta Sátidé láti àkàtà ẹni tí í ṣe ọ̀gá àgbà tá a bá ń sọ̀rọ̀ nípa ìròyìn àjọ ti INEC àti ṣíṣe ètò ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn olùdìbò ìyẹn Mohammed Haruna nígbà tí wọ́n pàbíyàbìdún ọ̀rọ̀ o. Wọ́n nífẹ̀ẹ́ kàn tẹ́lẹ̀ rí àná tí í ṣe ọjọ́ kẹjọ oṣù kẹjọ ọdún 2026 òun náà ló yẹ kí pèpè pé ó wáyé ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí o wọ́n ti ṣe àfikún ọjọ́ o títí di ọjọ́ kọkànlá oṣù kẹjọ ọdún 2026 ọjọ́ ṣẹ́gun tuesday nù gẹ́gẹ́ bí àjọ INEC ṣe wí o. Wọ́n ní ìgbésẹ̀ ṣíṣe àfikún ọjọ́ yìí òun náà ló mọ̀ ní ṣe o pẹ̀lú bí àwọn ẹgbẹ́ òṣèlú èyí tí ń bẹ jákèjádò orílẹ̀-èdè wa Nàìjíríà ṣe ti ń rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn pé ẹ dákun ẹ ní sùúrù fún wa àwọn olùdíje wa á taari orúkọ wọn sí ìlànà èyí tẹ́ ti là kalẹ̀ ní ìtàkùn ayélujára eléyìí tí ó jẹ́ ti àjọ ti INEC. Wọ́n tẹ̀síwájú o pé ẹ̀bẹ̀ yìí pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ẹ́ òun náà ló mú káwọn náà dárò o pé à ń bẹ lọ́hùn à ń gbọ́ à ń bọ̀sibọ̀ sí àwọn ẹ jẹ́ káwọn ṣe àfikún ọjọ́ ọ̀hún ní ọjọ́ péréte sí i. Nínú àtẹ̀jáde eléyìí tí wọ́n fi léde ọ̀hún níbẹ̀ gan ni ẹ ti wá ṣe lálàyé o pé ṣe ẹ rí àwọn èèyàn kan léyìí tó jẹ́ pé káàdì ìdìbò alálòpẹ́ wọn eléyìí tí wọ́n ó fi dìbò nínú ètò ìdìbò sí ipò gómìnà tí ó wáyé ní ìpínlẹ̀ ọ̀ṣun ìyẹn ní ọjọ́ 15 oṣù kẹjọ ọdún tá a wà nínú ẹ̀ yìí ọjọ́ péréte ló kù báyìí o. Wọ́n ní kò sí àǹfààní àti gba káàdì ìdìbò alálòpẹ́ mọ́ o torí pé pinpin ó ti dé bá eléyìí báhùn bí ètò ìdìbò ṣe ń bọ̀ lọ́nà ní ìpínlẹ̀ ọ̀ṣun. Wọn ò ṣàìtẹ̀síwájú bí àwọn èèyàn kan léyìí tó jẹ́ pé wọ́n ti sọ káàdì ìdìbò wọn nù àbí káàdì ọ̀hún ti bàjẹ́ òun náà ló jẹ́ pé gbogbo wọn tẹ̀ sì ṣe ìforúkọsílẹ̀ fún ìmíì láti gbà. Wọ́n ní gbogbo wọn báyìí òun náà ni wọ́n ní àǹfààní o láti gba àwọn káàdì ìdìbò alálòpẹ́ ọ̀hún kí wọ́n lè láǹfààní àti kópa nínú ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà. Wọ́n tẹ̀síwájú nínú àwọn ọ̀rọ̀ eléyìí tí ẹ gbé kalẹ̀ o pé ẹ wo gbogbo ìgbésẹ̀ táwọn ń gbé lórí káàdì ìdìbò alálòpẹ́ òun náà ni láti mọ iye òǹkà àwọn èèyàn eléyìí tó jẹ́ pé wọ́n ti fi orúkọ wọn sílẹ̀ wọ́n ti gba káàdì ìdìbò alálòpẹ́ wọn fún ètò ìdìbò èyí tí ń bọ̀ lọ́nà kí wọ́n lè láǹfààní àti máa ṣe lálàyé fún kó wá wa lórílẹ̀-èdè wa Nàìjíríà o pé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ èèyàn báyìí ni ẹ forúkọ wọn lẹ̀ láti gba káàdì ìdìbò alálòpẹ́ bẹ́ẹ̀ náà sì ni àwọn èèyàn báyìí ní ẹ ti láǹfààní láti gba káàdì ìdìbò alálòpẹ́ tí wọ́n ó sì máa taari òǹkà wọn bóde láti ìpínlẹ̀ kan sí ìpínlẹ̀ míì. Ìwé ìròyìn punch òun náà ló gbé lónìí o ẹ lè gbà á kẹ ṣẹ̀rí ẹ̀ ń bẹ̀.
2: Káàbọ̀ ìyá ṣẹ̀rí o jàre. Ó dá ìròyìn rẹ̀ lápò ọ̀dọ̀ tèmi ń bí níbi tí wọ́n ní ti ní alága tuntun yàn fún ẹ̀ka tó mójútó ẹ̀ka tó ní ṣe pẹ̀lú òmìnira ẹ̀sìn lágbàáyé lábẹ́ àjọ kan tí ìjọba ilẹ̀ Amẹ́ríkà gbé kalẹ̀ yẹn United States Commission on International Religious Freedom. Asif Mahmood lórúkọ rẹ̀ ṣe òun náà ló ti dárúkọ orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè náà tí ó lé téńté tábìlì nínú àwọn orílẹ̀-èdè téèyàn tètè dá lóhùn gbàmígbàmí ké gbàjáre gbàmígbàmí sí o nípa pé bí ìkọlù eléyìí tó jẹ́ tó ń kọ tí ó ń wáyé látọ̀dọ̀ àwọn agbésùmọ̀mí bó ṣe ń ṣẹlẹ̀ láwọn agbègbè kan tó jẹ́ àwọn agbègbè ìjọsìn gbogbo ní orílẹ̀-èdè Nàìjíríà. Mahmood náà ló sọ̀rọ̀ yìí di mímọ̀ níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò tó ṣe pẹ̀lú àwọn oníròyìn OSV léyìí tó ti sọ sóde o wípé ọ̀rọ̀ tó ń lọ ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà òun náà ló sì jẹ́ nǹkan kan pàtàkì gbòógì tó kọni lóminú fún ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà alabe ajo eleti ajo kan ti ohun je alaga re tin be ni abere lasiko yo ni o mumulaya awon gan ni o awon si gbodo ri wi pe ohun gbogbo gbodo ma lo ni melo melo gege bi o ti se wa wi pe kaluku ni lati ma se esin re ni irowo irose lai si wahala kankan abi lai jeni nipa mahmud soro oni pataki ise mi to lewaju mi lasiko yi be ba bi mi te ba ni ki mu ibikan lasiko yi pe bo lo ye ka kokko mojuto won so fun yin pe orilede nigeria ni oni bi iwe royin sunday punch se gbe jade o mahmud na lo soro wi pe ajo ele ti o nje alaga fun labe isejoba ile america na ni o ti mu ni ise bayi to se pe n to mu mulaya re to je pataki lokan aya re lasiko yi ohun na ni gbogbo n to ni se pelu lasigbo rogbodiyan ati rigori e eti ko sai ni kan se pelu awon alakata kiti esin leta ti ri boko haram lara won nigba to si n toka pe n je mo wi pe awon agbegbe gbogbo to je awujo awon muslimi won ko lu awon na gidi gan ni wahala yen po o koja afenu so won ni lasigbo ati isonida line ni bi kan ibudo agbe mo oni to n waye pelu láàrin àwọn àgbẹ̀ àti àwọn darandaran wọ̀nyí gan pẹ̀lú tuntun mú kí àlékún wàhálà àti ètò ààbò tó mẹ́hẹ̀ kó túbọ̀ wọ́pọ̀ ní àwọn apá ibìkan ni orílẹ̀-èdè wa nàìjíríà torí náà bẹ́ẹ̀ bá bí mi pé orílẹ̀-èdè wo ló yẹ ká kọ́kọ́ sáré gbájúmọ́ ká mójútó lásìkò yìí èmi yóò sì máa sọ fún yín pé nàìjíríà ni.
1: ó dáa tó bá níbẹ̀ wá já tún wo ìròyìn kan lé tó bóde látinú ìwé ìròyìn punch fún tààrọ̀ tòní o. wọ́n ní ẹgbẹ́ òṣèlú ti adc àti ẹnìkan eléyìí tó jẹ́ pé ògúnná gbòǹgbò ti ń dátọ́ lẹ́nu ògbín ló jẹ́ nínú ẹgbẹ́ òṣèlú ti abga wọ́n ní àwọn méjèèjì báyìí òun náà ni àmọ̀ ti yarí kanlẹ̀ pé irú ààbọ̀ wo òun náà ni àjọ ti icpc àjọ tó ń gbógun ti ìwà àbàjẹ́ lórílẹ̀-èdè wa nàìjíríà gbé kalẹ̀ o lórí òfegè iléeṣẹ́ kan èyí tí ẹni ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà lónìí nígbà tí wọn ó tẹ̀sọ́wọ́ iwájú wọ́n ní àwọn igun méjèèjì ta pẹ̀kẹ́lù yìí òun náà ni wọ́n ń pariwo tantan báyìí o pé ẹ wo àwọn tí ó bá ṣèwádìí lórí òfegè iléeṣẹ́ tá a sọ nípa rẹ̀ yìí ẹ jẹ́ kí wọ́n jẹ́ àwọn àjọ kan léyìí tí ó dádúró tí ò ní faragún ìjọba rárá bó ti wúwo mà wọ́n tẹ̀síwájú nínú àwọn ọ̀rọ̀ eléyìí tí ẹ gbé kalẹ̀ o pé ṣe rí ààbọ̀ kan èyí tí àjọ ti icbc gbé kalẹ̀ èyí tí wọ́n pè ní ààbọ̀ fìdíhẹ́ interim findings ni wọ́n ní ó ṣe lálàyé pé ẹni tí í ṣe afurasí lórí ọ̀rọ̀ iléeṣẹ́ òfegè ọ̀hún ìyẹn adéníyí adéyẹmí kí wọ́n rí i dájú pé wọ́n gbà ń pàkọ́ lọ síwájú ilé ẹjọ́

0: jẹ́ òun ó ṣì mọ́ lórí o. Àwọn èèyàn kan bẹ̀ ń bẹ̀ léètò jẹ́ pé wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ lábẹ́ iléeṣẹ́ ìjọba àpapọ̀ òfegè yìí ni léètí kò sì yẹ kó mọ rí bẹ́ẹ̀. Wọ́n níbo ni ó ti wá jẹ́ tó jẹ́ pé Adeniyi Adeyemi nìkan ni ó wà lọ rèé máa dojúkọ ilé ẹjọ́ lórí ọ̀rọ̀ gbogbo èyí ti ń bẹ̀ẹ́lẹ̀. Nínú àtẹ̀jáde eléyìí tí ẹni tí ṣe agbẹnusọ ẹni fún ẹgbẹ́ òṣèlú ti ATC Mallam Bolaji Abdullahi ó fi ẹ̀sùn kan ìjọba àpapọ̀ ni o pé ìjọba àpapọ̀ tẹ́ ń wò yìí ejò wọn ó ti lọ́wọ́ nú torí pé bẹ́ẹ̀ ṣe ń wò wọ́n yìí wọ́n ti ní nǹkan kan wọ́n ti lẹ́bọ lẹ́rù lórí ọ̀rọ̀ tí ń bẹ́ẹ̀lẹ̀ o. Oníṣẹ́ wa rí mẹ́ńbà lè ṣe báyìí tẹ̀ síwájú lórí àwọn ìgbésẹ̀ tí ó bá ń ṣẹlẹ̀ lórí àwọn ẹ̀sùn gbogbo èyí tí bá ń ta bá wọn lára ó ní à wọ́n mọ̀ mú kí nǹkan bàjẹ́ o mọ́ ìṣèjọba àwa ara wa lára. Wọ́n wá tẹ̀síwájú nínú àwọn ọ̀rọ̀ léètí ẹ gbé kalẹ̀ pé àwa ó tún pè yín ni ẹ̀yin ẹni tí ṣe lórílẹ̀‐èdè wa Nàìjíríà aṣíwájú Bọ́lá Ahmed Tinubu nù o pé ẹ mọ̀ jẹ́ ọ lọ bẹ́ẹ̀ o. Ọ̀rọ̀ gbogbo tó ní ṣe pẹ̀lú iléeṣẹ́ ọ̀hún léètí ẹ gbé kalẹ̀ Chelsea ń tara bẹ́ẹ̀ fa àwọn owó jáde lákàtà yín àti àwọn ìgbésẹ̀ míì tó ń ti iléeṣẹ́ ọ̀hún jáde. Wọ́n ní ẹ wò ó kẹ́ ẹ tún wo bí ẹ jẹ́ wọ́n ṣe ìwádìí tó kún rẹ́rẹ́ kí wọ́n lè mọ àwọn èèyàn wo gan ni wọ́n jọ ń ṣiṣẹ́ yìí papọ̀ torí pé kì í ṣe Adeniyi Adeyemi nìkan ni wọ́n mọ̀ wá dára ọ̀nù lédìdí iléeṣẹ́ ọ̀hún kọ̀pọ̀ ṣebò. Ìwé ìròyìn Punch ló gbé láàárọ̀ tòní ẹ lè gbà á ẹsẹ̀rí ẹ̀ ń bẹ̀.
1: Káàbọ̀ ya ṣẹ̀rí.
0: Yẹ́sìkẹ́.
1: Ìròyìn rẹ̀ tó ń tẹ̀síwájú lápá ọ̀dọ̀ tèmi ń bí bàyí ọjàre níbi tí wọ́n ti wípé ààrẹ Tinubu ni o Ọbásanjọ́ ni o àtàwọn ìkan pàtàkì míì bẹ́ẹ̀. Wọ́n bu ọlá ọlá ńlá ńlá pẹ̀lú náà ni wọ́n bù fún ago iyì ìrọ̀nsè. Àwọn mọ̀lẹ́bí rẹ̀ ló sọ̀rọ̀ yìí o ìdílé ẹni tí í ṣe olórí orílẹ̀-èdè àkọ́kọ́ gẹ́gẹ́ bí ológun lórílẹ̀-èdè Nàìjíríà ajagun fẹ̀yìntì olóògbé ajagunjagun Johnson Agoyè Ìrọ̀nsè. Wọ́n ní náà ni wọ́n ti dúpẹ́ ribiribi ńlá fún ààrẹ Bọ́lá Tinubu bẹ́ẹ̀ sì ni wọ́n ń dúpẹ́ ńláńlá o. Ọpẹ́ olóore àdá àdátán ọpẹ́ olóore àdárèrèárè ọpẹ́ olóore àdákọ́rin kése fún olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ wọ́n ń dúpẹ́ ńlá lọ́wọ́ gómìnà ní ìpínlẹ̀ ti Abia lásìkò tá a wà yìí Alex Oti àti àwọn ìkan pàtàkì janran ẹ̀rìmọ̀ kan kárìbì ti janran bẹ́ẹ̀ tó jẹ́ pé wọ́n ní wọ́n bu ọlá fún olórí orílẹ̀-èdè ọ̀hún nígbà náà tó sì ti di olóògbé yún tí wọ́n ní wọ́n fi ń ṣe tí wọ́n fi ń yìn fún àwọn ipa ribiribi tó kó ní ìgbà ayé rẹ̀. Èyí náà ló sì ń wáyé o torí wọ́n ní ọgọ́ta ọdún náà rèé sẹ́yìn tí wọ́n dẹ̀mí rẹ̀ légbodò nínú ọ̀rọ̀ tó bóde tó sì di bíbuwọ́lù látọ̀dọ̀ ọ̀kan lára àwọn ọmọ rẹ̀ tí í ṣe ọmọ rẹ̀ ọkùnrin gangan ọmọlóògbé fúnra rẹ̀ ẹni tí ó jẹ́ pé ó ti fi ẹ̀yìn Thomas Agui Ìrọ̀nsì náà ni orúkọ rẹ̀ ṣe o. Wọ́n ní lórúkọ ẹbí bẹ́ẹ̀ náà ni wọ́n ṣàpèjúwe ètò ìrántí ọ̀hún tí wọ́n ṣe fún bàbá wọn gẹ́gẹ́ bí èyí tó jẹ́ pé kánrin kése ni àwọn ó sì máa rántí bàbá àwọn èèyàn tó farajìn fún orílẹ̀-èdè Nàìjíríà tó sì tún jẹ́ ọmọlúàbí lẹ́ni tó ń pè fún ìṣọ̀kan orílẹ̀-èdè wa Nàìjíríà ọjọ́ 29 oṣù keje oṣù agẹmọ ọdún 2026. Òun náà ni ó pé ọgọ́ta ọdún eléyìí tí wọ́n ti dẹ́mi Agui Ìrọ̀nsì légbodò lásìkò ìdìtẹ̀gbàjọba nìtọ́ wáyé látọ̀dọ̀ àwọn ọmọ ológun ilẹ̀ Nàìjíríà ó ṣẹlẹ̀ gangan nílẹ̀ Ìbàdàn. Wọ́n ní òun nìkan wá kọ́ ni wọ́n dẹ̀mí ẹ̀ légbodò àti jagunjagun Adékúnlé Fájuyì ni. Tẹ́ ẹ bá gbàgbé ìtàn tí wọ́n máa ń sọ pé Adékúnlé Fájuyì ni ẹni tẹ́ ẹ wá mú yìí. Èmi ló wá kì bẹ́ẹ̀ bá wá sọ pé mo ẹ pa afikẹ́ ya pèmí náà mọ̀ Adékúnlé Fájuyì ọkùnrin takuntakun jagunjagun àìjẹ́ bẹ́ẹ̀ odindi ìlú ní òrùn káàsà ẹ̀ rí nǹkan. Wọ́n ní ìdílé wọn yìí lápapọ̀ wọ́n ń pawọ́ pọ̀ gbé òṣùbà náà fún Tinubu lẹni tí alákòóso fún ètò ààbò ilẹ̀ Nàìjíríà Christopher Musa ti ó ń ṣojú rẹ̀. Wọ́n ní wọ́n dúpẹ́ o pé bí wọ́n ti ń rọ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé àní ìṣọ̀kan wa náà ló ṣe pàtàkì ká tún jọ dúró mú ṣirin mú nítorí wípé nípasẹ̀ èyí náà láàfin lè tẹ̀síwájú gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. Wọ́n níbẹ̀ bá wo ìgbésí ayé agbérinsẹ̀. Ẹ rí i pé ó jẹ́ eléyìí tó ní àpẹẹrẹ ìṣọ̀kan àjọgbépọ̀ àti ìtẹ̀síwájú orílẹ̀-èdè lápapọ̀ àti fífẹ̀mí fífara ẹni jìn fún orílẹ̀-èdè ẹni. Ojú ìwé kẹfà ìwé ìròyìn Sunday Punch náà ni ìròyìn yẹn wà. Ẹ lè mú gẹ́gẹ́ bí ìyá àṣẹ̀rí kẹ́ ṣẹ̀rí ìròyìn.
0: Ó dáa tó bá níbẹ̀ wá jáwé ìwé ìròyìn Daily Post kó má dàbí ìgbà tá a dẹ́yẹ sí wọn láàárọ̀ tòní o. Wọ́n ní ẹni tí í ṣe gbajúgbajà àáfàá kan eléyìí ti ń bẹ̀ lórílẹ̀-èdè wa Nàìjíríà. Èyí tó jẹ́ pé bọ́rọ̀ bá ti ṣẹlẹ̀ báyìí àwọn náà máa wí tẹnu wọn o. Èyí ni Sheik Ahmad Gumi ń lo ọkọ wọn. Wọ́n ní àmọ̀ tí kò rò ojú kódà wọ́n bu ẹnu àtẹ́ lu ìgbésẹ̀ kan eléyìí tí ẹni ń wáyé o lórí afárá olókè ti Alákìjà àti eléyìí ti ń bẹ̀ ní Fesac nípínlẹ̀ Èkó. Níbi tí ẹ ti ní àwọn ọmọ Ságolo Sàbò Sàgbọ́là òun náà ni ẹ ti yọ gbogbo orin eléyìí tó gbé òpó. Èyí tó gbé òpó afárá olókè ọ̀hún tó gbé èrò wọn ti fẹ́ yọ dáálẹ̀ tán o. Nínú àwọn ọ̀rọ̀ eléyìí tí àáfàá ọ̀hún sọ ó ṣe lálàyé pé mímọ́ yọ àwọn irin eléyìí tí wọ́n fi gbé òpó ọ̀hún ró kì í ṣe pé bóyá àwọn eléyìí kì í ṣe pé bóyá wọ́n mọ ti ń ṣe o. Ìka burúkú gbáà ìwà ọ̀dájú òun náà sì rúfẹ́ ìgbésẹ̀ tó ń ti àkàtà wọn jáde. Gumi ẹni tó sọ lórí ìtàkùn ayélujára ìbánidọ́rẹ̀ẹ́ Facebook rẹ̀ lánàá ti ṣe ọjọ́ Àbámẹ́ta Sátidé nígbà tó ń fèsì sí fọ́nrán ọ̀hún èyí tó bóde tó sì ń ṣàfihàn àwọn òpó tó gbé afárá olókè ọ̀hún ró níbi tí àwọn ọmọ Ságolo Sàgò Sàbọ́là tí wọ́n ti yọ gbogbo orin èyí tí ń bẹ lára òpó ọ̀hún. Wọ́n ti ní bí ìgbà wọn bá ń ti nǹkan jẹ báyìí ni a ṣe ń fa àwọn irin ọ̀hún yọ lára òpó tá a sọ nípa rẹ̀ yìí o. Oníṣẹ́ rí ìgbésẹ̀ tó ń ti àkàtà wọn bòde eléyìí ti kúrò ní ebi ń pa wọn o. Ó ti kúrò ní ìṣe àti òṣì mú wọn. Ó ní ìwà ìkà gbáà ìwà ọ̀dájú gbáà òun náà ni àwọn kàràǹbà ní ẹ̀dá ọ̀hún òun ni wọ́n ń wù. Gumi ló sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà bá ti wá fojú gan ní fọ́nrán ọ̀hún èyí tó ń ṣe bẹ́ẹ̀ tó ń jà bí ìjì ní ìtàkùn ayélujára. Mo rò pé Mariam ń gbọ́ ohun tá à ń wí yìí. Wọ́n ní àwọn òṣìṣẹ́ ọlọ́pàá òun náà ni ẹ ti rí o tí ẹ ti ń lọ síbi àwọn afárá olókè ọ̀hún pàápàá jùlọ níbi àfihàn afárá náà léyìí tó jẹ́ pé àwọn ilé ṣókótó ṣókótó kan èyí tí wọ́n figi kọ́ tí wọ́n ti kó sí abẹ́ àwọn afárá olókè ọ̀hún wọ́n ní wọ́n ti lọ rè wó gbogbo ẹ̀ dànù báyìí léyìí tí wọ́n sì kó gbogbo rẹ̀ kúrò ńbẹ̀. Arákùnrin kan eléyìí tó ń sọ̀ níbi fọ́nrán tá à ń sọ nípa rẹ̀ yìí o òun gangan ló ṣe fọ́nrán ọ̀hún tó sì taari rẹ̀ síta níbi tó ti ń ṣe lálàyé pé ẹ wo nǹkan báyìí o. Àwọn ọmọ Ságolo Sàbò Sàbọ́là yìí wọ́n ti fẹ́ yọ gbogbo òpó gbogbo orin tó gbé òpó èyí tó gbé òpó afárá olókè ọ̀hún dúró wọ́n ti fẹ́ yọ gbogbo rẹ̀ tán. Ó ní ẹ wo eléyìí báyìí nísìn ẹ wò wọ́n àwọn ni ń sá lọ́hùn àwọn ọmọ Sàbọ́là yẹn nìyẹn ẹ wò ó bí wọ́n ti ń yọ gbogbo orin tí ń bẹ níbi òpó eléyìí tó gbé afárá olókè yìí rọ́ à eléyìí ò dáa o. Níbẹ̀ gan ló ti wá ń ké sí àwọn òṣìṣẹ́ elétò ààbò àti àwọn tọ́rọ̀ kan láti tètè wá gbé ìgbésẹ̀ pápá kó tó di wípé wọn ò ba afárá olókè ọ̀hún jẹ́. Ọba tó ni wá kó ṣàánú wa ni o bí wọn bá ti ń ṣe bẹ́ẹ̀ sí àwọn òpó eléyìí tó gbé afárá dúró ewu ti ń bẹ lóko ló ń gẹ́nu o torí ló ń kẹ́ fúnra lára rẹ̀ gan báwọn ó ti di ìyálàyẹ̀ ewu. Ọba tó ni wá kó máa fìṣọ́ ẹ̀ṣọ́ wa ń lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Gbogbo àwọn èèyàn kan léyìí tó jẹ́ pé iṣẹ́ tiẹn iṣẹ́ láabi tiẹ́ yàn òun náà ni kí wọ́n máa ba dúkìá àjọba jẹ́ kí wọ́n máa ba gbogbo tó lè jẹ́ àǹfààní fún àwọn orílẹ̀‐èdè wa Nàìjíríà jẹ́ kí wọ́n tún wá sọ́ di ewu ńlá ńlá fún wọn. Ọba tó ni wá kọ́ bá nípalẹ̀ wọn mọ́ kọ́ bá ní láwọn lọ́wọ́ kọ́ kúrò nínú àwọn ìṣẹ̀lẹ̀ burúkú yìí èyí tó ń tọwọ́ wọn ṣẹ̀. Ìwé Daily Post gbé láàárọ̀ yìí o ó di ìròyìn lórí tábìlì tiwa.
1: Ẹ já dókè ọjà à ń padà bọ́ ẹ kú kalẹ̀.
2: Ọlọ́run gbogbo àgbáyé bàbá wa kó wa kalẹ̀ wá fẹ́ràn ara.
3: The Oyo State Government, under the leadership of Governor Seyi Makinde, has inaugurated a judicial commission of inquiry into the abduction of students and teachers in Esiele and Yawota communities of Orire local government area. The commission is part of the governor's commitment to thoroughly investigate the incident, establish the facts, and make recommendations that will help prevent a recurrence. Members of the public, especially victims, victims, witnesses, and anyone with relevant information are invited to submit memoranda to assist the Commission in carrying out its assignments. The memoranda should be addressed to the Secretary, Judicial Commission of Inquiry into the Abduction of Students and Teachers in SCLA and Yawota Communities of Oriri Local Government Area of Oyo State. Submissions can also be made physically at the Conference Room, Office of the Head of Service, Secretariat, Agodi Ibadan, or via mail at oysjceorireabduction@gmail.com. Be rest assured that all details will be treated with utmost confidentiality. All memoranda must be submitted on or before Friday, August 14, 2026. Announcer, Barrister Mrs. Olamide Sandra Tela, Secretary, Judicial Commission of Inquiry.
4: Flash FM 105.5.
1: To eka bokpada lati oju oja ti fun te doro yin na lo shin tesiwaju nikan ni Splash 105.5 FM, the integrity station promoting right values. Ikoni ololufe egbelegbe ti o lo nka eni e ba ri ebi eni ede baye na lo si mo ire na re o ni apo odo temi nbi bayi nibi ti ilese olopa ni ipinle osun ti fidi re mule pe looto lawon ti gbe commissioner fun eto ayika ni ipinle osun mayowa anjorin ati enikan eni ti oruko re ma je odeyemi abimbola leyin isele ti won lo waye nibi ti won gbe yinbon kekeke lasiko yi ti won se iwode ipolongo egbe oselu na egbe oselu won kan ni ilesha ni ipinle osun ilesha olopa soro won ni isele waye nibi ti awon adihamora afurasi kan to je pe won sadede bole lati inu oko kan ni eyi to ni number OSHA 04 boyo sha ni won wa nso ni o mani to se bere si ni yibon gregejige ni bi gbogbo ti iwode ipolongo oselu na to tin lo lowo gege bi ati jade oro to di bibuwolu latodo en ti se agbenuso ilese olopa nbe DSP Abiodun Ojelabi ani lara won ti won je afurasi ti yinbon ohun ona ni won ri ti won mura o gege bi osise ileto abo ti ipinle osun Osun State Security Network Agency ta mo si amotekun eka amotekun amotekun eka to nbe ni ipinle osun niyan ona olopa soro pe awon meta kan ti oruko won je Tobi Ilesanmi Wasiu Alani de ati Aderemi Adedeji won ni ari won be o to je pe won fara gbota eleti awon eni ti won fura si ohun ti won yin ti o si ba won lasiko igba ti won se iwode ipolongo ti won jeje nje ara won awon eleyi won ni won ti gbe won lo si ile iwosan to ani ile ise olopa tesiwaju pe to nibi nkan gbede duro bayi o won ti ro awon ni awon to je lara won ara ilu nibe ni abari won ti won bere si ni sa ere gidi gan ni to si je pe won le lara won afurasi ti won yinbon yi ele ti won fi ni pe okan lara won ti won furasi pe lara won osise amotekun ni se leleyun ni won ba ri obe lowo re obe to si mu dani re ki je bo fe fi besu be ni ki je bo fe fi jesuya pe yo ge sinu abo won ni o fe fi eleyun o fe fi seruba awon ti won le ki won ni bo se yo bere here esure mi ma gunyi ma ya ni ma hoyi won ni eleyi lo fi se seruba awon ti won le ko le ba araye salomo won lowo ilesi olopa tesiwaju won ni awon ti n sewadi lo loniranran o alopa esun yi ti o ro mo awon isele ohun na koda won ni ko sai ni se pelu enikan ti won fura si oruko re a ma je wale akerele pe o dabi eni po lowo si isele ohun won ni esun na si re lo si je to duro gan ko wa ti si enikan ti won ti le toka si wipe boya ohun lo jebi esun abi ko jebi esun sugbon enikan soso ti won si le ri toka oruko re dondo na ni wale akerele lara awon orin ti won ri nibi isele gbasgbos ohun na ni gege bi awon olopa se so ni ati ri awon taibon lóríṣiríṣi àti fìlà àmọ̀tẹ́kùn. Àwọn ọlọ́pàá mọ dá àwọn aráàlú lójú o àti gbogbo ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun pátápátá pé ìwádìí náà ni àwọn ó fi ọ̀nà àti akọ́ṣẹ́mọṣẹ́ làwọn ó fi ṣe. Bẹ́ẹ̀ sì ni àkóyawọ́ yóò wà lórí rẹ̀ láì fi ti ẹgbẹ́ òṣèlú kan ṣe bí ti wù kó mọ̀.
0: Ó dé adúpẹ́ pé òkun lọ́wọ́ ẹ̀yìn èèyàn wa eléyìí tẹ̀ ń tẹ̀ lé wa nìkan ni ọmọlúàbí.
1: Ẹ ṣeun.
0: Inú wa dùn púpọ̀ sí yín o. Àwa ló ní já ẹ nítàn mọ́ láti máa fún yín ní àwọn ìròyìn bó bá ṣe ń lọ. Ó dé ọ̀la rẹ̀ wájú jẹ̀lí látọ̀ lájùmọ̀kẹ́ rèé.
1: Olóòkọ̀nù.
0: Sherifat Funke Azeez. Adúpẹ́ ní ọwọ́ yín. Safi Adékunle. Adúpẹ́ lọ́wọ́ yín o. Ọ̀la rẹ̀ wájú jẹ̀lí látọ̀ lájùmọ̀kẹ́. Olóyè Olúṣẹ́gun Àyánkọ́lá. Kórèdí Adébáyọ̀. Àrọ́mọdọ́mọ ìyá Onírú. Ẹ̀yọ́dà fún yín kò ní yẹlẹ̀. Adéwùmí Kazeem. Adúpẹ́ lọ́wọ́ yín o. Mudashir Ismail Tanwa. Adúpẹ́ ní ọwọ́ Tina. Ayọ̀adé Kozim. Agbọ́lá Stephen. Adúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń tẹ̀lé wa o. Inú wa dùn púpọ̀. Ọlámíkì ọmọ ìbílẹ̀ Ọ̀tún Onílálùpọ̀ Agbábíàká. Àgbàdo Ọ̀la Agnes. Adúpẹ́ lọ́wọ́ yìí jíde kẹ̀tẹ̀kẹ̀rẹ̀. Adúpẹ́ ní ọwí o. Ìmọ̀fọ́jẹ̀ Peters. Arí ọwọ́ Tina bẹ́ẹ̀ ṣe ń tẹ̀lé wa. Inú wa dùn púpọ̀. Ẹ wà á ti pọ̀ tó. Ẹ lọ pọ̀ sí wa.
1: Ẹ lọ pọ̀ sí wa.
0: Kẹ́ ẹ túbọ̀ máa like, ẹ máa love, kẹ́ ẹ máa share.
1: Ẹ jọ́kọ́ máa bọ̀ wá o.
0: A máa tẹ̀jíṣẹ́ yín. Ẹ jọ́ máa lọ ní ìbámu. Pẹ̀lú àwọn ìròyìn tá a bá tari sákàtọ̀ ọ̀dọ̀ tí yín. Bẹ́ẹ̀ bá ti ń ṣe bẹ́ẹ̀. Ìfẹ́ ló so wá pọ̀ o. Olúwa ọba kò ní jó já láéláé. Gómìnà ìpínlẹ̀ Èkó Sanwó-Olu Babájídé Sanwó-Olu Sanwó ẹ̀. Àwọn arin gbogbo èyí tó gbé àwọn òpó ọ̀hún dúró. Àwọn kàràbà ní ẹ̀dá kan ní ẹ̀mọ̀ lọ rèé yọ o. Wọ́n nígbà tí ẹ ti ṣe gómìnà wọn ní ìpínlẹ̀ Èkó tó lọ rèé ṣe àbẹ̀wò. Yìnyín sí afárá olókè tó wà ní òpópónà Márosẹ̀. Èyí tó wá láti ìlú Èkó wọ Badagry. Eléyìí tó wà ní ìjọba àbílẹ̀ ti Amúwọ̀ Ọ̀dọ̀fin. Níbẹ̀ ló ti wá ṣe lálàyé o. Bí bó tilẹ̀ jẹ́ pé lóòótọ́ wọ́n ti ń yọ àwọn arin ọ̀hún. Wọ́n ń yọ ọ́ kúrò lára òpó. Wọ́n sì tún ba àwọn nǹkan kan jẹ́. Ó ní ṣùgbọ́n ṣá o kò tí ì ní ipa tó burú lára àfárá olókè ọ̀hún gẹ́gẹ́ bí gómìnà ṣe wí o. Ó ní bó tilẹ̀ wá jẹ́ pé kò tí ì ní ipa eléyìí tó lè mú ewu dání. Ó ní ìdáàbòbò yóò wáyé ìní fún àwọn afárá olókè ọ̀hún kò ṣàì tún kojú oro ìní sí àwọn ìgbésẹ̀ bí àwọn èèyàn kan ṣe ń kọlu àwọn dúkìá èyí tó jẹ́ ti ìjọba àwọn dúkìá tó ń ṣàǹfààní fún aráàlú Sanwó-Olu. Ó ti wá fọwọ́ kan lẹ̀lẹ̀ báyìí o. Ó fi sí agbáyà.
1: Tótọ́.
0: Ó fi sórí ahọ́n.
1: Tótọ́.
0: Ó wá nà sókè pé Ọlọ́run níbi tí nǹkan dé dúró báyìí ẹnikẹ́ni èèyàn kéèyàn ìbáàjólóyè kójọba àlú àbí kírífẹ́ ẹni bẹ́ẹ̀ ń kọ́ kó wà nínú ìṣèjọba tí wọ́n bá fi lè mú un pé ń bẹ lára àwọn èèyàn kan léyìí tó jẹ́ wípé wọ́n ń ṣe ìbàjẹ́ sí àwọn òpó gbogbo eléyìí tó gbé àwọn afárá olókè ọ̀hún dúró. Ó ní wà láìtẹ́láì súnmọ́ bíi láìlẹ́jí láìláì láwà. Ọlọ́run bá gbọ́. Wọ́n fi ojú wọn báyìí winá òfin ni. Kò tán síbẹ̀ o. Oníṣẹ́ mọ̀pẹ́ni tó gbépo lọ́jà. Ó lè tiẹ̀ gan-an kò gíríkì o. Ẹni tó tẹ́wọ́ gbà gan-an ó lè lòun náà.
1: Ẹyin ó gbé lájà
0: náà. Ó ní gbogbo àwọn èèyàn léyìí tó jẹ́ wípé wọ́n ń lọ rèé ta àwọn ẹrin ọ̀hún tí wọ́n lọ rèé kó fún àwọn èèyàn kan tí ẹ̀ ń tà á fún wọn.
1: Àwọn gangan ni.
0: Oníṣẹ́ rí àwọn tí ẹ̀ ń tà á fún ọ̀hún náà. Àtẹni tí ń rà
1: á. Customer olè.
0: Àtẹni tí ń tà á ó lé ní gbogbo wọn.
1: Olè.
0: Gbogbo wọn báyìí òun náà ni wọ́n fojú wọn winá òfin. Ó tẹ̀síwájú nínú àwọn ọ̀rọ̀ lè tó gbé kalẹ̀ pé ẹ wò ó gómìnà ní lájọ́ ẹ̀ sílẹ̀ o kí wọ́n wá máa ba àwọn dúkìá eléyìí tó jẹ́ ti ìjọba jẹ́. Ó ní gbogbo ẹnikẹ́ni tí ọwọ́ bá ti bà gbàgbé òfin yóò mọ dúgbùrùgbá lórí ikó wa wọn ni. Ìwé ìròyìn Daily Post gbé lónìí ti fún tẹdọ ló dà lórí tábìlì wa.
1: Ó dáa tó lọ́dọ̀ tèmi ń bi èmi náà mi tajú kẹ́mi rí ìròyìn tí ó dúró tó létí ń bọ̀ ọjàre. Daily Post ló sì gbé aláọ̀ ejimakọ ti ṣe agbẹnusọ àbí ká tilẹ̀ sọ pé agbẹjọ́rò pàtàkì kan ló jẹ́ fún Nnamdi Kanu ẹni tí ṣe olórí ikọ̀ tó ń pè fún ìdádúrà àti òmìnira Biafra Indigenous People of Biafra ló ti sọ̀rọ̀ wípé wọ́n kàn ń fi orí Nnamdi Kanu wọ́n kàn ń forí rẹ̀ gbọ́pọ̀ ni wọ́n kàn ń forí rẹ̀ fún àgbọn lọ ní hàì nípa tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ gbogbo eléyìí tó jẹ́ ti apá ti ìlà oòrùn gúúsù ilẹ̀ Nàìjíríà ejima ko soro pe ijoba orilede Nigeria oniyan na ni won lo eka eto isedajo lati ma fi wa esu kesun to buru jojo si Nnamdi Kanu oro to gbe si ojupa elujara X ejima ko soro ipe koko oro to ni se pelu Nnamdi Kanu se mo ni ki ma se oro igbesumo mi bẹni ki se oro pe a fe gbajoba lowo eni Kenya o bi ko se wi pe ki orilede Biafra na ko dawa ko si daduro gbogbo ti won bere fun na nu o soro oni lati pile lati bere pepe ko si meji tan ti awon tori re ja fun ko ti e si kankan na to ni se pelu igbesumo mi abi iwa isunlu kolu bi ko se iketantan pi pariwo pe e fun wa lominira tawa ohun ti awon bere funu o oni Nnamdi Kanu ko je olufaragbia isele eleyi to n waye ni o lati odo ijoba apapo orilede Nigeria ati eka eleto idajo ile wa gan oni sugbon o ohun to ku bayi ko to nkan mo igba na si fere de ti eko fi soju mimu oni sugbon o se ni laanu o ipe Nnamdi Kanu kan faragbia ni ki se wipe boya o bere fun to buru ju abi ke ka so wi pe isunlu kolu abi igbesumo mi na ni o n pe fun ko si n to jo o idaduro ati ominira ile Biafra ni n bere fun sugbon to o ti da bi o ti da bayo amọ awon o pada ja aja segun re
0: ani ji o ya o
1: ami o
0: na gba lowo Olorun
1: ami o to ni modemo ge ipe ipeju won lo na ni ala fila e ma bede je ma basa je eyan mo ese yi e ko bi won ti so iyan o yato si yan amalo yato samala lati jo ti won tin se yi o si pe kede yi o ba o reyin
0: meme o
1: yato si meme akara yato sakara be ba denu iwe atumo oro tawon gesi be na won se ko ede yi o ba wa ki wa lo de to mo ku otu ojire igba lo de te fe ma so un gbogbo di oni dabaru ki lo de te fe doju oro ru ki lo de te fe fote mo pile idi ko ja bi o ti je lori ti fun te do iroyin ni oro toni bo ba di ni ago mejo kete ta wa ba ti dide pade se won ma kin ola lori eto e ti a pe ni turn it up ago mewa oro yi ti se yale ta ona ni ke pade sade apoti eri lori eto re ta mo si wakati yin iyin repete alejo re fun to oro toni ona ni evangelist toyin Anivye, Toyin Anointed, Beni Ali Jure Fun, Ti Agome Wa Oro Toni Nun, Evangelist Ni Wan, Awan Jinyin Rere Nun, Badi La Agome Wa, Agome Wa Le, Nan Ni Kek Pade, Tola Ni Alade Laja, Nuri Eto Tak Pini, Isimi Alayo, Agome San Aro Lati Fun Te Doro, Intes Wajula Koton, Ola Ni Waju, Okbeli Oro, Ade Usi Luru Komi, Elifan Solo Yire, Okan Shoshu Ajano, Kutegba Agbo Jye Fon Pak Pojo, G Square Arco Sky, Giran, Global Radio, King of Skoro, Continental, and Intercontinental, Eku Kale.
0: Ode Adupe, Lo Wa Yen Yon Wa Teba Ani Ajuru Yin, La Aro To Ni Eja Tuk Pade, Lori Akoture, Boba Di La Aro La Agomesa Sime Wanu, Titi Wa Di Ola, Iya, Adini Yino Ni O, Aminat Adeto, Badmos Unuru Kote Mi. Matala yen le ton se be nkan mama.
1: Yo ngbegeji.
0: Mama.
1: Aletile.
0: Mama.
1: Lagbajara ofu.
0: Mama.
1: Mama lata.
0: Mama.
1: Lajo Sunday.
0: Mama.
1: Iya sheri.
0: Mama.
1: Oko sheri.
0: Mama.
1: Sheri patu.
0: Mama.
1: Ati be bela.

0: ẹnilá ni olúwa ilé tí a yin púpọ̀ púpọ̀ bíbélì sọ bẹ́ẹ̀ nínú ìwé psalm 48 ọ̀nà ni mo ti ń wọlé sórí ètò wákàtí yin láàárọ̀ yìí ní ìlú ọlọ́run wa ní òkè wa mímọ́ rẹ̀ onídídára ọ̀nà ni ipò ìtẹ́jú rẹ̀ ọ̀nà ni adùn gbogbo ayé adùn oyin eléyìí tó fi sínú ayé wa eléyìí tí owó ò lè rà kò sí ohun tá a lè fi wé nínú ìrìn àjò wa ọlọ́run nínú wa ìrètí ogo adúpẹ́ lọ́wọ́ ẹ̀ láàárọ̀ yìí fún oore ọ̀fẹ́ àti àánú eléyìí tí a tún rí gbà láti tún máa gbọ́ ara wa lórí ètò wákàtí yìí ìkànnì splash fm 105.5 òun náà lẹ ti ní oore ọ̀fẹ́ tí ẹ̀ ń gbọ́ mi tí ẹ sì tún ń wò wá ẹ̀yin tẹ wà pẹ̀lú wa lórí ẹ̀rọ ayélujára ketekete láàárọ̀ yìí mo kí wa lórúkọ olúwa ọlọ́run àwọn ọmọọ̀gùn àti amójú ẹ̀rọ tèmi ìtùnú dixon ẹ̀ẹ́lẹ́ tí a jọ wà lórí ètò lónìí a kí gbogbo wa pátápátá wípé àtòkù sunday míì lórí òkè erùpẹ̀ a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọlọ́run ìyìn wa ọlọ́run ìyìn wa ọlọ́run tó fún wa ní oore ọ̀fẹ́ láti tún lè yín láàárọ̀ yìí wákàtí ìyìn òun náà lè tó ṣáde adédèjì aya ọ̀dẹ́kúnlé apótí ẹ̀rí òun náà ni orúkọ tèmi àjọ máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run gẹ́gẹ́ bí ṣe wá lórí ètò yìí lónìí fún àwọn àǹfààní eléyìí tó fún wa ó fún wa ní àwọn nǹkan kan tó fi kẹ́ wa gẹ́gẹ́ bí ènìyàn tí mo lè pè ní nǹkan àlùmọ́ọ́nì nǹkan àlùmọ́ọ́nì tí mo bá sọ pé nǹkan àlùmọ́ọ́nì ọ̀pọ̀lọpọ̀ ń kà sí bóyá àwọn ọ̀rọ̀ eléyìí tí à ń fojúrí ṣùgbọ́n àwọn kankan wà tó pọ̀ àwọn ohun àmúṣọrọ̀ tí ọlọ́run fún wa nínú ẹ̀mí àwọn ẹ̀bùn ẹ̀mí eléyìí tó fún wa ọ̀pọ̀lọpọ̀ wa láìsí àwọn ẹ̀bùn yẹn bóyá àbákan wa ordinary ṣùgbọ́n ó fún wa ní ẹ̀bùn yẹn bíbélì sọ pé lọ́fẹ̀ẹ́ that the gift of God is without repentance a fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ fún àwọn nǹkan tí a fi ń tayọ láwùjọ eléyìí tí ó fi fún wa àwọn ènìyàn tó fi sí wa lára àwọn oore ọ̀fẹ́ eléyìí tí à ń jẹ àwọn platforms eléyìí tó fún wa rí tá à ń lò gẹ́gẹ́ bí ènìyàn tí a kàn rí gẹ́gẹ́ bí oore ọlọ́run a fẹ́ dúpẹ́ oore ọlọ́run láàárọ̀ yìí nínú ayé wa bẹ́ẹ̀ ni à ń yìn fún ìṣe ohun ìfẹ́ rẹ̀ lórí ayé gbogbo wa ẹ kàn jẹ́ àwo ara wa mo béèrè ìbéèrè yẹn bí oṣù díẹ̀ sẹ́yìn mo ní ẹ kàn wo ayé yín wò láìsí ọlọ́run níbẹ̀ ẹ kàn wo bó ṣe lè rí fúnra yín ni kẹ́ ẹ dárò ṣe mọ̀ pé yẹn kò ń ṣe pé ojúná fi ń wò wọn lè fi george láti rí pé bó ṣe máa ń lo bó ṣe look look ẹ beautiful ìyẹn kọ́ ná fi ń george ẹ kò dẹ̀ ń ṣe owó tó wà ní àkáǹtì yín yẹn ìyẹn kọ́ lẹ lè fi george ẹ ṣùgbọ́n ẹ kàn wò pé gbogbo ẹ àti gbogbo ẹ àti gbogbo ẹ ó ti yé yín àwọn gbogbo ẹ yẹn addition gbogbo tó kó step wa ń bẹ gbogbo tó fi package ẹ ẹ kàn yọra yọ ọlọ́run kúrò ńbẹ̀ náà ẹ wá wo bó ṣe lè rí ẹ wo bó ṣe máa rí ẹ ti ẹ wo ẹ kàn wo fúnra yín náà ni kẹ ṣàlàyé bó ṣe lè rí láìsí ọlọ́run nínú ayé wa ọlọ́run tó dára sí wa ta sì ń rí iṣẹ́ rẹ̀ à ń rí ìwà láàyè rẹ̀ ní ara wa mo kàn fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ gẹ́gẹ́ bí ṣe wa lórí ètò yìí lónìí má ṣe ojú òpó yìí ṣùgbọ́n nǹkan kan wà tí a máa fi wéra wọn láàárọ̀ yìí tí a sì máa ṣiṣẹ́ lórí tẹ bá ṣe ní oore ọ̀fẹ́ láti pè wọlé ẹ máa ní oore ọ̀fẹ́ láti bá mi dá sí ọlọ́run fún wa ní kinní kan tí n bá ní kí n ṣe ojú ẹ̀ dáadáa tí n bá ní kí n fi wé nǹkan kan bíbélì fúnra rẹ̀ ó ti fi wé nǹkan kan nínú ìwé matthew chapter 5 verse 13 yẹn ó fi wé kinní kan tí à ń lò tí a sì lè ṣe ká má lò ó fi wá wé ó dá wa bẹ́ẹ̀ ó fún wa kinní yẹn ò ṣe fowó rà ó lè fi connection rí ó lè fi background tó ti dìde pé ṣé mo bàbá mi ni wọn kì í fi wá wọn kì í fi wá a fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ láàárọ̀ yìí mo dẹ̀ fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ní abala yẹn mo fẹ́ kó yé wa dáadáa ìránṣẹ́ ọlọ́run ti wà pẹ̀lú mi láàárọ̀ yìí evangelist tóyìn anivie ẹ máa gbóhùn wọn láìpẹ́ yìí tó bá ti kàn wọ́n máa bá mi tú dáadáa ó máa tú dáadáa dé àwọn ibi tí mo fẹ́ ká tú dé láàárọ̀ yìí lórí ètò yìí kí ni mò ń sọ nípa ẹ̀ ni pé value iyì wa bíbélì pè wá ní iyọ̀ àwọn kan ní iyọ̀ kí ló ń jẹ́ iyọ̀ kí ni iyọ̀ kí ló fi wá wé iyọ̀ mo ronú yẹn kan títí pé gbogbo nǹkan ló wà tí à ń rí tí a tó jẹ́ ohun èlò nínú ayé ṣùgbọ́n kí ló dé tí ọlọ́run wá fi pe àwa ènìyàn ní iyọ̀ o ni awa ni iyo aye iyo aye mo ri pe iyi to to ka fi yan we iyo mi mo bi mo se fe explain e tori pe ko si bo se le ko nkan jo to awa ta mo nje se o mo bo se nko gbogbo ejo ti o ba ti si yo nbe bo se wo bo se kekere ti o ba ti si nbe o ma sha feel e pe lenu e o ma le taste e nenu pe iyo sinu kini ti ko ba dun wa so pe iyo iyo dun to ba tun wa ja won tete so pe iyo ti ja kini gbogbo agba ye patapata ni o mo bi a se le so pe ohun ti iyo je pataki iyo olorun wa fi wa gbe iyo ohun ti mo ri ni pe iyi yen o ti da mo wa o da mo wa ibi ti mo nlo laaro eni to ba se ndupe lowo olorun your uniqueness awon nkan to da mo e to da iyato e sade aputi eri o fi iyato die si mommy toyin anivi awon nkan ti wa ti o fun won ti mommy toyin anivi eni to fi iyato die si aputi eri awon to fi wa gege bi to fi decorate wa to fi package wa ti a fi yato sirawa iyi wa ni waju olorun iyi wa ni waju eniyan mo fe ka dupe laarin yen sugbo bi ti mo nlo ni te se npe wole sori eto 0706949300 0706949300 iyi o fi iyi opolopo won ko ni iyi boy tori e lo se nsire bo se wu yen tori e lo se nsoro anyhow je won awon to wa nbe laaro yi tori akoko yen mo fe ka lo dada laaro yi hello
1: e karo
0: e ma karo sa akoso
1: oruko mi ni akesodi asun wa lati ofoludu
0: ofun e karo e se ti
1: da akoko dupe lowo olorun pe a tun ri sunday keji mi yo
0: o segun
1: ni agbara olorun opolopo lati laye
0: amen
1: ẹyin tẹ dẹ ṣe program náà àìní lè wá àìní lè ṣe ọlọrun ò ní yẹ kó bá yín o
0: àmì jesu
1: ní agbára ọlọrun iṣẹ rẹ tí a máa tẹsíwájú
0: àmì
1: ẹ rí gẹgẹ bí n tẹ sọ n tí mo ń pè ní iyọ a máa ń pè ní value ọlọrun mọ wípé a ní value níwájú òun ló fi dá wa fáyé ló fi wá pè wá ní iyọ ẹ rí pé ọlọrun ó mọ nǹkan tó ń ṣe according to one sọ pé nígbà tó lóun fẹ́ dá àwọn ènìyàn wọ́n lọ́wọ́ wípé ọlọ́wọ́ gẹ́rìkẹ́ bí ẹ mọ̀ dá wọn tí wọ́n mọ ọlọ́wọ́ ọlọ́wọ́ fi kẹ́yìn ọmọ ẹ̀mí mọ̀ bí ẹ̀yí ṣe lè máa ọpúrẹ́tì àwọn èèyàn tó wà nínú ilẹ̀ ẹ̀yìn báwọn lè ṣe ẹ̀yìn ò lè ṣe bẹ́ẹ̀ náà lè ṣe àwọn ò lè ṣe so ẹni tó lọ́n bá fi dá ní èèyàn in fact ẹ̀yẹ kó dúpẹ́ pé lẹ́rìí pé gbogbo kọ́ńtínẹ́ǹtì wà
0: mọ́mì ẹ káàárọ̀ ma.
2: Láwù. Yọ ní òkèjò.
0: Àmì àtẹ̀yìn náà, God bless you ma.
2: Mo mú yọ. Olùgbé bẹ́ẹ̀ fún wa ní. Mọ̀rọ̀.
0: Ní ẹ̀ ń bẹ̀rẹ̀.
2: Ọwà.
0: Ojú òpó yẹn kò ṣe dáadáa. Àmọ́ bóyá ibi tẹ wà ní bóyá kẹ bá wa kúrò ń bẹ̀ tẹ bá ní orí ọ̀fẹ́ kẹ pé wá padà mo fẹ́ gbọ́ ọ̀rọ̀ yín yẹn ó dẹ̀ ń dùn mọ́ mi. Hello. Thank you so much. Eti one point mi laaro, God bless you, sir.
1: Yes, mo se je ni
0: e. E se go. E ma ba wa bo lori eto. E ma ba bo lori eto. Awon ko ma lori ero ayelujara pelu wa. Adekunle Kabiro e ka ro Queen Gold e karo e akusimi teni eja dupe pe olorun fi iji si wa lara o se wa ni eniji sugbon bi ti mo lo gogon ni tori akoko en fe ka ti ma wonu e bawo la se de so yi yen nu se mo pe point ton fun mi ti eyan o ba mo iru eniyan to je o se se ko ma le understand pe eniji ni e so wa fun ra re ibi to ba ti gbere si o na no ma gbe esi olohun da wa ni aworan ara re tori pe o se wa o fi yi yen si wa lara ni kete to ba ti ri pe o carry olohun mo o sese ko ma misbehave o sese ko ma si oro so o sese ko ma se eroro o sese ko ma duro si bi ti o ye ko duro si o sese ko wa laarin awujo ti o ye ko si tori pe o mo ru eyan to je complex wa lara bẹ́ẹ̀ni o ti fojú kéré ara àti nǹkan tí olóhun fi sí ara rẹ mo fẹ́ kẹ́lòmíì fún mi ní point mi kí n tó gbé ìránṣẹ́ ọlọ́run wọlé ìránṣẹ́ orin òní wọn 0706949300 tàbí 0704475770 òun náà la fi wọlé sórí ètò mo ti rí wòlíì mi wọn wọlé síbi lórí ètò ayélujára ọmọ májẹ̀mú bàbá mi olùmìdé ẹ̀ka rọ́sà akúsìmí ti tòní thank you so much kúṣe olúwa bẹ̀ yẹn o olúwa máa sọ agbára yí dọ̀tun yes báwo la ṣe lè sọ bíbélì sọ ẹ jẹ́ kí n kà síwájú sí ó ní ẹ̀yin ni iyọ̀ ayé ṣùgbọ́n bí iyọ̀ bá di òbu kí ni a ó fi mú dùn ẹ jẹ́ kí n kàn dúró síbẹ̀ yẹn ká fi tu díẹ̀ mo fi àwọn tó lè bá mi sọ dáadáa ó pè wá ní iyọ̀ ṣùgbọ́n báwo ni iyọ̀ ṣe lè sọ adùn rẹ̀ nù báwo ló ṣe wá lè dòbú tí ẹlòmíì ò ní kíyèsí ara pé nǹkan tó ń gbé dání góòdì yẹn tí wọ́n dẹ̀ fi sọ góòdì yẹn di ẹ̀pamọ́ lọ́wọ́ á wá ta góòdì yẹn á fi gba granọ́ọ̀tì ẹ̀pà ẹ máa dánú ugò ẹ̀pà ló ṣe ẹ̀pà ẹ̀pà yìí infact bó tẹ̀ ṣe ń ta sánsan yìí ká dẹ̀ fi ju góòdì ẹ̀ á fi dunnú torí pé kò mọ̀ pé góòdì ó wà lọ́wọ́ a máa tú dáadáa lórí ètò yìí ṣùgbọ́n ẹja polówó ọjà àbọ̀.
3: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages, and courses in other core areas of IT. They also offer full-stack courses for those who want to be all-round IT professional. NIT impacts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.
4: Golden chance, Lotto money.
5: To all our customers of Golden Chance Lotto, una do well for una ogbonge patronage. Golden Chance Lotto, they assure una say una go benefit and they satisfied as una deal with us, gidigba. Golden Chance Lotto, they pay winnings kia kia. Your winnings na your own. We no go ask or collect from your money and you fit collect them anywhere for Golden Chance Lotto kiosks or shops. Now this one, make our customers get confidence in us and Golden Chance Lotto don't ready to make the enjoyment continue for customers. Play Golden Chance Lotto, win, make you collect your money instanta for any of our payment centers for this Ogbonge country. Now, wait to make Golden Chance Lotto the leading general among others. If you won't become our agent, we could send message to 0703-3976-247. 0703-3976-247. Golden Chance Lotto, your surest way to become a millionaire.
6: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
7: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wa?
8: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo olùkọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
9: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
10: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ó lá mọ́ mi lọ́wọ́.
11: Bó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yanmi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Ìrànlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
10: 0807-112-4000.
11: Flash FM Media Academy, ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

ẹ káàsán ìròyìn ọjọ́ kan rí ló ń dé sétí ìgbọ̀nyín láti ìkànnì ọmọlúàbí splash 105.5 FM ilé funfun balawo fẹlẹlẹ nílùú ti ìbàdàn aminat adetun badmus ló níròyìn ṣáájú ẹjá gbọ́ àwọn kókó tó ṣiyọ nínú ìròyìn náà ẹgbẹ́ òṣèlú adc ti bu ẹnu àtẹ lu ààbọ̀ tí àjọ icpc gbé kalẹ̀ o lórí òfegè iléeṣẹ́ kan tí wọ́n pè ní ti ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ìjọba ìpínlẹ̀ èkìtì ti ṣe ìkìlọ̀ lórí àpọ̀jù owó eléyìí tí wọ́n fi lórí àwọn owó àwọn ilé gbogbo ohun àwọn ọmọ ilẹ̀ iran ti ń pè fún fífòpin sí ogun bí ìjíròrò lórí afárá eléyìí tó ní ṣe pẹ̀lú ti strait of hormuz bá lè tẹ̀síwájú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti shooting stars ti pínyàwó pẹ̀lú akọ́nimọ̀ọ́gbá ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ọ̀hún ìròyìn ọ̀hún rèé o lẹ́kùnrẹ́rẹ́ ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ti ṣàgbékalẹ̀ ìgbìmọ̀ alákòóso kan eléyìí tí yóò máa rí sí ọ̀rọ̀ ìfètòsọ́mọ bíbí ọ̀rọ̀ ìlera ọ̀rọ̀ ọmọnìyàn àti ìdàgbàsókè tí yóò sì máa jẹ́ ìgbésẹ̀ ìjọba ilẹ̀ yìí láti mú kí ìgbésẹ̀ kíákíá lè dé bá ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ènìyàn tí ó sì mú kí ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí ní ìdàgbàsókè eléyìí tó yanrantí ní báyìí ìgbésẹ̀ gbòógì lẹ́ka ètò ìlera ilẹ̀ yìí àti ẹ̀ka tó ń pèsè nǹkan níbi tí ògbóǹtarìgì iléeṣẹ́ tó ń po oògùn òyìnbó tá a mọ̀ sí bayer ti ṣàgbékalẹ̀ iléeṣẹ́ kan àròtọ̀ tí yóò máa pèsè ohun èlò ìfètòsọ́mọ bíbí ní apá ilẹ̀ wa nàìjíríà iléeṣẹ́ náà eléyìí tí iṣẹ́ kíkọ́ ti bẹ̀ lórí rẹ̀ ní ìpínlẹ̀ anambra ní ìrètí wà pé wọn yóò máa pèsè ohun èlò fún ìfètòsọ́mọ bíbí lábẹ́lé tí yóò fi mú àdínkù dé bá ilẹ̀ wa nàìjíríà láti máa lọ rèé kó wọlé nílẹ̀ òkèrè ìgbésẹ̀ yìí yóò fàyè sílẹ̀ sí ìpèsè iṣẹ́ àti ìdàgbàsókè ètò ọrọ̀ ajé alákòóso fún ètò ìlera nílẹ̀ yìí ọ̀jọ̀gbọ́n mohammed ali pate ẹni tó kéde ìgbìmọ̀ náà nílùú abuja ṣàpèjúwe ìdókòwò lẹ́ka náà gẹ́gẹ́ bí ìgbésẹ̀ ààrẹ bọ́lá tinubu lẹ́ka ogun òyìnbó eléyìí tí ààrẹ buwọ́lù lọ́dún 2024 eléyìí náà ni ó sì mú kí iléeṣẹ́ eléyìí tó ń po ogun òyìnbó kó lékún sí nílẹ̀ wa nàìjíríà ẹgbẹ́ òṣèlú adc ti tako ààbò kan eléyìí tí àjọ ti icpc gbé kalẹ̀ lórí iléeṣẹ́ ìjọba àpapọ̀ kan eléyìí tó bá òfegèdè nígbà tó ń sọ̀rọ̀ lórí ààbò náà akọ̀wé ìbára ló sọ̀rọ̀ fún ẹgbẹ́ òṣèlú ọ̀hún malam bolaji abdullahi fẹ̀sùn kan ìjọba àpapọ̀ eléyìí tó fi ọwọ́ dẹngẹrẹ mú ìwà ìbàjẹ́ tayọ iṣẹ́ ìwádìí tó gún mọ́ ó tẹnu mọ́ ọ̀rọ̀ rẹ̀ pé wọ́n kùnà o láti ṣàlàyé àwọn ohun tó farasin lórí iléeṣẹ́ náà tó fi lórí ọ́fíìsì eléyìí tí wọ́n ń lò àti àwọn òṣìṣẹ́ èyí tó ń ṣiṣẹ́ lábẹ́ ọ́fíìsì òfegè náà kò ṣàtúmẹ́nuba owó eléyìí tó tó bílíọ̀nù kan ó lé bílíńjá mẹ́ta eléyìí tó rárí wọ ètò ìṣúná ilẹ̀ yìí fún iléeṣẹ́ eléyìí tó jẹ́ òfegè náà bí àjọ tó ń ṣèwádìí ṣe kùnà láti ṣèwádìí àwọn òfegè iléeṣẹ́ méjèèjì mìíràn eléyìí tó sopọ̀ mọ́ afurasí lórí ọ̀rọ̀ ọ̀hún ẹgbẹ́ òṣèlú adc ni àwọn ti ṣàyẹ̀wò ààbọ̀ àjọ náà o tó sì ń pè fún fífi ààbọ̀ náà léde fún tẹrútọmọ láti rí ẹgbẹ́ òṣèlú náà ni àwọn ọmọlẹ̀ yìí ló ń bèèrè lọ́wọ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà láti fààyè gba àwọn oníwádìí eléyìí tó dádúró kí wọ́n lè ṣe ìwádìí tó gbọ̀ngbọ́n tó ń ti àwọn ẹ̀rí máa jẹ́mi ìṣó eléyìí tó ti wà ńlẹ̀ kí wọ́n lè rídìí òkodoro alága tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn lẹ́gbẹ́ àwọn dókítà onímọ̀ṣègùn òyìnbó ẹ̀ka ti ìlú àbújá george ebong ti ṣàlàyé ìgbésẹ̀ tí ìjọba àpapọ̀ ń gbé tó fi dórí àwọn tọ́rọ̀ kan kí wọ́n lè wọ ojútùú sí bí àwọn dókítà onímọ̀ṣègùn òyìnbó ṣe ń kúrò nílẹ̀ yìí lọ sílẹ̀ òkèrè nígbà tó ń sọ̀rọ̀ níbi ayẹyẹ ìbúra fúnni eléyìí tó wáyé nílùú àbújá ebong ni ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ló gbọ́dọ̀ mú ìgbáyégbádùn àwọn dókítà lọ́kùnkúndùn kí wọ́n lè pimọ́ ọ̀rọ̀ japa
eleyi to gbogde kan lagbo awon dokita o tesiwaju pe ohun to fa ti awon dokita onimo isegun yibo se nkuro nile yi lo si ile okere o na ni lati wa ibi ti ile gbe loju ki nkan le derun fun ko wa won ebong ni ijoba le wa nigeria lo ye ko ni ibasepo pelu awon ile ise aladani ki won le koju ipenija eleyi to nba eka eto ilera le yi fira ijoba ipinle ekiti sise kilo fun awon onile ati awon to nba ni fi ile haya ta mo si agency paapa julo ni awon ilu nlanla ati awon agbegbe eleyi to ye awon ile eko giga fasiti ati awon ile eko giga mi ka lori bi won se nbu owo goboyi lori awon ile eleyi ti won fi haya fun awon to ngba won olubadamoran pataki si gomina lori oro ilegbe dokita agbega oloniyo sapejuwe owo goboyi na leyi ti ko ye ko ma ri be ti ko si je itewogba lakata ijoba ipinle ohun o tesiwaju pe ijoba ipinle ekiti lo ti ngbe awon igbese o pelu awon toro kan ki won le jojiroro wa ojutu si owo goboyi eleyi ti opo awon lile ati awon to n file bani haya ta mo si agency to n gbe ile awon to n gba ile ohun e to ti dabi erubuwo lori iko wa won o wa ro awon onile ati awon agency lati ma bu owo ni iwontunwonsi lori awon dukia eleyi ti won ba fe fi haya pelu fifowosowopo pelu ijoba ki won le jumo bojuwo eto na ki gbogbo nkan le derun fun teru tomo iroyin ojo kori lo se ndese ti igbo yin lati ikanni omoluabi splash 105.5 fm ile funfun bala ofelele nilu ti ibadan iroyin ile okere awon omo ile iran ti n pe fun fifopin si ogun bi ijiro lori alaafia se fori sanpon ni ti agbalagbugbu omi ti strait of hormuz iroyin ere idaraya ikọ ẹgbẹ agbábọọlu ti shooting stars ti pinyawo pẹlu akọnimọgba wọn adanu duro diẹ na ta ba wa padade ẹkọ iroyin n bọ laipẹ.

Ìròyìn eré ìdárayá o. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Shooting Stars náà ló ti wà lórí òǹpìyà báyìí o, pẹ̀lú ẹni tí í ṣe akọ́nimọ̀ọ́gbá wọn, Nurudeen Awerurọ. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Shooting Stars ló kéde ọ̀rọ̀ náà, pẹ̀lú pípínyà pẹ̀lú ẹni tí í ṣe alámòjútó ikọ̀ ọ̀hún, ìyẹn Tami Tamuno, àti ẹni tí í ṣe igbákejì akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ ti Shooting Stars, Shakiru Lawal. Ìgbésẹ̀ ọ̀hún òun náà ló jẹyọ o níbi ìjíròrò eléyìí tó wáyé pẹ̀lú àwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ọ̀hún àti àwọn tí ọ̀rọ̀ ọ̀hún kàn gbọ̀ngbọ̀n léyìí tí gbogbo wọn fẹnu kò láti pínyà láàrin ara wọn. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Shooting Stars òun náà ni wọ́n ṣe lálàyé pé wọ́n ti tẹ́wọ́ gba akọ́nimọ̀ọ́gbá ọ̀hún eléyìí tó gbé wọn dé ìpele èyí tó kángun sí àṣekágbá níbi ìdíje líìgì tilẹ̀ wa Nàìjíríà eléyìí tó ń lọ lọ́wọ́wọ́. Àwẹ̀rọ̀ òun náà ni wọ́n yàn ṣáájú kí líìgì ọ̀hún kó tó bẹ̀rẹ̀. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Shooting Stars òun náà ló ti wà ní ìpele kẹta báyìí o nínú ìdíje ti líìgì tilẹ̀ wa Nàìjíríà tọdún 2005 and 2026. Ká tó máa lọ, ẹ jẹ́ ká gbọ́ kókó oníròyìn ọ̀hún lẹ́ẹ̀kan sí i. Ẹgbẹ́ òṣèlú ADC ti bu ẹnu àtẹ́ lu àbọ̀ àjọ ICPC lórí òfegè iléeṣẹ́ kan tí wọ́n pè ní ti ìjọba àpapọ̀ ilẹ̀ yìí. Ìjọba ìpínlẹ̀ Èkìtì ti ṣe ìkìlọ̀ lórí àpọ̀jù owó eléyìí tí àwọn onílé gbé lórí àwọn ilé fún àwọn ayálégbé. Àwọn ọmọ ilẹ̀ Iran ti ń pè fún fífòpin sí ogun bí ìjúrò lórí àlàáfíà ṣe forísọpọ́n lórí alagbalúgbù ti Strait of Hormuz. Ní ti eré ìdárayá, amúhùnwáṣe ti gbọ̀nyìn pé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Shooting Stars ló ti wà lórí òǹpìyà báyìí o pẹ̀lú akọ́nimọ̀ọ́gbá wọn. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn wa gbogbo, ẹ máṣe láìkàn sí ìtàkùnyọjẹ́ra ti www.splashfm1055.com. Túnde Ọláwọ́lò lóòótú ìròyìn pẹ̀lú ìrànlọ́wọ́ ìbùkún olúwa Ọlágúnjú. Aminat Adetonbadmus ló ti ń ròyìn o. Ẹ ṣe tẹ̀ǹtẹ̀ ti gbọ́ wa ní gbogbo ìgbà.

0: ká san o e si ku isimi oni eyi ni oro lootu lati nu okan ojokan iwe iroyin ojojumo ile wa to jade lose ta lo tan yi eyi to nde si eti gbo yin lati ikani omoluabi splash 105.5 fm ile funfun balao felele la wa ni badan lorilede nigeria loruko olorun adeda to fun wa lara yida ina la fi bere eto wa oro lootu fun toni oluwa seun omo akinola ina ni olootu eto tolu adeba mowo lo wa ni di ero ti gbogbo re to fi nkumu bi dodo efon to fi nlo dada mo ki olowo odan studio manager na to nlo to nbo to npo lowo oja to nse gbogbo re ko le da to lere shitu ti gbogbo eyan mo si alagbede ede ina ni atokun eto yi mo ki eyin gan te wa nbe hun te n gbo wa kakiri orilede agbaye e se eku atileyin gbogbo gba e si kaabo sori eto ta pe ni oro lootu e ma ba mi kalo oro lootu we royin Nigerian Tribune la fi side to wa fun toni eyi ta pe ni oro lootu to tun sara oto mo mo pe eyin na e farabalẹ bowo onijogun eda se ma farabalẹ fankofu akole olootu iwe iroyin Nigerian Tribune fun ti ose to koja yi ina ni won pe ni ile ise ologun tuntun ti joba apapo to sese da sile lorilede wa Nigeria eyi to ti kuro ni ile ise ologun ori ile mejo ta ti ni tele tele amo ti ibudo ile ise ologun ori ile ti nbe ni Nigeria bayi kari kari o ti wa di meji la niye olootu iroyin Nigerian Tribune ni igbese ti are orilede Nigeria Bola Ahmed Tinubu to gbe lori afikun idasile awon oniruru ile ise ologun ori ile lorilede Nigeria o ma dara gba gan mani abi soku die ka to ni opolopo awon eyan lo so wipe igbese to ka to ina ni are Bola Tinubu gbe ohun ti a gbọ bakan naa ni pe aisedede wa ninu bi ijọba bo se ma n pase fun awon ọmọ ologun ori ile lorilede Nigeria lati tete dide si ipenija eto abo jiji to ba n sele ni origun mẹrẹẹrin orilede Nigeria eleyin nikan ko awon eyan tun so orisirisi oro wipe looto ibudo ile ise ologun ori ile won ni mejo la ni tele sugbon ba tin soro yi ibudo ile ise ologun ori ile ta ni o ti pe meji la niye eleyi gan yusuf ayele lati je ki ijoba apapo orilede Nigeria ko gbe igbese lati kapa awon agbesunmomi awon ajinigbe ati awon to n pa awon eyan ni pakupa jakejado origun mẹrẹẹrin orilede Nigeria ipenija eto abo yi gan o wa lara nkan ti are Bola Tinubu ro to fi salekun idasile ile ise ologun ori ile jakejado orilede Nigeria eleyi ta wa n so yi kò ti ẹ̀ tí ìtò rárá bẹ́ẹ̀ sì ni ìpèníjà ètò ààbò kò yé gbogbo sí i káàkiri ẹlẹ́kùnjẹkùn ti ń bẹ lórílẹ̀‐èdè nàìjíríà níbo wá la wá fẹ́ báyàrá já báyìí ọlọ́run ọba àìṣedédé gbogbo ìgbà léyìí tó jẹ mọ́ kíkọ́ àwọn ológun orí ilẹ̀ láti lè fi ẹsẹ̀ ààbò múlẹ̀ káàkiri àwọn ìpínlẹ̀ mẹ́rẹ̀ẹ̀rìndínlógójì ti ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà èyí gan tún jẹ́ ìpèníjà tó lágbára púpọ̀ lára ohun tó ṣokùnfà àìkojú òṣùwọ̀n ológun orí ilẹ̀ ní gbogbo ìpínlẹ̀ mẹ́rẹ̀ẹ́rìndínlógójì tí ń bẹ lórílẹ̀-èdè Nàìjíríà 36 states. Kò sí lórí nǹkan míì bí kò ṣe agbára àwọn ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà tí kò fi bẹ́ẹ̀ ra jaja bíi ti tẹ́lẹ̀ mọ́. Àti pé ìyàtọ̀ sí eléyìn pákáleke àti ìṣẹ̀lẹ̀ kíkóniláyà sókè nípa ètò ààbò ó ti wá fẹjú kẹ̀kẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà báyìí. Òótọ́ ọ̀rọ̀ tó wà nídìí ọ̀rọ̀ yìí gan wá ni pé àwọn ọlọ́pàá tí à ń lò lórílẹ̀-èdè Nàìjíríà wọn ò tó rárá láti dojú ìjà kọ àwọn tí ó ń fa wàhálà sáàrin ìgboro nílẹ̀ tòní tó mọ́. Èyí gan ló jẹ́ kí ìjọba ó máa béèrè àtìlẹyìn àwọn ológun orí ilẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà pàápàá jùlọ ní gbogbo ìpínlẹ̀ mẹ́rẹ̀ẹ́rìndínlógójì tó ń bẹ ní orílẹ̀-èdè wa Nàìjíríà lápapọ̀. Àgàgà tá a bá tún rántí bí àwọn agbésùnmọ̀mí àwọn ajínigbé àtàwọn oníkọ̀jíkọ̀ agbébọn wọ́n ṣe pọ̀ lọ jàrá ní gbogbo ẹlẹ́kùnjẹkùn tó ń bẹ lórílẹ̀-èdè Nàìjíríà. Èyí tó wá burú jù gbáà iná ni pé bí àwọn èèyàn wọ̀nyí ṣe ń ṣe saaka fún ogun lọ́gọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà takọtabo léyìí tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ̀yin náà ẹ sì mọ̀ pé àwọn ológun orí ilẹ̀ ni wọ́n ká tò dáadáa láti dojú ìjà kọ àwọn ìpèníjà gbogbo tó ń ṣẹlẹ̀ ní ẹ̀ka ètò ààbò lórílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ọlọ́pàá iná ni ìjọba máa ń sábà lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ síwájú àkókò yìí tí ìdojúkọ ètò ààbò tó bá fẹjú kẹ̀kẹ́. Ṣùgbọ́n pẹ̀lú bí nǹkan ṣe rí nísìnyí nǹkan ti yàtọ̀ pàápàá tó bá di pé àwọn ọlọ́pàá nílò ìwádìí fínífíní àti ohun gbogbo tó ṣẹlẹ̀ lórí ètò ààbò. Àwọn ọlọ́pàá mọ̀ nípa irú nǹkan bẹ́ẹ̀ dáadáa. Síbẹ̀ náà ó yẹ ká dúpẹ́ lọ́wọ́ eyín tó jẹ gúgúrú abọ́ kan tó bá rí òkúta yẹn gé ọwọ́ kan náà kò ní ṣàìgbìyànjú. Ẹ̀yin ọmọdé ẹ má dàrú ẹ̀ wò ó ẹjọ́ torí Ọlọ́run. Olóòtú ìwé ìròyìn Nigerian Tribune fi yé wa wípé àmúgbòrò àwọn ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà kò ní kílẹ̀ wa kó má ṣe àtúnṣe gbogbo tó yẹ èyí tá a bá fẹ́ ṣe lórí ọ̀rọ̀ ètò ààbò tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí náà ni. Bí ọ̀pọ̀ àwọn ológun orí ilẹ̀ bá ṣe pọ̀ tó ni yóò jẹ́ kí orílẹ̀-èdè kó wà nínú ìfọ̀kànbalẹ̀. Ohun tí olóòtú ìwé ìròyìn Nigerian Tribune ń sọ gan ní pàtó ni pé iṣẹ́ sì ń bẹ lọ́rùn alájọ tí kò ní kẹ̀kẹ́ pẹ̀lú ohun tó ń ṣẹlẹ̀ nípa ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà. Ohun tí èyí túmọ̀ sí gan ní pàtàkì ní pàtó náà ni pé tí ọ̀rọ̀ bá ti dórí ètò ààbò lórílẹ̀-èdè kan àwọn ológun orí ilẹ̀ ni wọ́n sábà máa ń ké sí pé kán dóòlà irú orílẹ̀-èdè bẹ́ẹ̀ kúrò lọ́wọ́ wàhálà ètò ààbò tó fẹ́ bẹ́ sílẹ̀. Nígbàtí àwọn ọlọ́pàá máa ń ṣiṣẹ́ ètò ààbò pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ní tiwọn pàápàá jùlọ èyí tó bá ń wáyé láàrin ìlú ìletò àrọ́kọ káàkiri. Síbẹ̀ náà olóòtú ìwé ìròyìn Nigerian Tribune sọ pé a lè sọ pé àwọn sọ́jà ta ní kò tó nǹkan yẹn wá túmọ̀ sí pé kí a má tètè gùn lé àmúgbòrò àwọn ọlọ́pàá. Ṣùgbọ́n ọpẹ́ ni Fọlọ́run ò pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Iná ni ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ló ṣe ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà tó máa ń pè ní State Police. Eléyìí gan ó darapọ̀ yóò jẹ́ kí àwọn ọlọ́pàá ìpínlẹ̀ kọ̀ọ̀kan kán lè gbé ìgbésẹ̀ akin láti ṣiṣẹ́ ètò ààbò ní ìpínlẹ̀ tí kálukú wọn bá wà.
1: Are you you in need of a nice and comfortable, fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs with a home away from home feel. Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort, built for you.
0: Ọ̀rọ̀ olóòtú látinú ọ̀kan ìjọ̀kan ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa tó jáde lọ́sẹ̀ tó kọjá lọ yìí. Iná ni à ń gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ láti rédíò ọmọlúàbí Splash 105.5 FM. Ilé funfun Báláwo fẹ́lẹ́lẹ̀ la wà níbàdàn lórílẹ̀-èdè Nàìjíríà. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ ká mọ̀ pé àwọn sì nílò ọ̀pọ̀lọpọ̀ àwọn ológun orí ilẹ̀ tí yóò tó dáadáa fórílẹ̀-èdè Nàìjíríà nítorí ètò ààbò tí a sọ yìí kò tí ì fẹsẹ̀ múlẹ̀ tó. Gẹ́gẹ́ bí Milolo Milala ọ̀rọ̀ ètò ààbò bó ṣe ń kó àwọn èèyàn láyà sókè ní gbogbo ẹlẹ́kùnjẹkùn orílẹ̀-èdè Nàìjíríà kò yẹ o, a sì gbọdọ̀ gbà pé kíru àìsí ètò ààbò bẹ́ẹ̀ kó máa wá fẹjú kẹ̀kẹ́. Ọlọ́run kó ṣàánú wa ní Nàìjíríà o. Olóòtú ìwé ìròyìn Nigerian Tribune ó sọ yanya pé kò yẹ kí àmúgbòòrò àwọn ológun orí ilẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà ṣe ìdíwọ́ fún ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ní ìkọ̀kan àwọn ìpínlẹ̀ gbogbo tá a ní lórílẹ̀-èdè Nàìjíríà. Inú wa sì dùn pé ilé aṣòfin àpapọ̀ méjèèjì wọ́n ti fọwọ́ sí ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Síbẹ̀ náà, àtúntò gbogbo tó yẹ fún àwọn aráàlú tó ṣe pé àwọn aráàlú gan ti ń retí náà ni ti àwọn ọmọ ológun orí ilẹ̀ àti ti àwọn ọlọ́pàá bákan náà. A mọ̀ pé táwọn ọlọ́pàá bá pọ̀ lórílẹ̀-èdè tó sì jẹ́ pé àwọn ológun orí ilẹ̀ náà tún pọ̀, ọ̀rọ̀ à ń káyà sókè nípa ètò ààbò yóò lọ sílẹ̀ díẹ̀ ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin orílẹ̀-èdè Nàìjíríà. Ní báyìí mo ti wà ní abala ọ̀rọ̀ olóòtú ìwé ìròyìn The Punch fún ti ọ̀sẹ̀ tó kọjá lọ yìí, ṣùgbọ́n abala méjì ni ọ̀rọ̀ olóòtú eléyìí pín sí. Abala àkọ́kọ́ ná fi sọrí akẹ́kọ̀ọ́ gboyè University Unijos. Ìyẹn yunifásitì ìjọba ti ń bẹ ní Jos. Ẹ̀yin tí ẹ bá ti dé Jos rí, mo ṣe ń pè nìyẹn, ẹ lè sọ pé Jos. Ẹ̀yin gan ti já sí. Ẹni kí ló ṣẹlẹ̀ ńbẹ̀? Wọ́n ṣe akẹ́kọ̀ọ́ gboyè tá a wí ní Unijos. Wọ́n ṣe bọ́ṣẹ ṣe ṣojú ni. Mẹ́wàá máa ń ṣẹlẹ̀ ní dúníà gàgà lórílẹ̀-èdè Nàìjíríà tá a wà yìí. Ó jẹ́ nǹkan ìyàlẹ́nu gbáà pé akẹ́kọ̀ọ́ jáde ilé ẹ̀kọ́ gíga Fásitì Unijos ni àwọn èrò òwòrán wọn dáwọ́ jọ, wọ́n lù nílùkulù, wọ́n ṣe ní síbáṣìbo. Ọjọ́ burúkú èṣù gbomi mu lọ́jọ́ tá a wí ọ̀hún, kí Ọlọ́run náà nú ẹ̀ kó má jẹ́ kí ẹnikẹ́ni nínú wa àtẹ̀yìn tẹ́ ń gbọ́ wa, Ọlọ́run ò ní jẹ́ ká ṣìrìn. Nígbà tí àwọn èrò tó dáwọ́ jọ tó wá ń lu ọkùnrin tá a wí náà, Ibrahim Mbaya, bíi kíkú bíi yíyè gbagba gbúgbù. Torí Ọlọ́run Ibrahim Mbaya ta so yi eni odun 25 ni 25 years ti won si dawojo ti won lu arakunrin na bi kiku bi yiye se isele eyi to waye nle eko giga varsity unijos ina ni ka so ni abi egba gbeje ru isele be ti awon eniyan ti man dawojo lu ton si man se ru eyan be lese ah eni eleni o ma se o ilukulu na ti po lapoju to si je pe patapata o lu fun gborogodo jo lojo ta wi mo se gba ladua le kan ni pe gbogbo apata ani sirin o e sami kilode kilole to be ti awon eniyan fi ma ndawo jo lu eni eleni lai ti e bere pe kini oni tohun gan se nibo ni kudie re to kudie ka to si ah ko ye kiru eleyi ma sele laujo wa mo ko to di pa ma dagbere lori eto wa yi ta pe ni oro lotutu ni eye ka se agbeyewo igbesi aye Alhaji Abubakar Alhaji se ranti oruko isa Alhaji Abubakar Alhaji ologbon dori eja mu edani en to sise si orilede Nigeria orilede baba re ni orisirisi ona Alhaji Abubakar Alhaji en to fi gbogbo ara sise si orilede Nigeria amo to je pe lati apa oke oya Nigeria ina ni arakunrin ta wi ohun ti wa loniruru aye ati onipo jipo ina ni Alhaji Abubakar Alhaji fi sise sin orilede Nigeria nigbati won takoto ibere kan si wi pe Alhaji Abubakar Alhaji en to sise sin orilede Nigeria ni oniruru ona lo ba da won lohun wi pe oni ohun sise sin orilede Nigeria tokan tokan ni Alhaji Abubakar Alhaji sise loniruru ona looto ati lododo eni sawo ni won se o sin orilede baba re Nigeria pelu ipo orisirisi ti won gbe si arakunrin yi sise labe ijoba ologun Babangida gege bi minister labe ile ise eto isuna ati ato gbogbo lati odun 1988 si odun 1990 o tun se minister eto nawo lati odun 1990 si odun 1992 Alhaji Abubakar Alhaji ti gbogbo eyan mo si asoju apa oke oya nile Nigeria tori pe apa oke oya na ti bi baba yi sugbon nigba to bu se gada to bu se gede eni ta nsoro re yi won tun yan gege bi asoju ile Nigeria nile UK AAA loruko ina gije ti opolopo awon yen fi ma npe baba yi ah ni ogbonjo osu keje odun yi July 30 ni Alhaji Abubakar Alhaji o je ipe ala kulu nafsin da ikatali mauti gbogbo emi ni yo to ikuwo o se pataki fomo eniyan lati ku lekan leyin eleyi idajo ni sugbon olorun baba yi lowo o lo odun 97 laye 87 years ah olorun ko tumo lebi re ninu o ti gbianju fun Nigeria odun 97 87 years ba wa saba to eye eyan wa ko ni ju bayi lo lori oro lotu fun toni eyi ti e tin jaladun re lati owo ago kan osan toni ni gbogbo ojo eku Sunday lo sose ope pataki lowo amulaga to meyin duro loke enu mama wa Tolu Adebamowo tun je akose mose to gayata awon na lo seto bi gbogbo ohun yi se nwo inu radio e se pupo oju oni ti e ni te o mo dupe lowo lotu eto yi oluwa seun omakin ola lere shitu mido ti gbogbo yen mo si alagbede ede loruko temi pẹ̀lú ògo ọlọ́run ẹyá tún pàdé lọ́wọ́ aago kan ọ̀sán níjọ́ mẹ́jọ ti ṣọjọ́ Àìkú Sunday títí ìgbà náà ẹ ṣe é tí ẹ̀ ń tẹ̀lé wa o ní splash 105.5 fm ilé funfun báláwo fẹ́lẹ́lẹ̀ nìbàdàn ẹ ṣe gan ẹ kú kalẹ̀.
2: Here is 105.5 Access 105.5 One station all the hits 105.5 Splash
3: Onkile omile onkile omile
4: yeah
3: bi embo o se ndun
5: Splash 105.5 FM the integrity station.
6: We've got the city on lockdown.
7: Got my own city that I hold down.
6: We are Splash 105.5

0: Oh, Baba, a kan rin lata aro ni. O ti su mi, ibo gan la nlo bole mu mi lo.
1: Arakunrin, fokan bale. Onu ati la re ni mo fe fi han e. O ya wo, ore.
0: Takashi, pelu edegbeta naira, 500 naira, lori Splash 105.5 FM. Pelu kodu e, *347, *1004, *1#. Lori Ilajelu 96.7 FM, *347, *1004, *2#. Tabi loju opo website, www.cashier.ng.
2: Bodajide, bodajide, ki lo sele, ki le nso loju orun yi, se nla la ni, abe nsiranran.
0: Mo sese ji ni, o dabi eni wipe ala ni, koda ala to dara ni, mo rira mi gege bi okan lara awon to gba owo lodo Cashier. Mo ala ojo kekere wa si imuse pelu Cashier. Iwo na le ji olubori ninu osu kejo yi, ma se je ki anfani ikokoja re o, je ki osu kejo yi je osu ikore lopo janturu fun pelu Cashier. Wo ti je wo jojumo belu ma gbenu sowo cashpot to so se laikuno ajo to ri si tete orire ni pele oyo lo fun telu Cashier eni odun mejidilogun soke nikan lo le kopa lati ta Cashier so ti Cashier mo ti Cashier
3: te ba tin gba kokoko lori radio yin
4: Ètò àgò láàjì ló wọlé dé wẹ́rẹ́. Àgò láàjì.
5: Ayá àdùn bí oyin, àdùn bí oyin sẹ́.
6: Lọ́gbàlọ́gbà.
4: Fún àràmàdà ètò tá a gbé kalẹ̀ fún yín láàrin ọ̀gànjọ́ láti ṣètanijí fún gbogbo olólùfẹ́ rédíò jákèjádò tí ó fi tàsìkò kankan ṣe nígbà tó jẹ́ pé bí ọ̀sán gẹ́lẹ́ làjẹ́ ẹlòmíín rí. A jẹ́ pé kọ́gbọ́n sáhùn pẹ̀lú atọ́kùn ètò àgò láàjì ìyá àdínì gbogbo Splash. Àdètùn Batman Mọ́tàlá ní gbogbo ọjọ́ Ìṣẹ́gun Tuesday láago méjì òru. Abala àkọ́kọ́ lórí ètò ni ní fàájì. Níbi tí ó ti máa jẹ̀gbálágbọ̀n onírúurú orin ilẹ̀ wa tó jẹ tí ń gbèsè tó sì tún pe ọkùnrin ni wálé. Abala kejì lápè ní sọ̀rọ̀ sókè. Níbi tí ó ti máa pè wọlé sórí ètò fẹ̀dùn ọkàn yín hàn tá ó sì máa wá ojútùú sí i pẹ̀lú àmọ̀ràn tó jiná kooroko láti ẹnu ẹ̀yìn amòye. Àbíláàjì nìkan ni ọmọlúàbí Splash 105.5 FM pẹ̀lú àmínà Adétun Batman. Ó máa ṣeré gidigidi.
7: We're not gonna cuss at you. We're not gonna yell at you.
8: We're just gonna give you the best of information and entertainment that everyone can agree on.
7: 105.5, The Splash.
9: Hey! DJ Guff Pop.

0: kú bàbá akọrin látàárọ ni ó ti sún mi igbó gan la ń lọ bolẹ mú mi lọ.
1: Arákùnrin fọkànbalẹ̀ ọ̀nà àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́ ó yà wò ó ó rè.
2: Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ₦500 lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí ìlàjẹ̀lú 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó wẹ́bsáìtì www.cashier.ng.
3: Bọ̀dájídé bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú oorun yín yìí? Ṣé ń lálàá ni? Àbẹ́ ń ṣìrànràn?
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Káṣíẹ̀. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Káṣíẹ̀. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Káṣíẹ̀. Bó o ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sówó Cashpoint ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòun tẹ̀lú Káṣíẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Káṣíẹ̀. Mo ti Káṣíẹ̀.

0: bàbá akọrin látàárọ ni ó ti sún mi igbó gan la ń lọ bolẹ mú mi lọ.
1: Arákùnrin fọkànbalẹ̀ ọnà àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó ó rè.
2: Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ₦500 lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí ìlàjẹ̀lú 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó wẹ́bsáìtì www.cashier.ng.
3: Bọ̀dájídé bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú oorun yìí? Ṣé ń là láàní? Àbẹ́ ń ṣìrànràn.
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Cashier. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Cashier. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkọ́kọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Cashier. Bó o ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnusọ́wọ́ Cashpoint ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkú.

0: Spread your wings on Splash 105.5 FM.
1: You hear that sound? Now the sound of millions put the wait for you inside the Guinness Open for More promo be that. Buy Guinness. Open up. Go register the code waiting under the bottle cover for guinnessng.com/1759. You fit to collect inside the 400 million naira cash and plenty correct prizes, including one brand new Toyota Land Cruiser Prado. So, what do you see the wait for? Carry your Guinness. Make you open for more today. Terms and conditions, they will drink responsibly. Now only for people who don't reach 18 years and above.
2: Ó dé já sọ tó báńkà, gbígbà tó bàtà bá jẹ.
3: Gbogbo ní bara Golden Chance Lotto. Ẹkú àdúró ti wà. Lóòrèkóòrè nílé-iṣẹ́ Golden Chance Lotto yóò máa tẹ́yìn lọ́rùn. Lórí ìbáṣepọ̀ yín pẹ̀lú wa. Golden Chance Lotto. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n san winnings. O ní jẹ́ tán kó tún máa bèrè nínú ẹ̀. Níbikíbi ló ti lè gba winnings ẹ. You can get winnings anywhere. Èyí gan ló mọ ọkàn oníbàárà wa balẹ̀. Golden Chance Lotto kẹ̀tì láti so oníbàárà dọlọ́rọ̀. Golden Chance Lotto. Ilé-iṣẹ́ ti wá àfààyè gbàgbàkúgbà. Láyé àkìsọ pé kí àwọn agent wa tajà máa fi kan díkan. Ilé-iṣẹ́ Golden Chance Lotto yàtọ̀. Lẹ́sẹ̀kẹsẹ̀ là wá ń sanwó. Tó sì hàn kedere fáyé láti gbà yí wá. Wàrà ń sẹ́sà ni winnings. Ìdíre tilẹ̀sẹ̀ Golden Chance Lotto fi jẹ́ aṣíwájú láàrin àwọn akẹgbẹ́.
4: Tó bá fẹ́ di alágbàtà wa, fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sórí nọ́mbà yìí 070-3397-6247. Àdéhùn àti àsọtẹ́lẹ̀ ń bẹ o.
3: Golden Chance Lotto, ọ̀nà tó yá láti sọ di mílíọ́nìyà.
4: Tẹ́tẹ́ bá ti ń gbọ́ kòkòkò lórí rédíò yín.
5: Ètò àgò láàjìn ló wọlé dé wẹ́rẹ́. Àgò láàjìn.
6: Ayé àdùn bí oyin, àdùn bí oyin sẹ́.
5: Fún aramada ètò tá a gbé kalẹ̀ fún yín láàrin ọ̀gànjọ́ láti ṣètanijí fún gbogbo olólùfẹ́ rédíò jákèjádò tí ó fi tàsìkò kankan ṣe nígbà tó jẹ́ pé bí ọ̀sán gẹ́lẹ́ làjẹ́ ẹlòmíín rí. Àjẹ́ pé kọ́gbọ́n sáhùn pẹ̀lú atọ́pọ̀ ètò àgò láàjìn ìyá àdínì gbogbo
7: splash.
5: Àmínà Adétun Batman Mọ́tfàlà ní gbogbo ọjọ́ Ṣẹ́gun Tuesday láago méjì òru. Abala àkọ́kọ́ lórí ètò ni Nífà Ájì. Níbi tí ó ti máa jẹ̀gbálágùn onírúurú orin ilẹ̀ wa tó jẹ tí ń gbèsè tó sì tún pe ọkùnrin ni wálé. Abala kejì lápè ní sọ̀rọ̀ sókè. Níbi tí ó ti máa pè wọlé sórí ètò fẹ̀dùn ọkàn yín hàn tá ó sì máa wá ojútùú sí pẹ̀lú àmọ̀ràn tó jiná kooroko láti ẹnu ẹ̀yìn amòye. Àbíláàjì nìkan ni ọmọlúàbí Splash 105.5 FM pẹ̀lú Àmínà Adétun Batman. Ó máa ṣerégedé.
8: Splash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìnirere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
9: Ẹ̀yin tèmi báwo ni o ṣẹ́ wa.
10: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
11: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
12: Bàbá Túndé Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá mọ́ mi lọ́wọ́.
8: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ̀ọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
12: 0807-112-4000.
8: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
1: You hear that sound? Now the sound of millions put the wait for you inside the Guinness Open for more promo be that. Buy Guinness. Open now. Go register the code with the under the bottle cover for guinnessng.com/1759. You fit to collect inside the 400 million Naira cash and plenty correct prizes, including one brand new Toyota Land Cruiser Prado. So, what thing you still wait for? Carry your Guinness. Make you open for more today. Terms and conditions, they will drink responsibly. Now only for people who don't reach 18 years and above.
13: Flash FM 105.5.
1: You hear that sound? Now the sound of...
0: Spread your wings on Splash 105.5 FM.

0: smoke when he talk to it.
1: Ìsinmi aláyọ̀ lẹ́tọ̀ ètò ní ìsinmi aláyọ̀ ẹgbẹ́ àgbèjì obìnrin ló lárú wà láìkọjá ẹgbẹ́ àgbèjì obìnrin ẹ̀ náà ló jẹ́ pé a máa forí ti a máa farada a máa fàyà rọ ẹlòmíì ti kú ẹlòmíì wà nípele ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn míì lọ́wọ́lọ́wọ́ báyìí ìdí ọ̀dà ilẹ̀ mi ń bọ́ lọ ẹlòmíì lọ́wọ́lọ́wọ́ báyìí ó wà nípò yẹn ó ń ké ó sunkún kò rẹ́ni rẹ̀ ẹ̀mí wà nípò yẹn wọ́n dákẹ́ wọn ò lè sọ wọ́n mú mọ́ra má jẹ wọ́n bọ́ àwọn ò tiẹ̀ ní sọ fẹ́ni kankan àwọn kan wà nípò yẹn o wọ́n sọ fáwọn èèyàn tó súnmọ́ wọn ẹ̀lú ọ̀rẹ́ can you just imagine wo nǹkan tí adéwálé ṣe fún mi wo nǹkan tí kẹ́hìndé ṣe fún mi wo nǹkan tí tètè fún mi wo nǹkan tí rosine ṣe fún mi wo nǹkan tí jẹ̀lí láti ṣe fún mi can you just imagine bí mo ṣe lọ́ọ̀fẹ́ ẹ̀tọ́ wo nǹkan tí rosine ọmọ máa fi sùn ṣùgbọ́n ọ̀rọ̀ àwọn yẹn ó pín sí ìpele méjì àwọn kan wà lára wọn o àwọn èèyàn tó ń fi ẹjọ́ yẹn sùn orí wọn pé kò tí èyí orí wọn ṣe kí ni orí wọn pé àwọn man of visual fiction wọn mọ tó yẹ kéèyàn ṣan lásìkò tó yẹ kó ṣe ìgbésẹ̀ tó yẹ kó gbé lásìkò tó yẹ kó gbé tí nǹkan ò ní bàjẹ́ lára ẹ̀ wọn á ti sòótọ́ fún pé aláyé ó ti rí báyìí gbéra tán ni danger burúkú nù tán bẹ́ẹ̀ kọ danger zone téèyàn bẹ́ẹ̀ ta fèlèfèlè bẹ́ẹ̀ nǹkan fẹ́ ṣe nìyẹn now àwọn tó wà nípele kejì làwọn tó jẹ́ wípé ikọ̀ ń sọ fáwọn tó jẹ́ pé wọn ẹ̀dá kan mọ̀ kò tí yẹn ó ń sọ fáwọn yẹn lóòótọ́ but àwọn tó ń sọ fún yìí wọn ò lè help situation ni kò sí nǹkan kan tán lè ṣe wọn ò lè assist ẹ wọn ò lè help ẹ kò sí nothing nada wọn ò lè ṣe ó kàn ń sọ̀rọ̀ yẹn dànù lásán àwọn yẹn á máa fi ṣe yẹ̀yẹ́ wọ́n máa sọ̀rọ̀ ẹ̀ ń gbòbá lọ tán wọ́n á dọ̀rọ̀ ẹ̀ sílẹ̀ wọ́n máa fi ṣe yẹ̀yẹ́ ayò dídá alẹ́ ó tiẹ̀ sọ báyìí ó tiẹ̀ rí báyìí ó tiẹ̀ báyìí kò ní nǹkan kan tí wọ́n lè ṣe fún un alright tí ẹ bá wà nípele méjèèjì kí ni tó yẹ kí obìnrin àbọ́kùnrin yẹn ó ṣe alẹ́ yìí lẹ máa mọ̀ ẹ gbọ́dọ̀ kúrò ńbẹ̀ ìkànnì ọmọlúàbí ni bá méjì kọ́ ó splash ju ẹ máa lọ sí àtàyèrèjà ojú òpó facebook ní ìtọ́nà ti splash of fm 105.5 ìbàdàn ẹ like ẹ love ẹ share comment ẹ jẹ́ kíyẹn kí o máa gbéra bẹ́ẹ̀ ni a máa sọ̀rọ̀ gan lálẹ́ ẹ máa fojè peter ẹ máa ṣeun o honourable adéjúmọ̀ john ẹ̀yà gs mart ẹ ṣe gan honourable apọ̀lọ́ adúrọ̀mí lálẹ́ yìí o honourable di méjì evangelist adéyẹmí moses adéwìyà adúpẹ́ ọlájúmọ̀bá nkọ́lé adúpẹ́ lọ́wọ́ yín olùjọyè tòmíṣe thank you so much ó dà ẹ jẹ́ kí n panu ṣẹ́kẹ́ ń bí ká lọ sí ẹ̀ka ìkéde àti ìpínlẹ̀ ọjà tí má dé tán má fún yín tán ẹ̀yin gágbà tán ẹ má kúrò ńbẹ o ìfẹ́ kankan ò díjú kò fọ́jú mọ́ ó lajú ni alẹ́ yìí má gbé yín débẹ̀ ẹ kú ìkàlẹ̀.
2: Flash FM 105.5.
3: Where else? It's Flash 105.5.

mo kí gbogbo olùgbọ́ mi jákè jádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbóhùn mi lónìí ọjọ́ Sunday kejì happy second Sunday of the month sir oṣù ẹlẹ́ẹ̀kẹjọ iná mọ́tò ti gbéra ó sì dì àná ló tálì àná ni 88 òní ó ti wá di 98 báyìí so ọjọ́ ti ju oṣù lọ ó ju ọ̀tá rẹ̀ lọ bọ́ ọ fẹ́ bọ́ ọ kọ̀ bọ́jọ́ sì ṣe ju oṣù lọ yẹn títí tó sún ó fi parí oṣù tó lè lé ọjọ́ bá mọ́ gbogbo ẹni tí ń fi ẹnu yẹ̀yẹ́ rẹ̀ gbogbo ẹni tí ń sọ̀sọ́kúsọ nípa rẹ̀ láti ṣẹ́jú yìí lọ wọn ò ní tú ọ ohun ọlọ́run yẹn òní ni Sunday tó yàtọ̀ ẹnìkan níta ló ń dùn yẹn pastor Dẹ́kúnlé Epaphras wòlíì yín ti ìjọ Comfort Life Mission International ìjọ tí bàbá mi gbé kalẹ̀ ká sí opposite Wema Bank tèmi dire market gbági tuntun nílùú Ìbàdàn and mo fẹ́ fi gbogbo ẹnu sọ báyìí wípé ẹ kàn dìde ẹ kàn lọ dọ̀bálẹ̀ bíi pẹpẹ yín kẹ́ẹ̀ sì tún dìde kàn dọ̀bálẹ̀ bíi pẹpẹ rẹ kó o sì tún dìde mo rí ìsípayá ni ṣé ẹ ti dìde ẹ mọ̀ bọ̀ níbi pẹpẹ engineer bí àwọn èèyàn ṣe ń lọ fẹsẹ̀ tẹ pẹpẹ wọn wọn á kàn kí bàbá wọn wọn ó sì tún dìde ẹ bá mi gbé orin sókè.

Christ. Ọlọ́run èmi àwọn wòlíì akirisore lónìí ọjọ́ kẹsàn-án oṣù ẹlẹ́ẹ̀kẹjọ. Wọ́n rán mi ṣẹ́ sí gbogbo ẹ̀yìn ọmọ Ọlọ́run káàkiri. Kó tó di pé màá sọ yẹn kí n tó máa gbọ̀nmọ̀ kí n tó máa dún gẹ́gẹ́ bí a ṣe rán mi. Ẹ̀yin àyànfẹ́, a kú pọ̀pọ̀ sí 77 eléyìí tó wáyé ní ọjọ́ Friday. And mi ò ní tàn jẹ pẹpẹ yẹ pọ̀n mọ́ Jesus City. N ti rùn, ó tún ti bẹ̀rẹ̀ sí rùn, kó sì tó le tánlẹ̀ ní ìsìn. Ìrò tọ́dún yìí parí ni. Gbogbo ìre tá a sú fún yín, ó di dandan kó mọ ọ. Nínú àwọn tí ọ̀kọ̀ọ̀kọ̀ so ẹ̀rí jáde látẹnu wọn, ìwọ lọ́jẹ̀ No. 1. Òní ni ọjọ́ kẹsàn-án nínú oṣù ẹlẹ́ẹ̀kẹjọ. Tó o lè fò níwájú ọkàn fò bí ìgbà téèyàn tọ síwájú bí ọ̀pọ̀lọ́ ní ìgbà mẹ́ta. Mo rí àlejò mẹ́ta tí wọ́n ka ọmọ. Ó sì confirm ẹ̀ fún mi nínú ìwé Psalm 23:6. Ó ní ní tòótọ́ ire àti àánú yóò máa tọ̀ lẹ́yìn ní ọjọ́ ayé rẹ gbogbo. Màmá àlejò mẹ́ta ń wọ ọ bọ̀. Bí wọ́n bá jí o fò, No. 1 àlejò àkọ́kọ́ ẹ wo aṣọ rẹ̀ tó mọ́ lólóló, tí wọ́n fi àmì blue tí wọ́n fi kọ àkọlé iṣẹ́ ara aṣọ yẹn tọ́wọ̀. Ẹnìkan ní kí ni àlejò mẹ́ta ni mò ń wò yìí. Wọ́n pè wọ́n ní eláàlákọ̀ọ́kọ́ tó ṣáájú, òun ni wọ́n pè ní olóore. Bí wọ́n bá jí o fò wájú, mo fi májẹ̀mú sọ tẹ́lẹ̀ olóore ká ọ mọ́ lójijì. Láti oṣù kẹjọ yìí lọ, kí olóore kó rí ìnà rí ọ. In the name of Jesus Christ. Àlejò kejì tó fà lọ́wọ́, ìyẹn ni wọ́n pè ní aláàánú. Mi ní mìkù àmì náà ṣàhálà. Òun náà wọ́n tó kọ́ pẹ̀lú ọ̀dà búlù ni wọ́n fi kọ́ sáré. Màmá yìí bí wọ́n bá jí o fò sókè síwájú, bàbá tí wọ́n bá tẹ́ ẹ̀ bá dẹ́jẹ́ aláàánú ka ọmọ, kí wọ́n yan aláàánú tì ọ́. In the name of Jesus Christ. Ẹ wo ẹlẹ́ẹ̀kẹta, òun náà wọ́n ń wọlé. O lè mọ̀ rí wọn, you may not see them with your naked eyes. Olùrànlọ́wọ́, olùrànlọ́wọ́, olùrànlọ́wọ́, ìrànlọ́wọ́ wọn kọ sí ọ yìí. Ìrànlọ́wọ́, mo ní kọ já wọnú ayé rẹ lọ. In the name of Jesus Christ. Olóore àsìkò, tí olóore àsìkò, tí olùrànlọ́wọ́ àsìkò ọ̀bà wá, tí aláàánú àsìkò ọ̀bà wá, èèyàn lè kú. Ẹnìkan níbo lẹ ti rí yẹn? Nínú ìwé Luke 10:30 títí wọ 37. Wọ́n mú ọkùnrin kan tí ń lọ. Wọ́n ní àwọn ọlọ́sà mú un. Wọ́n sa yankanyankan. Alákọ̀ọ́kọ́ ẹni tó kọ́kọ́ kọjá ńbẹ̀, òun ni ọmọ Léfì kan, ọmọ lójú lọ ni, kò dá lóhùn. Ẹlẹ́ẹ̀kejì tó tún kọjá, òun ni àlùfáà kan, pásítọ̀ kan, òun náà mọ lójú lọ. Ìgbà tó di ẹlẹ́ẹ̀kẹta, olùrànlọ́wọ́ aláàánú àsìkò tí wọ́n ń pè ní aláàánú Samaria, ọkà mọ́bẹ̀. Torí wọ́n ní wọ́n pa ní àpàtàn ni, ń joró níbẹ̀ ni. Àsìkò yẹn lọ́lọ́run bá ṣe tí aláàánú Samaria ń kọjá lọ lọ́kàtàn yẹn. Kọ́ gba balance ẹ̀ nù wé Luke 10 títí wọ 31 títí wọ 37. Ẹgbẹ́ ọwọ́ yẹn lórí kó tó fi pèdè. Màmá yìí bàbá tó bá ku ìṣẹ́jú kan kí tó níyẹ̀yẹ́ ọgbẹ́ lára rẹ̀. Olóore àsìkò kọ́ yọ sí ọ lójijì. In the name of Jesus. Ẹ wá tẹ́wọ́, ọwọ́ àmọ́ ka ẹsẹ̀ mẹ́jọ ọmọ lọ wájú. Tó bá ṣe pé iwájú ni ọ̀pẹ́ ẹ̀bì tí máa ń ré sí. Gbogbo ẹni tó tẹ́wọ́ bí ìgbà wọn fẹ́ gbé ọmọ tuntun fún ọ, tẹ́wọ́ bí ìgbà tó fẹ́ gba kí, tẹ́wọ́ bí ìgbà tó fẹ́ gbé tíré, nawọ́ yẹn síwájú. Wà wá kígbe olóore àsìkò, ó gbẹ̀ṣẹ̀ kan síwájú. Ìgbà mẹ́jọ ló pè ẹ wọlé mi. Wà á mọ̀ kígbe, tó bá ti pe orúkọ Jésù, Bíbélì ní orúkọ Olúwa ilé èso agbára ni. Mùkúntù ti ń bẹ nínú Jésù òkèrè. Àsìkò tútù la wà, bọ̀ mọ́ bọ́dà kàn mọ́ mọ́ dìde. Gbogbo bí ẹ bá ti ń bọ̀ mi, wà ké olóore àsìkò, olóore àsìkò, olóore àsìkò, ẹ̀yin olóore àsìkò, ẹ̀yin olóore àsìkò, olóore àsìkò, olóore àsìkò, olóore àsìkò, ẹgbọ́n Olúwa, timely helpers, lórúkọ Jésù, ẹ wọlé tìmí, sọ bẹ́ẹ̀. Ẹ wọlé tìmí. Àwọn èèyàn kàn dé lásìkò. Àwọn èèyàn wọ́n pè ní akínmọ̀rin olóore. Àwọn èèyàn wọ́n pè ní aláàánú tó ṣe gẹ́ngẹ́ tó gẹ́gẹ́. Wọ́n á dé. Tó bá ku ìṣẹ́jú kan kójú ó tì ọ́. Tó bá ku ìṣẹ́jú kan kí wọ́n fi ọ́ sẹ̀sìn. Olóore àsìkò ọ̀yọ́.
pikapiata mena se ndoliata mo le lebeli mo lara ti won ba ni awon wo lo lore alaanu ati oluran lo won wa odo re ni won ya straight in the name of Jesus eleye se nto le ma sun do mo gbo lori bed o olufe olori asiko wa nibo lo tin gbun mi kaka kiri aye won ni ki nsu aso tele ala oju orun to n ba ire oju aye je ala kan lo tun lamoju yi eyin mesan le la life aseyin enikan ni bawo le yan se mo ma life aseyin nigba to ba n bara re ni family house nigba to ba rin lo ninu igbo to mo bi to n lo nigba to ba ko exam to submit nigba to ba sadede bara re pelu jankawo loju ala tabi to ni ibalopo tabi ti won gbonje ibode fun o ala to nla loju orun eleyi to n ba ire oju aye je wa fo oke ni igba mejo bayi loluwa wi oya jabo jabo jabo jabo jabo jabo jabo jesu jabo in the name of Jesus Christ boyo o ti gbagbe ni pe odun ni mo bi osu be mo wi fun yin odun ni mo bi osu osu ni mo bi ose ose lo mo bi ojo ojo lo mo bi wakati wakati lo mo bi iseju gbogbo nkan ti mo dako lenu yi awon gangan ni won pe ni aye mo wa so tele si aye re gbogbo eni to ba gbo mi lato ni lo atun aye re ro atun aye re se atun aye re da atun ibukun ran wonu be o ni sase ti ma in the name of Jesus mo ti salaye fun awon eniyan ni ojumo to ba sese to ba je Christian adua wakati kan oni Jesu ye ale to ba tin gbona si nlodi 2 hour 40 minutes adua wakati kan enikan ni gole ti drive Jesu lo so be nigba to so fun Peter ati awon omo to mu lo sinu ogba Gethsemane o wa pada wa o ba won ti won sun o wa nawo si won ibe lati mo pe adua to da fun ede wakati kan ni oni eyin o le ba mi sona fun wakati kan e le ba mi sona gbogbo jojumo emi o mo ran olo lati gbadua wakati ko kan e mo ba mi pade ojo saturday 6 ni awon ojo yoku 6:30 ni an gbogbo eyin te wa ni ilu oba ni uk momo tomo re ba nbe ni london tomo re ba nbe ni london ejo pade woli ni united kingdom woli odekunle yo wa nbe ni ojo mewa sisin on the 18 ni ma wa ni uk bo ba fe gba flyer iwe ile won ni jebe pe baba e fun mi ni iwe kaadi tin fi pe omo mi to ba ni phone ko letter si mi latori bi pe e fun mi ni iwe ile wo now ma send the flyer si o 081 ni elo 6 meta 37 kan 34 43 081 6 meta 6 ever meta 7 kan 34 43 e send si mi oh ni bulletin gun mi adua kan se mi ni mo ri opolopo isipaya ni bi to ti ye ko se rere sugbon ti an de ikoyira si o tabi ti koyira nu eje je yo gbogbo eyin to ti ye ko make e asiko to ye ki won propose si o keni ko lo fe fi o asiko to ye ki won bo se we re asiko to ye won bo sise asiko to ye won gba o sise ikoyira ti nu wa wa dide mo so tase tase bayi ni oluwa wi jade ninu ara won in the name of Jesus Christ kapayas de du amina sada ala eke fowo gba idodo re o fa ikoyira jade lara mi tina toro in Jesus name o se mi ki nsu aso tele lekefa gbogbo ni ti nbo mi won wa fi si awon mi ki npase eni to n ba ri ti n dogbon faso ogo re ya eni to n ba ri ti n faso igbedide re ya eni to n ba ri ti n bu oku ni gbogbo igba olorun comfort life olorun odekunle epaphras olorun 77 mo so tase ninu odun yi loruko jesu e piya in the name of Jesus egbon mi alujanu meta kan be ti mo ba eniyan ririn ajo afi to ba ri woli bo le pada awon meta ta won ni kin le pada se ra lujanu meta ta yen enikan ni e sawu number 1 eyi ti mo mu eje eyan lojiji

0: pada lẹyin re e kibe e pada lẹyin mi eyin aye e pada lẹyin mi eyin emi ibode e pada lẹyin mi eyin ewu eyin emi alale ewu ile itedo ile ti mo wa emi tin sise nbe oya wole ko mo dide mo in the name of Jesus eyin ayan fe e je npe eni wole bi won se nbo gbogbo eyan omo olohun fi irubo ti adua yi bibeli ni awo fun awo ohun ti eniyan ni yo si fira emi e jesus to feran re loju oforiku adua yi nti o wa sele leyin adua yi so fe gbon o bere si pe won na leri ategun ti tun fe wa e pe engineer won ti to lenu ona won ti o fe so ise olohun atijo
1: praise the lord oruko mi ni Ezekiel Adejumo mo je omo bibi ilu Ogbomoso
2: nice mo like yen
1: mo si wa lati ipinle Kwara
2: ilorin le ti wa loni
1: beni ni Kaiama local government
2: nice
1: mo ni aisan eje ruru
2: hypertension
1: aisan yi lo pa baba mi
2: je ngbadua nowe bi mo gbonu ese ami egun ti ma nja won ogun ti ma se won leto ti wa ẹyin tẹ gbé ogun àfijọ débí àti ègún àfijọ bọ bá ti ṣe àmì wà tètè jókòó àṣẹ tó ju àṣẹ lọ tí mo gbé wá bí lónìí ó ti jáde lára ẹ lórúkọ jésù ọyà jókòó.
1: bó ṣe ṣe bàbá mi gẹlẹ lóru ọjọ yẹn bẹẹ ló ṣe mí ẹjẹ ń dà ní mú bẹẹ ló ń dà lẹnu ìrònú wá bá mi lóru ọjọ yìí má tó di bíi 5 o'clock ẹjẹ ń dà títí 85 láti 2 mo ní láti pe ọkan lára àwọn deacon church wa ẹni àwọn náà lóore ọfẹ láti wà nbí.
2: wọn bẹ ń bí lónìí.
1: mo wá pè wọn mo ní sòrò báyìí gbogbo wọn bá mi àti rẹfẹ wa ṣùgbọn tó bá mi nírò lórí bẹẹ ni pé àìsàn yìí lọ sọ bàbá mi dẹdùn ara rẹ. sani yẹn wọn tọjú mi mọra gbádùn rẹ tí n bá ń lọ ẹjọ mọ kan bẹẹ ni ẹgbọn mi pè mí kí n mọ bọ àsọgbọnsọ kí n wá sí ọsibítù ẹgbọn mi náà ń bẹ ń bí báyìí.
2: àwọn náà tó wà ń bí báyìí.
1: mo wá wá wọn tọjú mi jọ ọsibítù n tó ń ká mọ mọ nù.
2: ẹ̀jẹ̀ yẹn tó ń kán náà.
1: bẹẹni ẹgbọn mi wá sọ mi pé mo sì ìrẹsẹ ọlọrun kan sì ń bẹ o tí wọn ń pè ní ọlọrun òjijì mo ní ká àmọ sí ìbàdàn ọ̀nà jìn ṣùgbọ́n àwọn bá mi wọ omi àwọn aráàlú ògbómọ̀ṣọ́ tí wọn lọ sí ìbàdàn wọn wá bá mi tọrọ omi lọ́wọ́ wọn.
2: wọn tọrọ
1: àti òróró
2: àti ọ́ìlì náà.
1: bẹẹni ní kẹtọ tọdọ wọn mi mo ju ẹsẹ sílẹ mo sọ fún ọlọrun èmi àti wòlíì tó ṣe kí ni ká jọ lẹjọ o èmi àti áńgẹ́lì ti ń ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ tí wọ́n pè sínú òró ìkòlàjẹ lẹjọ.
2: jai sọ̀ǹgbọ́n wọn lèmi àti wòlíì èmi àtàwọn ọ̀lẹ́jọ́ áńgẹ́lì mi làwọn bá lẹ́jọ́ tí wọ́n dà sínú ọ́ìlì.
1: tó bá yẹ pé tó tọ́ iṣẹ́ ìrìnsẹ̀ sí òdodo ni áńgẹ́lì sì ń ṣiṣẹ́ ẹ̀jẹ̀ yín ọ̀gbọ́dọ̀ kàn mọ́ láyé kò sì gbọ́dọ̀ sọ mí lẹ́nu ayé lẹ̀. bàbá láti february ọdún tó lọ ó ní mo ti lù ú ọ̀kan dòní.
2: ẹ̀sà ẹ̀mí sùúrù o ṣé ìtàn bẹ̀ wọ́n kọ yín ní ntẹ́ǹsọ yín.
1: ọkọ mi ẹgbọn mi ń bẹ ń bì.
2: ẹ bá ń pè wọn.
1: mami túndé níbi tí ẹ bá wà ẹ mọ bọ wá ọmọ bíbí inú mi ń bẹ ń bì.
2: ẹ bá ń pè wọn.
1: febe
2: mọ bọ ẹ mọ bọrọ yín bọ.
1: mo wá lo òróró yẹn inú ilé tí mò ń gbé 9x9.
2: 9x9.
1: yàrá yẹn ibẹ ni mo ṣe wẹ́dẹ̀ sí.
2: inú ilé ilẹ̀ ṣe wẹ́dẹ̀.
1: gbogbo ọdún níbẹ̀.
2: febe ṣé n ti dáàdi sọ ìṣòótọ́ ni.
3: bẹẹni.
2: wọn ní ẹjẹ tí máa ń ká.
3: bẹẹni.
2: ṣé wọ́n mọ̀.
3: bẹẹni.
2: o ti rí rí.
3: bẹẹni.
2: ó lóun ti rí rí.
1: mo wá sọ fún ọlọ́run inú ilé yẹn gbà tí mo lo òróró àtomi o tó bá pẹ́ pè yí dájú sẹ́ẹ̀ tí áńgẹ́lì sì ń fọ̀ bí ọba ìsìn sọ mo sí rẹ́díò lẹ́sẹkẹsẹ mo ń gbọ́ mo ti yan pẹpẹ nínú yàrá yẹn.
2: ẹ̀yin náà ní pẹpẹ.
1: bẹ́ẹ̀ni mo á sọ fún ọlọ́run pé ilé yìí o mi ò gbọ́dọ̀ sọdún nú ẹ̀.
2: ìjọ jẹ́ mọ̀ pé létò ti wá lónìí ọba àṣàmì ọba àmọ́ ṣàmì bí ọba wú ọ ò ní sọdún bẹ̀yẹn. jọ́sẹ̀ mọ́lẹ̀ kò ní yẹs.
1: mo ní torí ẹni tí wọ́n ń bá ìpè rẹ̀ rìn kò gbé inú àhámọ́ dandan látọ̀ni èmi náà gbọ́dọ̀ gbé inú àhámọ́ bàbá ọlọ́run kò lè fún mi ó fèsì sí.
2: ọkọ ilé fún yín ẹgbọ́n mọ̀mọ́.
3: èmi lè gbọ́n rẹ̀ ọmọ ìyá rẹ̀.
2: ṣé òótọ́ lọ́lọ́run wá kọ ilé fún.
3: ọkọ ilé fún wọn.
2: wọ́n sì gba ìwòsàn.
3: wọ́n sì gbọ̀ ọ̀sán láti gbà hàn kò sí mọ́.
1: kìtà síbẹ̀ ìmọ̀ tó ní jẹ́ láàrin ọdún yìí a wá lọ sílùú ìbàdàn a fẹ́ lọ dúpẹ́.
2: ẹ̀fẹ́ wa dúpẹ́.
1: bẹ́ẹ̀ ni mo wá síbẹ̀ ní 7-7 mo wá ẹ̀mí àtàwọn ẹbí mi lóore ọ̀fẹ́ àti pè mí mo sọ fáwọn

0: mo ní ẹ̀rí etí ìtò.
1: Kètò.
0: Tóní alọ́bẹ̀ agbúrú ìpẹ̀nú ìpẹ̀lẹ̀ àánú.
1: Táwọn èèyàn bá fẹ́ ṣe àtẹ̀símọ́nì wọn lè tó 250 àbí kéèké ló pé ké rámọ́ ìwọ náà wà 77.
0: Ọlọ́run tó bọ̀ mí ní Camry.
1: Ẹ ra
0: oṣù
1: kẹ́ Toyota Camry.
0: January mo wá 77 fẹ́ báyìí lọ́run fún mi ní Camry.
1: Kètò sí ìtọ́ bẹ́ẹ̀. Náwó ẹ̀ méjèèjì mọ́ dìde kànná. Àṣẹ tí ń pa kádàrá dà. Àṣẹ láti máa pọ̀ sí ẹwu bí bàbá ṣe ń pọ̀ sí. Bí n bá gbọ́ tó lè ṣe àmì jẹ tó jókòó tí lọ ọ̀dọ̀ ẹni ó ti kọ́kọ́ bẹ̀rẹ̀. Ṣídà.
0: Nígbà tó di ọdún yìí, àwọn kìlápà wá kó àwọn dírẹ́fà.
1: Àwọn.
0: Kìlápà.
1: Kìlápà.
0: Bẹ́ẹ̀ ni wọ́n kó àwọn dírẹ́fà mi, wọ́n ń béèrè fún ra sanwó tó pọ̀. Ṣùgbọ́n mo wá jí mo wá pé ìyàwó mi mo ní tá a sì ní pè. Omi àdúrà sẹ́wọ́n sẹ́wọ́n ẹ búdà rẹ̀ àwa ń jìrà rẹ̀.
1: Ẹ̀yin inú omi àdúrà.
0: A kò dé bá wọn ọlọ́run tú wọn sílẹ̀.
1: Táì ọlọ́run tú wọn.
0: Dádì mo tún ní ìdí ànọ́tì yín nítorí pé mi ò fojú rí yín iṣẹ́ ìyanu sẹlẹ̀. Ṣùgbọ́n mo láyọ̀ pé ojú wa sì mẹ́rin lónìí. Mo pe ìrànlọ́wọ́ tó dìde.
1: Àṣẹ láti máa pọ̀ sílẹ̀ wá gbà lónìí ẹ máa pọ̀ sí ni.

0: Psalm 77 verse 11. O ni eran mi leti. Ise iyanu mi. Ise iyanu re atijo eran leti. O n la nse. Eke baba. Sile ko fe mi na. Gbogbo eyan to wa n gbo mi. Bi owo ye lori. Alaanu to ko wa to mo le. Daddy alaanu to ko yin le. Ni tori ese aimodi. Mo fi majemu ipe so tele loni pe loruko baba to mo ati temi mimo adabi ti o ba sunmoju adabi ti o ba mo rin lori ile adabi ti o ba fonje kanu lati seju ilo afitategun iba fe si loku ija yen pari fure yo wa okan in the name of Jesus Christ. Oh engineer je ngbo kan pin mo se lo e won ti baba iso
1: oruko minister ade afolabi ti mo lati waka jaye nígbà tí ìmọ̀dé orí òkè yìí mo dúpẹ́ bọ́lọ̀ pé ọlọ́run gbà kóso 2021 tí mo dé orí òkè yìí ní
2: Jesus City
1: orí òkè kan ní ẹjú ìfún mi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí n lọ.
2: Òkè wọ́n ní ẹ lọ ibì kan
1: sórí òkè kan ni
2: ẹ̀yìn bá kúkú já síbẹ̀
1: nígbà tí mo wá débẹ̀ mo wá ní ẹ̀mí yẹn sọ fún pé kí n má lọ sórí òkè ibẹ̀ kí n máa bọ̀ ni.
2: Níbi ti bí
1: ìgbà tí mo wá débẹ̀ ránkì fún wa ní ọdún náà ẹni pé anybody kó tọ́jú àkì yẹn pé a ní fún ọ.
2: A ní gbà mí.
1: Ìgbè ká máa béèrè fún ta bá fẹ́. Torí ìgbà tí mo fẹ́ yàwó mi ti tó ti lé lọ́dún mẹ́fà tí àtọ̀ mi ò dọ́mọ.
2: Àtọ̀ yín ò ṣe kí ni.
1: Tí ò dọ́mọ rárá.
2: Lọ́dún mẹ́fà tẹ ti fẹ́ yàwó yín. Tó ń bọ́ ìmí ìtòrè o.
1: Ìyàwó ni wọ́n sọ fún mi pé ìwọ̀ wo ní ìpadà fiọ́lẹ̀ náà ni. Àkùdà ló ń tẹ́ máa ti kó máa ìlò máa lóyún.
2: Ṣé ẹ yóò ti doyún mo wá ń bọ gbé fọdún mẹfà ọkàn mi kàn mí o ti fẹ kàn mí pa kò sí nǹkan kan nínú bá bí yín.
1: Wọ́n sà sọ fún mi bẹ́ẹ̀ ó torí pé mo wá sórí òkè yìí wọ́n júwèé máa kan fún mi bàbá kan fún mi lọ́yọ̀ọ́ bàbá yẹn gbóná gológun ni oníkele wá 50,000 wa ipò wọn bá mi fi ṣe àgbo tí màá máa mú mo fún ọkùnrin ẹni 50,000 ní ìrísẹ́ rẹ̀.
2: Màgbó
1: ẹnìkan wá júwèé fún tọ́jọ́ ọkùnrin mo fẹ́ wọlé síbẹ̀ ìlọkàn mi sọ fún mi pé o ti débi tó ń lọ. Ìgbà tí mo kọjú sẹ́yìn bẹ́ẹ̀ mo rí ṣọ́ọ̀ṣì yìí pé èrò pọ̀ mo sì padà lọ ṣọ́ọ̀ṣì.
2: Ẹ bá yí abẹ.
1: Àti wá fún mi láǹkì yẹn mo wá fi ń béèrè òru màá dìde ọ̀sán máa gbàdúrà.
2: Ṣé ẹ wo nǹkan wọ́n ń dìde lóru máa sun gbogbo.
1: Ní bá wà lẹ́nu iṣẹ́ torí dẹ́fà ni mí mí kíra ni mo wá mo tún fáwọ̀ ẹ tí mo gbàdúrà pé wọ́n lọ mo jòjó tì mí obìnrin yìí. Èdè bó ṣe bá mi ṣe tó ṣe wúwẹ́ wá dé agbẹ́gbẹ́ ní ọ̀sádìjọ́ kan yarí ọlọ́bàwọn fámìlì mi ó ní ìwọ̀n fọmọ yín rẹ̀ nípa tọ̀tọ̀ dọ́mọ.
2: Ó tu yín láṣì.
1: Tí mo fi sí kọ̀kọ̀ ó lọ tú gbàgbà ìwọ ló ń bolo ìṣàjẹ́ mo ṣàtò kẹrẹ̀ má dùn àyẹn àwọn mo dúpẹ́ fọ́lẹ́ orí òkè bí mo ṣe wà yìí ìyàwó mi ò ní pẹ́ jà lójú.
2: Ò ní pẹ́ ṣe kíni.
1: Ìpẹ́ bí ma mo wá sọ fún lọ.
2: Mántù yín wà nkọ.
1: Mántù yẹn wà lọ.
2: Ó sì ń bẹ lọ yín dìṣù. Bí ọmọ mélòó ló wù yín.
1: Ọlọ́run bá ṣe fún mi lọ́rọ̀ ó wù mí kí n bímọ pọ̀.
2: Bí mélòó.
1: Ó wù mí kí n bí mẹ́fà.
2: Fún tẹ́ ẹ wí bẹ́ẹ̀ ni ó ṣe rí. Kíyàwó yín ó bí wẹ́rẹ́. Ká bá wọn yin Ọlọ́run. Ẹ sì bí márùn-ún yòókù. In Jesus name.
0: Nice. Ìkan ló tún gbọ́ yẹn. Gbogbo ẹ yóò mọ lọ. Ohun tí Jésù olùgbàlà ń sọ ayé bàbá yẹn dà. Ọba tí èjì èèyàn ọ̀rá rè. Mo fẹ́ ọ̀fọ̀ ayé rẹ fún Jésù. Mo gbẹ̀yìn tẹ́ ẹ gba Jésù lọ́jọ́ Sunday. Ṣé ẹ mọ̀ pé mo ti sọ nǹkan kan fún yín? Múra o. Ẹ mọ Bíbélì ní work out your salvation. Ẹ ṣiṣẹ́ ìgbàlà yín pẹ̀lú ẹ̀rù àti ìwárìrì. Ẹ jẹ́ mọ̀ lọ. Mo gbẹ̀yìn ọmọ ọlọ́run pátá àtọmọdé àtàgbà. Bí n bá rà wọ́n bíi 250 tí wọ́n lè ní pásítọ̀ ẹ jẹ́ ń gbin irúgbìn 1,000 kẹ́ ẹ fi ṣe tọ̀la. Ó ti tó. Wọ́n ní díẹ̀ tó nù kò ní nǹkan. Bọ́ ọba wà ní àwọn 250 wá múra. Torí pé wọ́n ó fún ọ ní àsopọ̀ tó kọjá òye rẹ̀. Tàbí o ní ìdá mẹ́wàá tó fẹ́ san. Mo ní gbádùn ayé ṣe ń gbà. Wọ́n fi ìdá mẹ́wàá dùn prógrámù. Ọlọ́run ọba ń gbọ́. Account number church ni 1966-36-38-73. 1966-36-38-73. Ẹ wò mí sà. Access Bank ni tí ìyàn ọba wọlé. Comfort Life Mission ni ó gbé jáde o. Account number church ni o. Ẹ lo eléyìí 2017-4290-47. 2017-4290-47. Comfort Life Mission International niyan o gbe jade First Bank ilele mu ija mewa re fi ti pe oluwa la ona bayo femi na o la ro kutukutu lola ni ago mefa abo wa foju kan mi life neat and direct o dekunle Epaphras woli lori afefe o ri mi kan lo si o dekunle Epaphras wa lori Facebook wa lori YouTube e follow mi ago mefa abo ago mefa abo 6:30 gbogbo eyan omo Olorun ti won bi e wa kunle eyin te mark wedding anniversary yen wa kunle juna me kapa aladasha mo so tele agbara Olorun ti mu ni lo bi giga ko wonu ipin rawo yin e lo tayo ke se rere adara fun yin happy birthday long life and prosperity happy wedding anniversary eni kan ni woli mo fe so testimony 08087165 66 08087165 66 e send the message ire atanu ko bayin e ba mi gbe orin soke.

olùfẹ́ ń wo bá ọ lọ, òyà kò ní ìyàwó ń wo bá ọ lọ. Olólùfẹ́ ń wo bá ọ lọ, òyà kò ní ìyàwó ń wo bá ọ lọ. Ẹ̀yin ẹnu rẹ̀ màmí dá mi lọ́rùn, ìrìn ẹsẹ̀ rẹ̀ màmí.

0: bọlọrun ba tan lọpọlọpọ igba wa fura wa gan lọ ma ja ma fowo ara wa pa na to lọn ti tan ni akin gbe ka bo pada se kan ti omolu abi eto ni isimi alayo leto eri bi pe igba ti mo wole lale yin gbogbo apata na ni isowogun be ja ba so lodo amoye toto ko lo njo ko ma fi na mo je ni kokan wa be ni igbeyawo ti buru jai ti o ni fokan bale relationship ti o ni seme ti wahala ipo ejo ta ni wahala nu yin ta gangan ni problem family yen ta ni damu adugo nu e mejeji lale mo ma appreciate en to ba le so fun mi lori eto lale pe e lo ma emi ni o e fa dura ran lowo e dakun e je gbogbo to n gbe to lale kan gbadura fun mi o eyin gangan ni damu marriage tabi relationship yi inu mi ma dun lale because atobirin atokunrin wa a ma n paro fura wa a ma sa pamo seyin kakan awon ebi elomi ni problem e awon aburo kan be isuniya isubeleke buruku buruku ni won e de le fe gbon yin e de jo nisimi en ton fe jo nisimi iyawo to fe se e jo nisimi aburo aran ni te ba mora yin o be ni mo so fun yin awon egbon kan de nbe fitina egbon ni won awon ni damu nu marriage aburo won obirin abokunrin adanwu egbon ni won koda awon to ni elegbon ko mo legbon le aye kankan o fe pe won adanwo legbon elomi iya oko iya yawo o n adanwo obomi o awon ololufe mejeje won ni soro awon ore ni problem elomi se wa ta ba so wipe awon ta gba se ran si oluwa aji rere ni mi e woli ni mi oluso agutan ni mi eni owo ni mi reverend ni mi bishop ni mi o da be o kuku da be sugbon awon ilana kan wa ti a ro mo ta rin ta won kan yan laayo ibi to ma n ja si lele kini die e n ba ti je pe n gbo bere ise iranse ti e pako bayi mi ti mo bi to le gba wole se ti e ri ta so funfun won da pe awon to ma n tempo won da won yan lo n se to ba je pentecostal ni yo kokko gbe fawo fawo na yo ko sa lawo lawo na yo ko sa malamala na e n ba lemi ni o wa ma fe mi ti poluwa o ya Chiyano. Bo si je mo so fun yin. Sugbon se ri awon to je pe ba da awon yen lo se. Ko ra wole, ko ba wole, to ra wole, ko ba wole. Iyan ma n saba mu opolopo awon eyan to je pe gbogbo erongba awon pata ko wa jowo lo. Won ti ri kini yan bi pe bi n ba se si to mo se tera mo si. Owo yen o se kini, owo yen o ma po si, owo yen o ma po si. Bo wo yen ba fe po si. E tu jo se. E de je ni mimo. Ta ba gbadura fawo yan ti an ni eri eri yen wa pada wa wa se yin lore ko ti yin e jo kini ka ti pe iru eleyi ta mu afun yin lale yo se bo si gbona lowo o gbona ni owo ko lorun jo ko mo fi na mo ju eni kokan wa e tun gbe leni
1: bi gba ti won de opolo ona awon a fe ma lo won pe oju nu e ma mu awon eyan wa fun wa
2: o ti ese ma mu se ese
1: yin nkan to ko emi bayi pe piye ti won pe tori piye ton fa adimoko yi fun o so fun mo ko lohun lo sibe lo to ohun ko so oni baba ko ta don gbe papo pe lati to pe so ohun ni piye ti won pe to lo ba won ni kooti so mi mo ma send the number si eke
2: e se
1: pe piye yen e pe ohun ni okunrin ni ohun lo pe an to pe ti le lo ti pe si pe lo to so do yen o lo pe ohun de lo ba won ni police station
2: Oya, send number.
1: So
2: my
1: send
2: is
0: in
2: bye bye bye. Okay, what are we paying in charge? It's more sense to send.
0: Mm-hmm.
2: Send bye bye. Yeah, any two pay me. Only one to oni o so pe eh o sha ni o lo screen record gbogbo eh chat
3: e sha o lo omo na ko won si WhatsApp
0: mhm
2: oni o wa so pe o lo wa so pe oni lo nto ni pe won ma so pe ki tope still down
0: se gbo
2: oni bi ti o ti mo so fun to pe ti to ti bow down to ti bow down yen
0: mo so
2: pe se ko down lojo yen oni pe o ma o ma so pe ko still down
0: eh den de ke mo ni ko ma still down
2: yeah
0: imagine
2: oni mo so ko still down to ba wo video yen to ti bend down
1: mo so pe se ko down mo ti do mo ti tell no my
0: ah hold on
4: Bobby, people that's dead. Bobby, can you push it? I be shooting push it to me, little consider your shady. Bobby. Àwọn àbúrò ọkọ mi.
0: Tẹ́gbọ́n, àbúrò ọkọ mi.
4: Kí ni mo ṣe fún wọn? Kí ni mo ṣe fún wọn máa bí? Kí ni mo ṣe? Ó lé mi ni mo fà dá lárí ẹ̀kọ́ mi àtàwọn àbúrò ẹ̀. Kò bẹ̀rẹ̀ sí ju 4 years+ àbí 2 years sí mo ti dé rí báyìí.
0: Imagine 2 years+ now.
4: Kò sí jù lọ. Àwọn lọ́bẹ̀rẹ̀ sí ní máa kọ́ bọ́ kó ṣe mí. Ó nítorí pé mo sọ wípé mo fẹ́ sọ́jẹ́ fún ọkọ mi. Mo ní mo wá gbà kékeré tí.
0: Àwọn
4: ni mo fi píjọ tó lé.
0: Tọ́mọ, ó píjọ tó lé lé.
4: Wọ́n ní mo kọ́ bọ̀ àwọn bó ṣe dá lé. Wọ́n ní mo pé wọ èèyàn wa kó wá bá wọn jà. Kó wá bá wọn. Bẹ́ẹ̀ títí dí sí èmi àti wọn tí ẹ bá ní confrontation kankan rí. A rí. A tún lọ sí pátí láàárọ̀. Godfather ọkọ mi pè mí. Mo ní kí ló dé tí mo ṣe blọ́ọ̀kì àbúrò ọkọ mi. Mi ì sọ kankan. Yes, I blocked her because nígbà tó bẹ̀rẹ̀ gbogbo wa láàmú. Ẹ̀kọ́ pé ni pé mo ń ta sọ̀tàdà. Ẹ̀kọ́ pé ni pé mo ń ta omi. Ẹ̀kọ́ pé ni pé mo ń ta dírìnkì. Bẹ́ẹ̀. Mo mọ̀ pé kí máa ṣàwọn ọkọ yìí láti fi ṣupọ́tì ọkọ mi ṣupọ́tì ara mi because mi ìṣá lè jáde mọ́. Mi àlọ́bẹ̀rẹ̀ owó lọ́wọ́ àwọn èèyàn ọmọ mi ti tẹ́lẹ̀ because I'm already married. Kí ni mo ṣe? Ẹjọ́ ẹ̀tọ́ mi sọ̀tọ̀ mi mo tún ṣe ní ọgbọ̀n ọkàn tí mo fẹ́ ṣe mo ti sún mi. Mi ò lè fẹ́ fọkàn mi sílẹ̀ nítorí nǹkan tó fẹ́ nìyẹn. Mi ò kọ́ tí mo fẹ́ ṣe mo máa rí ọkọ mi ò bá lẹ̀. Bábi.
5: Dínní yóò fọ ni ò kí èèyàn yá gbé àti tọ̀. Kẹ máa fi wẹ́ ọ tiẹ̀ kẹ máa fi wẹ́ ẹ wá sọ pé family matter ni pé torí pé ó jí biscuit.
3: Kí la ní ṣe bí wọ́n lélẹ̀ lókàyò.
6: Bẹ́ẹ̀ sí bagrandi tó rọpọ̀ wájú orí ìwé rẹ̀.
5: Very horrible.
3: Bẹ́ẹ̀ ló pẹ́ lára.
5: Asa ọ̀gá
7: ọ̀gá.
5: Wọ́n lo glory ẹ̀ ní na ó ṣe máa yá gán títọ̀.
6: Ṣé ẹ rí ìbọ̀bọ̀ kan wá lórí ha?
4: Ẹjọ́ ẹjẹ́ kọ́ bá gbòkú mi nílé kọ́ lè sinmi dáadáa. Ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹ̀kọ́ máa bọ̀ street ẹ bá ti dé junction ẹ̀yà to the left.
0: Ẹ̀yin náà ò yá ẹ̀yìn imagine ẹ wo ẹ̀mí bó ṣe ń sáré kiri láwọn ọmọbìnrin yẹn ẹ wo wàhálà yẹn ẹ wo bi ẹ̀yin náà imagine bí ẹ̀mí ẹ̀ wà ẹ rí pé ẹ̀mí ẹ̀ ti wà ní ẹsẹ̀ méjì ayé àtọ̀run. Nígbà tí ò wá rí olùdámọ̀ràn gidi kan tí ó lọ bẹ́ẹ̀ kó tó gẹ́ báyìí nísìn pẹ̀lú bó ṣe ń pè òun yíwá ara ẹ̀ pọ̀ ọmọbìnrin ìsunkún onídẹ̀ẹ́lẹ̀ lòún sùn. Ọkọ pé ìyàwó mi tí mo fẹ́ tẹ́lẹ̀ yẹn o a ti jà tẹ́lẹ̀ mo fẹ́ kó o ti padà dé sìn o wá mọ tèmi àti ẹ máa ṣe jẹ́ ká kàn act ni láìpẹ́ àfẹ́ra wa mọ́ wá lọ wábì kan tó máa gbé lọ máa gbé lọ́dọ̀ ọ̀rẹ́ kan ó fẹ́ nìkan lè lọ lọ máa gbé lọ́dọ̀ rẹ̀ nígbà òde bẹ́ẹ̀ ilẹ̀ ẹlẹ́mìí sùn ní ilé ẹni yẹn. Kò sí nǹkan kan kò sí rug kò sí tiles kò sí anything ilẹ̀ ẹlẹ́mìí sùn kò rún jẹjẹ kò rí nǹkan kan ṣe. Ẹjọ́ ń torí ọlọ́run ṣe márèèjì gangan ṣe àdánwò ni wọ́n fi ṣe ni. Ṣé kò yé mi ẹjọ́ torí ọlọ́run please. Márèèjì gangan ṣe ó jẹ́ àdánwò abi awa ta wonu marriage gangan la jadan wo fura wa a soro ni are ma foju opo ta laipe now nigba ti an bi oko arabirin pe awon eyan e pe ka awon si wa ni compound oko won o nigba to n bi pe ki lo sele ka e kona fi gbe e o lo si wa ni compound oko won nigba ti an bi oko sin oko ni aro ti gbe moto re jade ohun omo gba to gbe jade gbogbo owo e pata ni an ti gba won tun wa gba tan o to gba lati mo rata emi ata nkankan ta sweet ta biscuit ta won kankan e tun wa to duro loro pe la ko la ani yo to kuro me o tun wa to kuro nbe na ta e jo na ti okunrin to ba su okunrin lati ma fobirin e jo ma lo na hun like you are tired of her fine let her go in fact to birin o ba fe lo to on so pe o me bi e o mare lo si inu ile won jako tori yen na se ma mo e lo ke fun pe wa mo mo yin mi o se mo e wa mo mo yin mi o se mo si da gugu wa la yo ni ma sele den e ni ma lo pe yen o juju e ri pe le iburu jai ko lo njo ko mo fi na mo ju eni kokon wa omo bi to se wa egbon to so o lohun o le ma toro wo lowo awon e bi tele because o nti loko iyen ni bibeli fi pe gan pe eyin te wa te je ni saju o ni e ki esara ke mo ba de ni eyin kini tumoro to lohun so me ni pe eyin kan be ma pe moholi o wa ke moholi sugbon nigba te be boju obi pon bayi ta be wo yen ba de ni le duro e ti pada seyin sugbon e wo hun yen inu ibewo yen o wa ni nkan tin se tele won ni se mo o be si ni so orisirisi si opo teyan fe opo to fe rin yan ateyan omo obinrin wa na to je pe okunrin ti o san wo ni le lo ma so ti se won ah en ti mo fe so da tori yin bombe ni e dakun ko ti san wo ri e ko fe ni suloka o n lo ri opin o n sun mo ya kabe e wa sube odun kini odun keje ni e tori omo ni oja ti la lori mi oja ti la lori mi a se sa tola e get e ni oja ti la lori mi at 40 at 42 yeah at 45 oh at 35 at tola at 30 tori e bo se ko lo be you are insane oh wow okay something is wrong with your brain yeah olohun gbo nkan kan sele ninu opolo yen o normal be ni so fun tori pe iwo ko lo ni iwo lo ni eja aye eyan iwo lo ni abi emi owo e lo wa abi o mo bi olodun se n to irin ajo aye e wa fun yin message e mo je ni kankan mo te lo ni oko iya lo fe lo je nbe e mo je ni kankan mo e kan jo lo ni wo kan ma se bi mefa bi meje bi mejo won mo ba se lese won mo ba se nibi kan lo sile oko e ni babe o fe lo sofa wa kuro ni ofa wa ya lorin to ba lo kuro ni ilorin gangan kò tí yẹ wàá wà nà sírètì òde kaba lọhùn ó kò nkaba ó wà àbújá ó kò làbújá ó wà máa ní gbèrè tóró jìyàbọ ni ẹbí ọkọ fìyà jìọ ọrí ọkọ máa wù ẹbí olóṣù bí ọmọ tí wọn bí tí wọn tọ bẹẹ mo sọ fún ẹ ọkọ ẹ náà máa wù ẹ bíi pé èso ọmọ gidi yóò wù ẹ bí oníranù. Bẹ́ẹ̀ni mo sọ fún ẹ now ẹyin tó bá yẹ kẹ ẹ fọkọ kì í ṣe pé dandan ni kẹ ẹ sún gbogbo òkè ìbàdàn sókè kò ń ṣe pé dandan ni kẹ ẹ tún àbújá wá sí lagos àwọn tó yẹ kọ́ mọ̀ ni ẹ lọ ẹ ṣe bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe ẹ lọ sí church ẹ ṣe bẹ́ẹ̀ báyìí fẹ́ ṣe kódà gan nítorí irú èyí láfiwé yí kódà náà ẹyin tá ẹ ti fẹ́ ìyàwó tàbẹ̀ ẹ fọkọ tẹ́lẹ̀ ẹ tí ì ṣe márẹ́jì ẹ tí ì ṣe nkankan ẹrù ń báyìí pé bò lẹ ti fẹ́ ṣe ẹ pe nọmba mi ti ma ṣe tán máa bá ẹ wà á plan ẹ ní wọn bá ṣeré mọ báyìí tí ó dẹ nítumọ níwọn bá gbàgbà ti wẹ ẹ méjèèjì láti move on níwọn bá ṣeré gédé báyìí á ṣe tí ó sì dáa tẹẹdọkọ àtìyàwó ara yín kò ní sí pé ẹnì kan máa sọ fẹ́ nìkan pé ẹ wọn fẹ nígbà mi ò fẹ ẹ worú eléyìí sí i ọkọ ẹ̀yẹ sọ wípé she is my girlfriend now she was my girlfriend can you just imagine that girlfriend ẹ sì jọ gbọdún méjì àbọ ẹjọ sùn ẹjọ ń jí ìṣe girlfriend mi ni ǹjẹ́ kọ àwọn kankan mẹ tó jẹ́ pé ẹtẹ́ máa pọ̀ bọ́ lọ́run tó bá ṣe ó yẹ kójú tí ìyàn mọ́ lára ni ẹ eléyìn sí pé ọkọ mi ni ṣe mọ̀ pé gbà tẹ́yìn ọkùnrin tẹ bá fẹ́ fáwọn obìnrin wọ́n máa ní bẹ́ẹ̀ ṣe gbé wa débẹ̀ ẹ parọ́ ẹ dọ́nu ẹni àkúdí ó ti lọ kò lè wà mọ́ kò lè dé mọ́ àwa náà gbé sọ́kọ̀ gẹ́gẹ́gẹ́ ní tẹ́ sọ fún ayé lá máa rù kiri ọbì mi ni bù mi ni ìṣẹ̀lẹ̀ mi bù ọkọ mi ni olówó orí mi ni my sister my everything my heart and heart my kidney everything does it like irọ́ burúkú. Ẹ wo irú kíní ẹ̀mí jákàá lára fáns obìnrin yìí o èmi lọ́ọ̀vẹ̀ bó ṣe máa ń ṣe bó ṣe máa ń rà mo lọ́ọ̀vẹ̀ gan mo lọ́ọ̀vẹ̀ tó bá ń transcript ẹ̀ báyìí ẹ máa wò pé lady good tẹ bá wo interview ẹ mọ̀ pé yes this is glory ogo ni dẹ́nẹ̀ jọ ń torí ọlọ́ọ̀nà àwọn tá a jí ọmọlẹ́yìn kristi tá a bá mú ẹnìkan tó wà nínú àìṣedéédé rẹ̀ mọ́ra tá a mú mọ́ra kí ni bíbélì gan sọ ó ní ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yin tó ń ṣiṣẹ́ tá a di ẹrù wọlé lórí torí pé àjàgà mi rọrùn ẹrù mi sì fúyẹ́ èmi yóò fi ìsinmi fún ọkàn yín kí ló túbọ̀ sí ó ní tí ẹ bá ti dé ká máa nà wọ́n àbí àti pé ṣé bó ṣe rí nìyẹn tó bá rí bẹ́ẹ̀ ni ṣé ẹ máa gbà kó dúró sáyè ká yín in the first place tó bá rí bẹ́ẹ̀ á mọ àwọn èèyàn wá tí ẹ jẹ́sẹ̀lẹ̀ tí ẹ ń ṣe dáadáa bẹ́ẹ̀ ni á mọ àwọn èèyàn wá tí wọ́n jẹ́ celestial tó dẹ̀ ń ṣe dáadáa tí wọ́n jẹ́ olùṣọ́ tí wọ́n ń ṣe dáadáa mo mọ smart is really doing good ṣé wàá jàre olùṣọ́ yóò kì í gbé yé ní ọ̀rẹ́ mi tí ó béèrè ọ̀rẹ́ jàre ẹ má bínú jàre olùṣọ́ jàre in fact a máa ríra gan lórí ọ̀rẹ́ tó mọ̀ pé ẹni pr àwọn olùṣọ́ pàdé ọ̀dọ̀ yín bẹ́ẹ̀ ni women broadcasters forum and interest ṣó ti yé yín ní tó bá ti ní ṣe pẹ̀lú àwa obìnrin a lè wọra wa níran moreover olùṣọ́ ẹ̀ mọ̀ pé arábìnrin kò níyà bẹ́ẹ̀ ni kò ní bàbá ó dẹ̀ mú wọ́n dẹ̀ lò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ó ní ẹgbẹ́ kan ní ìsìn gan tá a dà lẹ́ fáwọn èèyàn ọlọ́run ọba ń gbọ́ club ni ó ní bàbá ò níyà you join that club bẹ́ẹ̀ ni ọba wa nàìjíríà ọba wa diaspora ó mọ̀ pé ò níyà ó dẹ̀ ní bàbá gangan tó bí ẹ kò sí wàhálà a máa ṣe group fún yín bẹ́ẹ̀ ni nígbà tí èrò bá pọ̀ bẹ́ẹ̀ tá a pọ̀ nínú group yẹn dáadáa ẹ ń bá fẹ́ fìyà jẹ nìkan nu yín ọ yẹ jẹ́ ká gbogbo ohun tó fẹ́ ṣẹlẹ̀ because irú eléyìí rí láyé ẹ sì gbogbo ẹ dẹ̀ empty pulse yẹ ẹ empty yáyá ẹ ẹ sì jẹ gbogbo nǹkan nu pátá ẹ wá tì í síta trauma wá dé níbo máa lọ báyìí níbo máa ti bẹ̀rẹ̀ báyìí ẹ máa ń ṣe bí owó ṣùgbọ́n kò ráwọn èèyàn gidi tí ó sòótọ́ fún nígbà náà pé jẹ́ máa rẹ̀ jẹ́ ọbàjẹ́ ọba fẹ́ bàjẹ́ wọ ni ọmọ kù dànù má bàjẹ́ kúrò ń bẹ́ẹ̀ ó máa rọ́kọ tiẹ̀ wọ́n dín níyè débi pé yẹra kò rántí nǹkan kan mọ́ akùnrin tó ń fẹ́ tẹ́lẹ̀ yẹn sọ̀rọ̀ ó ní good 4 years làwọn ti jẹ cut ó ní 4 years tá à ń san parẹ̀ yìí ọjọ́ kan náà kàn pàdé náà ní ọjọ́ rírà náà ní bá ní gbà ẹ̀hún tẹ̀ dọ́bìrẹ̀ nìkan olùṣọ́ ni ọ̀dà ó wá introduce me sí wọn jẹ́ wọn ó pray fún mi jẹ́ kán pray fún olùṣọ́ mẹ́wàá òkè lọ́mọ olùṣọ́ bá mi pray fún ọ̀rọ̀kọ̀ mi ó pray fún tán nílò pray fún tán ó ní òkè kí lorúkọ màmá ẹ̀ kí lorúkọ ẹ̀ a máa ní ìdáṣẹ́ a ṣiṣẹ́ fún ìgbégbé òde lẹ́nu iṣẹ́ ọ̀nà ó là fún àṣé wọ́n fẹ́ fúroko tí wọ́n ṣe yìí ni níbi wọ́n ti dè mọ́ lẹ́nu wọ́n dẹ̀ wà á tú relationship yẹn ká wọ́n sọ ọ́dọ̀ tara wọn máa yẹn láwọn ọ̀jà wọn ọ̀ta o àwọn ọ̀kan jọ sọ̀rọ̀ mọ́ náà ni ò ń pèpè ìyàwó ti block ẹ̀ ẹ̀gbà tó ń rí báyìí láàrin ọ̀sẹ̀ mélòó kan ló ní kó tilẹ̀ fífi olùṣọ́ yẹn so gbogbo ẹ̀yin obìnrin tẹ̀ wà nípò yẹn tẹ̀ dákẹ́ tẹ̀ wò sùn tẹ̀ ń kú lọ tẹ̀ dákẹ́ 08074805574 obìnrin ni ọ ọ̀fẹ́ àfà ẹ̀mí ẹ̀ ń bọ́ lọ ọ̀fẹ́ wòlíì ẹ̀mí ẹ̀ ń bọ́ lọ ilé pàìtàn lọ́wà ẹ̀mí ẹ̀ ń bọ́ lọ ọ̀wà ilé rẹ́fúrẹ́nì ẹ̀mí ẹ̀ ń bọ́ lọ ọ̀wà ilé ìmọ̀ọ́mù ẹ̀mí ẹ̀ ń bọ́ lọ 08074805574 tó o bá ti á sọ̀rọ̀ síta a ti jàre yín báà ìkànnì ọmọlúàbí ti jàre yín bẹ́ẹ̀ ni ìkànnì ọmọlúàbí ọlọ́run ti lù fún yín ọlọ́run ti gbé kalẹ̀ fún yín pé bẹ́ẹ̀ bá ti bímọ ilé ọkọ yín ẹ ṣe yọ ọmọ yín dọjú alẹ́ ẹ má jẹ́ nìkan pa yín nípa àyà ẹ̀yọ̀ bẹ́ẹ̀ bá ti á sọ̀rọ̀ jáde tẹ́ ẹ̀ wà rí nǹkan kan ẹ wo ohun tó ṣẹlẹ̀ eléyìí sọ̀rọ̀ jáde o ká ní kò tiẹ̀ wà tẹ́ ẹ ti sọ̀rọ̀ jáde ni wọn bá kàn pa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìbá lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kódà wọn bá tó dínà ipa wọn mọ̀ rí wọn bá sọ direde ṣùgbọ́n tí ń sọ̀rọ̀ fún awon ti o ni solution ni to nse lowo ni awon ti won ni experience nipa e to le so fun pe ohun akoko ni pe kokoko kuro ni be yen awon bi ta ti pe bi ta wa yen a ri pe wa lati de ija ti de ojojumo bo gbegba o gbagbon o gbegba o gbagbon aya yin so ki lojojumo aya yin so tupe te ba won ko yin lo ko bayi gbogbo ayi ma ma gbo ni ke to sure ti mo suku e bo si koro ya ayi pe wono di mejo so bayi fun mi tele di mejo so bayi fun mi tele dan mo fe so fun bayi o mo mo fe se bayi o mo mo fe lo ibo ma ti bere ibo ma ti bere that's a very stupid question samambereju o common gidi laarin awon obirin ibo ma ti bere bayi we will I start my journey again now ibo mo fe lo si tan mo fe lo ba ta la ta show ni ne ma lo ba iwo obirin to lo nfun le wa olodun de pe olodun de da oni oju oni eti oni irun to rewa oni oyan mejeje o pe olodun dara sara e olodun fu eni ewa o le kuru o le ga o le dudu o le pupa o le sora o le pelebe anyhow see you are beautiful e mo gba ki eni kankan ko buli yan necessarily tori pe love me tori pe be ni mo wa mo ti wo si be ibo mo fe lo nsin a ni o lo bi kankan babe, run for your life. Run for your life. Ah, Corinna, let me know. Oh, Jerry, my wow. Oh, Kigende, Gende, Mazuku. Eh, but don't you sue me, but don't you sue me. Every year, my big is a temple, me, a Kalim, such a fool. Don't bash a bear for Tomoko's war. And me, as if I bought, come back, Buro, ya, where? I am, I'm back, Guy, I beg. Sense in Bellory, you want our queen here now. O lo polo to da o duwo onise lowo o ni sole o lesin ti e eledu afun eni nkan mo kun mi to nsise ah ti o ni baje lai lai ti o ni ko sele ko na to ba je pe ba nse kiri kiri ti o ba se kiri kiri mo ko ti ye yin a so fin pon na abayo ti wa beni hello hello
7: le pale ma
0: e kale o
7: ko
0: se mo ise ni o era sa oruko yin ati bi te ti pe wae
7: ti mo ti ni lati onara
0: era sa
7: e je mo bo mo se de ri mo fe wa ri mo fe chama ye kan o ni pa o bi ya o mi
0: all right Thursday nko se ma raye Thursday morning
7: Thursday
0: yeah by 10 a.m. Ben, yes, splash of him.
7: Hey, Josh, it's not the way if you want to leave me past Monday.
0: Am I even moving in the appointment?
7: Okay.
0: Tori Modeli, you can hide number in St. Papa, so I can chat me on the WhatsApp.
7: Okay, she WhatsApp number, you know?
0: Yeah, that's my WhatsApp number.
7: Okay.
0: Show you in?
7: Yes, ma.
0: Memory situation, hide number in the first place.
7: Okay, I'm not the number, I'll be cool.
0: So you don't do that.
7: Oh,
0: thank you. You know, Hazin, ah, Corinna, no me, no. Oh, I'm gonna give you. Yeah, wait, you money. Be okay, text message. I want to say, yeah, be okay, but you must go kill you. You must go, you need to go, yemi, Antitola. Babe, use your common sense. Your common sense is there for you. Use your common sense. E wo bi toko e ba ti pe opa eniyan ile lo won ma mu won ma gbe e ma gbe e wo bi social media e wo bo se o gbondan e wo bo se mi to nwo gidi se won ti gbe en ton fesun kan ni nisin ma won not ti se ayewo fun won ma jele na fun padan Trump o fe escape o de ma soro won de fe ko escape mo fe ko soro iyan tun ko so ewon mo insa joko ka be ni ijoko pa be ni bi mo ko be ni mo ku si si to be pe iru eni yen e ti lo mo e ku do mo yin ko se anybody e bi mi ni family mi ni mo fe fi da lo family kankan o ni ti yin ro I swear olorun alaye ngbo aje ngbo Family, meaning, a woman, a woman, meaning, a lot of meaning of you. Any cacao, return the cacao. I want also no food, don't know if I put to you one rare two of us, I can't wait. jara e gbona ni imo bo e fe se ni. First of all, pack your things and go. just go, just run for your life, run for your dear life. Ma lo joko ka be ko ni joko ka be ni tin ni ku abakun ni in file ni in sa file na ni e file nbe in ko te ti bimo e sa file nbe na ni bi pa pa yin da ni eku ni won a lo fe lomi a move on. Then wo birin to pin ba so fun pe iyawo mi ana e o ti lo a le jo se mo a le jo se mo so fun pe ko lo jawe fun court shas lo ni ejo a lo ni ejo oko lo oko lena to ba ti yanju soro aye re hun o wa pada wa ba mi ko fe fe mi ofin ni ani ka ni suru mo ma gba ti o ti bere mi mo temi na o ti bere eyen eh a fe ra mo now mo le move on now e she needful cho yeyin ahan ahan abo la ma sa fo mo lu abi to ba demi a se kini a do didi o ma do didi odinju obirin ba yin gbe odinju odun meta e si fitina re fitina re fitina re fitina re be ba ti da gbogbo nto ko lo to bayi e so mo lomo si kolobo e si run ho e si ladan imi e gori eje imi e baye eje abe n to je pe e ti je ki depression wonu aye e bawo la se ru ko fe live again to ma wa okay eya de ma move on abi e ma jeun o nje ya le nje te ba ni so fun yin a fe fe da wa se the problem. I love you, then you love me. Oh, she the problem. Habi, untangle. Oh, she the problem. Oh, man, saba, why you be? Oh, kuni mi ato ma pyro. Lain to ti fio. Abo fe feni. Ti ebi etimo. Ti ye etimo. Wa ato ma ato shege mnye blum blum blum blum. Oh, man, ya ato ti ni ya wo. Ha ti feni kapa masi shokoto. Ha feni kapa masi kaduna. Ha fe ya wo kapa masi ko. Now, I hear them too much. We pay. Oh, man, what on fanny can be? Toma, I swear, but I knew what he said. You want your woman, me say. You want your woman, me say. What to badge it? What to babimo? You want your woman, me say. You want your. Why do I matter? I want bay. And what is situations bay? I'm money, you're not if you're not. I'm money, you're not if you're padano. Kilo shall I go go? I go make you like we should do. More continue. Oh, Camilla Rani. Tori ko da Olorun ma pa wa nipa aya Olorun ma ja para wa danu ejo toro Olorun eje ka ni suru eje ka ma ni suru o la won kan ti mo ko wa ni alai to de pogun eyan eyan ti e ti darapo mo mi ni ata ilujara ni agbaye mo gosh ba kare fun yin Telefat fun ki Aziz Victor Okoye, thank you so much. Olawale Alejo, thank you. Se mo gba? Yes, Alejo Oye Oyedele, Victor Isaiah Adeyeyo Ajibola, Afizoye Wumi, Peter Soyimbo, thank you so much. Michael Lidowu, Michael De Olule, Emafojo Peter Lawrence Akinwumi, Senator Akinade Sulaimon Ayodele, Tajidin Amoho Onigba, Abike Onigba, yes, Tabi Onigba, Adironke Ajiboye, Johnson Dinobo, Kusheito, The Light, thank you so much. Adekunle Mansuru Olaide, thank you. King Akim almost Segaban, thank you. Kyle Dia Jagbe. Ati awon eyan mi e se gan ni awon tof mi ni atejise Telefat fun ki Aziz Adeyeyo Ajibola Olayinka Olasude Victor Okoye Imafoje Peter e se gan Olaiya Ahmed, thank you. Honorable Adejumo John Smart, thank you. Evangelist Adeyemi Moses Adewuye e se gan Oladiran Bankole Familuyi, thank you. Oludoye Tumishe Ara, thank you. Ogbene Odeyemi Omokure Ishalakwet Ajibola Aroni Yaya Adebayo Timoni Eshe Goni Oya Eje ki wan lo si Abala 124 Ni ate jishe Ogbene Odeyemi Omokure Woni Ekweto Ekwe Shokolo. Good evening my sister. Ekweto Olorun Ama Fun Show. Honorable Adejumo John Smart Lati Modino Ilekuro Aron ni yaya woni ekushe ma o atpeni owo yin Olawale Alejo Oyedele woni Madam Tolani ekushe e se gan ni Olaiya Ahmed woni well done ma lati Ikoyi all the way from Osun State e se gan ni o, thank you so much Mr. Olaiya Ahmed e se gan Telefat fun ki Aziz woni kale pe to lale yo Adeyo Ajibola woni kale o ekushe takun takun Eku igbiyanju won ni eleyi to ga o nibo la tun ja si bayi o ọ̀rọ̀ yẹn lágbára púpọ̀ jù serifat fún kí azeez ni ẹ kú ètò ìsinmi aláyọ ìyálẹ́gbàá ẹ kú ètò kò ní bàjẹ́ o láti ẹ̀yọ aláàfin ẹ ṣe gan ni wọn ni ẹ káàbọ̀ padà láti ojúde lọ́hùn-ún adéẹ̀yọ àjibọlá wọn ní ìgbéyàwó kì í ṣe ìdánwò ibo báyìí ìwé ẹ̀sìn méjèèjì kò fọwọ́ sí gbogbo pálapàla ìlú àpàlà yìí I wonder o ìṣọlá kúrẹ́tì àjibọlá wọn ni a fi sùúrù ni serifat fún kí azeez wọn ni kọ́nà má jẹ́ káwọn ọmọ wa ṣìfẹ́ o ìwé náà ṣìfẹ́ àìwé náà ṣì máa rì tẹ́lẹ̀ pàdà yìí ni ìwé náà ṣìfẹ́ ìwé náà ṣì máa rì kọ́nà wọn bá kó ṣàánú fún wa ìmọ̀fọ́jẹ́ peter wọn ni ẹkún iṣẹ́ ìròyìn òtítọ́ ni gbogbo ọ̀rọ̀ tí ẹ̀ ń sọ yìí adéyọ àjibọlá wọn ni àwọn aláṣẹ ìgbéyàwó bíi àdánwò ìdígbà aṣọ ìgbéyàwó ọ̀hún dà kó dàbí nǹkan ọlọ́run kò jọ kí ó ṣàánú fún wa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni a ti ṣe bẹ́ẹ̀ wá sí ismaila ìkábọ̀ ọlágbára díẹ̀ lálẹ́ ẹjọ́ ẹjẹ́ máa bá àwọn ọmọ wa sọ̀rọ̀ ẹjẹ́ ká máa bá wọn sọ̀rọ̀ ta ni ọ̀fẹ́fẹ́ ta ló fẹ́fẹ́ kí ni díẹ̀ tó yẹ fẹ́fẹ́ ọládọ́sù saheed wọn ni ó ga o wàlúù ismaila wọn ni wàlúù láti ọjọ́ ìbàdàn ẹ̀kalẹ́ sá èmi náà kì í dáadáa wọn ni madam tọ́lá ni ẹ kúṣẹ́ ẹ ṣe o àwọn ni hi ẹyin náà hi baby ṣẹwàá how you doing ṣẹwàá ọlọ́ngbọ̀n ọ̀rọ̀ burúkú pẹ̀lú ẹ̀rín ni ẹ máa lọ sí àtàyèlújára ní àgbáyé ojúpọ̀ facebook ẹ lọ ṣe àwárí ẹ̀ ní ìtọ̀nà splash fm 105.5 ìbàdàn ẹ like ẹ love ẹ share comment yín ẹ jẹ́ kí yẹn kí ó máa gbéra ni ẹ jẹ́ ó máa gbéra abẹ́ ni ẹ rí pé àwọn fọ́nrán tí mo mú wá yẹn ẹ wo ni agbára ó yẹ kí á tó lò náà ní abala kilon trend so that a lè mọ̀ wípé 25 ó ń ṣẹlẹ̀ sí àwọn ọmọ wa kódà ó ń ṣẹlẹ̀ sí wa nípa pé afẹ́ obìnrin tẹ́ ti fún ní nǹkan ọ̀fẹ́ jẹ tẹ̀wá ni ó máa lọ kò lè gbádùn ara ẹ because ẹ ti fún ní nǹkan jẹ kò lè lọ́fún mi because ìfẹ́ yẹn ń gbóná nígbà yẹn now ó wá sùn yìí ẹ fẹ́ kó máa lọ tó bá ti wá ń lọ ẹ máa wò pé kí ló ń ṣẹlẹ̀ mo lé lé kò lè lọ because tí ò lè jẹ́ olú ẹ ti fún jẹ ẹ wo kíní yẹn ní kẹ́kọ̀ọ́ máa bàjẹ́ lára wọn ná ẹ jọ torí tọlọ́hún because tẹ́ bá ba kíní yẹn jẹ́tẹ̀ jẹ́ wọn ra lọ lálàáfíà ṣe ń pín yẹn sàn àbí dànkẹ́ jẹ́ pé kọ́ máa lọ èyí tí ń bẹ lára wọn ò lè jẹ́ kán lọ láéláé ọkàn wọn ò dẹ̀ lè balẹ̀ láyé kò sí bó ife lọ tí ọkàn ẹ̀ tó lè balẹ̀ no way. Good evening ma, well done ma, ẹ ṣe gan ni. Ok, ẹ jẹ́ àtúgbọ́n tẹ́ ní fẹ̀sán. Hello? Ẹ̀rọ̀sà ẹ̀ka lẹ̀ káàbọ̀ sí Kọ́ni Ọmọlúwàbí. Hello?
8: Michael Ogbonge Nata Ijo.
0: Látàrí tòrò bàbá Ẹ̀rọ̀sà.
8: Ẹ̀kọ́ àti ìjọ ikú ìjì.
0: Ètò ni o.
8: Nípa ọkùnrin ètò mi. Kò ṣẹlẹ̀ sí ìgbẹ̀bí ní tó ṣẹlẹ̀ sí wàrẹ́ gbẹ̀mí ó lè tọ́ fún kó kú wọn bẹ́ẹ̀.
0: Yes.
8: Òun náà ó ń dìbẹ́ lọ fún ilé. Mo ní kọ́ lọ parí ẹ̀ kó lọ sí.
0: Ìjẹ́
8: àwọn fún màá yìí ọmọ àyà rẹ̀ máa rún òun. Ó ní ìgbẹ́ mẹ́rin lè máa wà. Mo wá tó rọ ọmọ rẹ̀ mo tún sọ fún ọmọ rẹ̀ ní ó ṣe lè fóònù ọkọ rẹ̀. Pẹ̀lú ìyà tí ń jẹ́ yìí. Pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló máa ń jòkó síbẹ̀ ni wọ́n sọ pé àwọn òòrùn tó máa ṣẹlẹ̀ ní ilé yìí.
0: Ok ìyẹn ni pé àwọn míì tán bá ń sọ̀rọ̀ fún yẹn wọ́n tún máa ń sòótọ́ fẹ́ lómi pé gbéra màmá dúró de kú ń bì í.
8: Wọ́n lè yẹrí wọn ò ṣe é gbèjà.
0: Ok
8: ọ̀pọ̀lọpọ̀ wọn ò ṣe é gbèjà. Mo rí program tó kọ rẹ̀ ní. Mo dẹ̀ ní kó lọ dìpẹ́ ló kó lọ parí ilé tó ń bí tó
0: ń
8: fún mi. Mo tún wáá rọ́mọ rẹ̀ mo tún sọ fún ọmọ rẹ̀ ní o ṣe lè kó lé ọkọ rẹ̀.
0: Mo
8: bẹ̀rù ní ojú rẹ̀ rí mi kò tún fún yẹn. Ó dẹ̀ ní kí ẹ jí lọ́wọ́.
0: ṣùgbọ́n tó bá lọ kú síbẹ̀ bẹ́ẹ̀ yẹn ọmọ máa lífò ọmọ máa gbélé ayé ẹ̀.
8: Àfi
0: sùúrù.
8: ọ̀pọ̀lọpọ̀ wọn ní òye fẹ́ kúrò lẹ́yìn lò. Wọ́n máa ń lò fún dà ọmọ fún yín ṣe o.
0: Àmì àmì ẹ ṣe gbọ̀nsà. Ó dà bẹ́ẹ̀ ẹ wo ẹ ṣe jàre. Ẹ ṣe gbọ̀nsà. Thank you sir. 08074 I mean 0070-6949-3000 ona ni ojopo to wo ikanni ti omoluabi bakan na ojopo wa keji yen 0701445770 beni eje ka se kini ohun ni common a lo banda go meji labo ni ko yen je o ma gbara won gidi. Hello.
9: Hello ma.
0: Ẹra sá.
9: Tẹ́lẹ̀ mo kọ́kọ́ fẹ́ ilé mu máa ẹ̀kọ́ mi ìdílé mi.
0: Ok.
9: Iye rẹ̀ òkè.
0: Iye
9: rẹ̀ òkè. Bẹ́ẹ̀ni pé ìgbà náà wà àwọn prayer point kan wà tó yẹ kí oníkálukú wa máa gbà.
0: Bẹ́ẹ̀ni.
9: Ọlọ́run ti fọ̀ Ọlọ́run ti bá wa sọ pé àdánwò máa wà nù ayé o.
0: Bẹ́ẹ̀ni.
9: Ṣùgbọ́n àwọn prayer point kan wá wà tó yẹ ká mọ̀ pẹ̀lú ìgbà tá àdánwò bá dé. Ìgbésẹ̀ tó kàn láti
0: yín.
9: Kún iṣẹ́ áńgẹ́lì kan yóò yàn ti pé wá nǹkan tó ń ṣe yìí kò gbọ́dọ̀ ṣe torí bẹ ti ní pé ìyá àti bàbá ẹ̀ ti kú.
0: Mi
9: ò jẹ́ kí n fi lè nà. Abuse ibi tó bá ṣe rí abuse tọkùnrin bá ti lè nà lálàkọ̀kọ́.
0: Àbí.
9: Tó bẹ̀bẹ̀ ẹgbẹ́ ẹ̀gẹ́rẹ́ kan tó bá fi lè ṣe lẹ́lẹ́gbẹ̀ ọ̀gbẹ́ni tó ń ṣe díẹ̀.
0: Ọmọ sí àfọwọ́ tọ́ torí Ọlọ́run.
9: Ìgbà tẹ́mi ẹ̀ wá gbọ́n sí. And then ó dẹ̀ ti wà socialized wọ́n ti wà tọ́ nítorí wọ́n ti parí iṣẹ́. Wọ́n ti parí ẹ̀ àti fisika iṣẹ́ mi ò ní plénu ẹ̀ ọlọ́pọ̀ tẹ sáfẹ́fẹ́ rí mi ò ní
0: plénu. Àmì àmì ṣùgbọ́n ṣá.
9: Bọ́ ẹ mọ̀ gbọ́ àwọn wòlíì pásítọ̀ nǹkan tó ń ti àwọn èèyàn sí lóòótọ́ àwọn èèyàn gidi wà nù wọn o. Wọ́n tó ń ti àwọn èèyàn sí wọ́n máa bìlífù ẹni tí yóò gbàgbọ́ ju ẹni tí ó ń pe Ọlọ́run lọ o.
0: Ẹnu
9: bí nǹkan ṣe ń lọ sí àwọn tí yóò gbàgbọ́ rárá àwọn yóò mọ̀ gbàgbọ́ wọn sí.
0: Ìsì
9: wọ́n tó wá pera ẹ̀ rẹ́ránṣẹ́ Ọlọ́run tó wá ṣe lè ṣe èèyàn
0: tó
9: tó wá lè kó o ní jẹ́ aláàbò fún.
0: Torí owó lásán-lásán ó ta láìsí.
9: Àwọn àjẹ́ nípa àwọn òṣèré náà. Àwọn náà ò ṣe ohun tó tọ́.
0: Ẹgbẹ́ wọn àbí.
9: Kí ni ẹni bẹ́ẹ̀ ni? Kí ni wọ́n dá tampanu lẹ́fún? Kí ni wọ́n dá ANPP lẹ́fún?
0: Àbí.
9: Wọ́n bá jẹ́ pé owó lásán ló fẹ́ máa gbà lọ́wọ́ àwọn kí ni wọ́n tọ̀ fẹ́ mọ́ bá wọn sọ pé kí ló tiẹ̀ ń lọ ní ìgbésí ayé ẹ̀.
0: Kí
9: ló tiẹ̀ lè sọ fún wa? Ó kún náà. Ní ọ̀rẹ́ pé ó kún ó. Mi ò ní ní ọ̀rẹ́ pé mi kì í ẹjẹ ọmọ drag ara yín
0: bẹẹni
9: ẹjẹ ká mọ ìbojú òótọ.
0: Yes.
9: Mo n torí pé wọn ẹgbẹ yẹn mo n ṣe ẹgbẹ tó ń mi ò rò bí ẹgbẹ tó ń guide fún pé personal life.
0: Let
9: people talk about their personal life.
0: Abi.
9: Ẹ fi mọ ibi tẹ́ ẹ
0: ti fi. That is why Tavi Bẹ̀rẹ̀ Women Broadcasters Forum.
9: Bóyá lọ́ọ̀yà lẹ máa gbà fún.
0: Yes.
9: Bóyá nǹkan
0: kan. Ìyá tó bá ti jẹ́ kí ó nu wọn báyìí gbogbo aló ta lé a máa dìjọ kọ ni.
9: Ẹ ló mà.
0: Yes sir. Ẹ
9: pé kì í ṣe gbogbo èèyàn náà lògùn ó mú o.
0: Bẹ́ẹ̀ni. Kí ló dé ná? Ó dùn mí o, bọ̀ agbé òṣùbà káre fún ọkọ àwọn single mothers. He really really done well. Yeah, he really really done well. 0706949-3000 0706949-3000 Hello.
10: Hello, good evening, my mom.
0: Good evening, sir.
10: Though I did not. Yeah, the story.
0: Please, sir, please, kindly lower the volume, please.
10: In the little I had.
0: Okay.
10: So, maybe I can say the one that put myself in front.
0: How?
10: I will hear from where I had the story.
0: Okay.
10: I was in France, they have been together for almost 4 years.
0: Okay.

0: sọ pé jáde ń bí ọmọbìnrin tó bá kúrò ń bí wa kú sí bí spell ni o lè má jẹ̀bi àti nàwí náà o mọ lè má jẹ̀bi ẹ inú jẹ́ pé tẹ́ ẹ bá ti kúrò ní jìbìtì tán tẹ́ ẹ tó ń bẹ̀yìn wo jìbìtì àrùn jìbìtì máa kọlẹ̀ nìyẹn ni torí pé mi ò ti ń bọ̀ ẹ̀mí ẹ̀ ò tí ì kú òǹbẹ̀ tán kan ń parọ́ ni àwọn yẹn a máa spell ẹ a máa mú ẹ àwọn yẹn a rí strategize láti bá tiẹ̀ jẹ́ kanlẹ̀ torí ẹ̀sìn mọ̀ pé wọ́n sọ kókò lè dáa fún ẹ eventually wà lọ fẹ́ lomi o proof ọ̀rọ̀ ìpè ayé ẹ lè dáa fine kí la ṣe fún un a wà máa jẹ́ wọ́n á bẹ̀rẹ̀ sí ni máa jẹ́ ọpọlọ oyè ò sí fún ẹ pé síbẹ̀ náà na ilẹ̀ íjíbítì náà lóṣù wa òkú íjíbítì ló ń ro bẹ́ẹ̀ ni ẹ̀wọ̀n íjíbítì ló ń sùn but ọpọlọ yẹn kò ṣe kí ni kò sí kò jẹ́ kó yí oyè ẹ wọ́n á máa sókè kiri in táwọn yìí kọlà àbámá wí ọ̀rẹ́ mi yẹn ló wá wá ní ọdún náà lọ́hùn mo ń sọ fún yín kẹ́lẹ́ wẹ̀ pé wọ́n ń sọ̀rọ̀ orí bó ṣe ń advice àwọn èèyàn sóhun lè ṣe bẹ́ẹ̀ kò tí ì yọ èyí tí mo ń sọ fún mi ìrún ni ẹ irọ́ ni wọ́n ti bá ń ẹ kúkú kú bẹ́ẹ̀ ni bí mo bá kú bẹ́ẹ̀ ni yóò sì fẹ́ lómi lọ́ba parí ọ̀rẹ́ mi yẹn ni mo rán ni wọ́n ni pé ojú yín yìí kí ló ṣe yín lójú báyìí kí ló mú yín lójú ni wọ́n ná mi lánà gbogbo pẹ́ mi ló bu gbogbo ojú ni mo ti kú ó ní wà láì tàlà ẹ kó bẹ́ẹ̀ lónìí wà láì kò ní dọ́là ẹ̀jẹ̀ ò gbé lọ sódò dókítà mi nígbà adébẹ̀ báyìí ti ń wo ìfúnpá ayérayé jésù ẹ̀mí ẹ̀wọ̀n ò lè high blood pressure ó lè jẹ́ kó ní padà pọ́ mọ́ yẹn gan ẹ̀jẹ̀ yẹn ti gbóná kọjá normal ẹ̀mí ẹ̀ ń sá kiri kò ní ìsinmi èèyàn lóhun òsùn 11th days kò sùn rárá pẹ̀lú ronú àtẹ́kùn yóò kú dandan ni sẹ́júmọ̀ ilé mi fi bọ́ àìríbi ṣe wàhálà kan lọ́mọ fi wàhálà kan wà ọ̀rẹ́ mi yẹn ń gbọ́ gbẹ́mí lọ sí dókítà yẹn wò mí báyìí tó wò fún kámi tó wò rẹ̀ ó ní what àdàmú ẹ mọ̀ lọ ṣeré ejigba ẹ máa kọlù lásán ọ̀tá yẹn ọlọ́mọ yìí ó kú ni o kí ni nǹkan tí òfin ní ìsinmi yẹn fi lẹ̀ ṣé nìkan jẹ́ yín lówó ni ẹ jọ tó lọ́lọ́ madam ẹ jọ tọ̀rọ̀ lọ́ ẹ jọ please ó ní jẹ́ sọ fún yín just 100 out of 100 ọlọ́run fẹ́ràn yín gan ẹ jọ ọ̀rẹ́ mi bá bọ́ ẹkún ó bú sí ẹkún ni sunkún ló ní ẹ̀jẹ̀ sanú mi dókítà ẹ̀jẹ̀ ẹgbẹ́ mi ẹ̀mí àtọ̀rẹ́ mi lájọ kẹ́rù nígbà mo lọ lè kẹ́rù mi ẹnu wà ní benin republic bẹ̀mí kẹ́rù ní nǹkan bíi aago bíi mọ́kànlá àárọ̀ òun dénú lé padà láago méjì èmi ẹ̀mọ̀ pé aago mọ́kànlá àárọ̀ aago méjìlá aago kan aago méjì ló dé all the way from benin republic is that true ṣé ní obìnrin kankan ni wọ́n ti déhùn bí wọ́n ṣe lọ́nu ẹ wá jókòó kábẹ̀ o ti rí jásánkì wa takú náà olóde èèyàn náà ti kú o tó o bá ti rí pé ibi tó o wà yẹn wàhálà ti pọ̀ jù go out stay where tí ẹ̀jẹ̀ atẹ́gùn ò fẹ́ sí kọ́kọ́ jókòó kọ́kọ́ wọlé ẹni pé what is my problem ṣọlẹ̀ ni mí ni tó o bá ti ń ṣe ọ̀lẹ́ wàá ṣiṣẹ́ wàá jẹun wàá mu wàá dán wàá wọṣọ wàá wà òkè má dààmú ayé ara ẹ kiri mọ́ ntó máa jẹ́ ló máa jẹ́ ntó máa ní ló máa ní bó o lọ torí ẹ̀ lọ sùn sórí àkìtàn ntó ní ní òní ní ètò máa dẹ̀ ní obìnrin máa ní etí ọlọ́run sọ fún ẹ pé àti 45 ló máa ní kó o ṣe wàhálà bí ẹrúkú ní 30 o lè ní láyé at the appointed time of God òun ló máa ṣe má lo ra ẹpin oye jọkọ iná níwọ náà ẹ mọ ní ìyàwó mi bẹ́ẹ̀ni ẹ ọba ti dẹ abeg let her go kí ló ṣẹlẹ̀ ẹ kọ́ọ̀tù mo ti fẹ́ kọ́ọ̀tù òfin sínú ẹ̀wọ̀n padà sí kọ́ọ̀tù lọ jáwèé kọ́ọ̀tù mo ti fẹ́ kọ́ọ̀tù mo ti fẹ́ bọ́ ta ló sọ fún ẹ pé ò lè bọ́ ń bẹ̀ go back to the court and sọ pé mo ò ṣe mọ́ I'm tired of this marriage ẹ dákun olúwa mi ẹ̀yin lẹ sọ ẹ fòfin tú wa ká wọ́n á dẹ̀ tún yín ká yes wọ́n máa tún yín ká ẹ jẹ́ kí a gbọ́n ẹ jẹ́ àgbọ̀n ó dùn mí gan pé ọmọbìnrin yẹn bí ó ṣe gbìyànjú tó ó wá jẹ́ pé ibi tí ọ̀rọ̀ yẹn níbi tí ó bá lọ nìyẹn ó ká mi lára púpọ̀ púpọ̀ jù ṣùgbọ́n ọlọ́run mọ̀ jù wá lọ bẹ́ẹ̀ ni ó lè jẹ́ pé àkókò tiẹ̀ ló kúkú tó ṣùgbọ́n ó ti rí gbà láti ẹ̀ ná àwa tá a kú bẹ́ẹ̀ ni ká ṣe kí ni ká múra so the book of romans chapter 8 verse 22 ó ní ẹni tí ṣe ti ń gbọ́ báyìí ẹni tí kò dá ọmọ òun ti kára rẹ̀ sí ṣùgbọ́n tí ó jọ̀wọ́ rẹ̀ fún gbogbo wa yóò wá ti ṣe ṣe ń gbọ́ báyìí tí kì yóò fún wa ní ohun gbogbo pẹ̀lú ní ọ̀fẹ́ now what are you telling me Ọlọ́run tó lè sọ pé ọ́ dáa, mo dáa yá àtọ̀run fún yín, ẹ máa pọ̀ sí. Ọlọ́run tó lè fi ohun gbogbo jìn wá. Ọlọ́run tó lè fi ọmọ ẹ̀ jìn wá. Kí wá ni tó ṣòro fún tá máa bèrè tí ò ní ṣe? A jẹ́ pé àsìkò àwọn nǹkan yẹn ò tíì tó nìyẹn. Tá a bá béèrè nǹkan tásìkò rẹ̀ ò tíì tó, kò lè fún ọ. Básìkò ẹ̀ bá tó, ó máa fún ẹ. Mo lè gbàdúrà lálẹ́ yìí. Gbogbo létí kàn rúgbọ̀n yẹn tó jẹ́ pé ẹ̀yin nífẹ̀ẹ́ ara yín, ẹ kàn rúgbọ̀n ni. Ọwọ́ Ọlọ́run ò kàyè yín. Èyí tó jẹ́ pé ẹ sá wàhálẹ̀ pọ̀ yìí náà ni, ẹ sì padà para yín ni, kọ́lọ́run bá ń tú yín ká. Kẹ́ ẹ lálàáfíà. Bẹ́ẹ̀ ni, àwọn tọ́lọ́run sì ti kó yọ náà wá ní padà nígbè pọ̀n láéláé o. Bẹ́ẹ̀ ni, gbogbo ìgbésẹ̀ tá a bá gbé báyìí, inú ayọ̀ la máa bọ́ sí, lágbára lọ́wọ́ Ọlọ́run. Kọ́lọ́run jọ̀ kó bá wa tẹ́tọ́ tèmi tọ́pẹ́ ọ̀sọ́ba kó bá wa tẹ́ sí afẹ́fẹ́ rẹ̀. Kọ́lọ́run má jẹ́ kí ariwo ẹ̀ mọ̀. 09045574 ni náà ni. Ẹ̀lú ẹ̀kọ́ sí ẹ̀lú kẹ́ẹ̀dẹ̀ sọ̀rọ̀ kí n kúrò lórí ètò lálẹ́. Hello. Ẹ káàbọ̀ sórí ètò ìyá, orúkọ yín àti bí ẹ ti pé wa. Láti ọ̀rọ̀ yẹn mò ń gbádùn yín. Ẹ jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ kí n máa parẹ́ mọ́. Mo ní ìrètí àti ìgbàgbọ́ pé a gbádùn ara wa dáadáa lálẹ́. Ẹ rí i pé èmi náà mo ṣe iṣẹ́ yẹn because tí mi bá sọ bẹ́ẹ̀ yẹn fọ́pọ̀lọpọ̀ èèyàn mi, iye rẹ̀ ò ní ṣí. Iye lomi ò ní ṣí. Ìbájẹ́ pé arábìnrin ó gbọ́rú program báyìí gbà tó wà láyé. Ó ṣe é ṣe kẹ́mi rẹ̀ ò dé. Ó ṣe é ṣe kó mọ̀ lọ kúkú ìyá yẹn. Ṣùgbọ́n Ọlọ́run mọ̀ ju àwa èèyàn lọ. Ẹ ṣe gan ni tájọ ṣe ètò tálẹ́ tó bá dín ní ọjọ́ mẹ́jọ ni aago mẹ́wàá gérégé ẹja tó pàdé fákọ̀tì ètò yín ètò wa ìsinmi aláyọ̀. Ẹ máa lọ sí àtayọ̀rọ̀ ojú òpó Facebook ní ìtọ̀nà /FM105.5 Ìbàdàn. Ẹ like, ẹ love, ẹ share, ẹ comment yín, ẹ jẹ́ kó máa gbéra. Àwọn náà gbìyànjú bẹ́ẹ̀ni wẹ́n broadcasters forum á gbìyànjú á ṣàkítí mapá ó ń tà wá fún náà nìyẹn. Bẹ́ẹ̀ni à ń dáàbòbò ẹ̀tọ́ obìnrin láwùjọ. Yálò ọmọbìnrin tó ti lọ́kọ tó ti bàlágà tàbí àwọn ọmọbìnrin léǹje léǹje léǹje. Bẹ́ẹ̀ni a máa bẹ̀rẹ̀ campaign wa yìí náà sì máa gbòòrò rẹ̀ lórí àwọn rédíò gbogbo àti ní ìtàkùn ayélujára. A ní àwọn campaigns gidi tá a fẹ́ ṣe, ó ní àwọn nǹkan tá a fẹ́ fi sùn. Gbogbo ẹ̀ á jẹ́ kí ó máa yẹyin, ẹ̀ dẹ̀ máa gbọ́ nípa rẹ̀. Ẹ̀yọ̀ ǹjẹ́ tí ó bá ń di ní aago mẹ́sàn-án ní òwúrọ̀ yìí gẹ́gẹ́ ẹ jẹ́ máa pàdé lórí ètò yín ètò wa ìsinmi aláyọ̀. Azeez Ademola Azeez ló dúró sókè. Yóò la mojú ẹ̀rọ mi. Ó dúró dúró dúró dúró tayayán ni. Ó ta ju skilichi lọ. Ọmọ mi. Ó dá àjọ ṣe ni tí gbogbo tó fi kàn sí. Ọgbọ́n pàtàkì lọ́wọ́ àwọn ọmọjú ẹ̀rọ wa. Ẹgbọ́n pàtàkì lọ́wọ́ àwọn olùṣọ́ ìlọrọ wa. Láti ẹnu gate báyìí tó fi dí òkè pátápátá General Fẹ́mi ní Mẹ́mẹ́ báyìí. Ọ̀gágun ológun ni gbogbo ẹ̀yìn pé òṣìṣẹ́ lẹ́tọ̀ àbúrò pátápátá kì í pé ẹ ṣe gan-an ni. Tó fi dí òkè pátápátá lọ́dọ̀ ẹ̀yìn gbogbo ọ̀gá wa pátápátá ẹ̀ ní jábọ́ ẹ̀ sì ní dààmú. Ọjọ́ mẹ́jọ ẹ jẹ́ ká pàdé. Aago mẹ́sàn-án láàárọ̀ yìí ìyálẹ́gbẹ́ àti bàbálẹ́gbẹ́ á tún pàdé ní ìwé lórí ètò yìí ètò wa ti fún tẹ̀dọ̀rọ̀ yìí títí ìgbà náà ẹ fẹ́ràn ara yín ẹ nífẹ̀ẹ́ ara yín 08074805574 08074805574 títí ọjọ́ mẹ́jọ lórí ètò yìí kẹwàá lálàáfíà ẹgbọn ara ni jigijigijigijigi move on ó dàrọ ọkọọkan láàjì love you bye rosie wa bí ó dàrọ.
1: Flash FM 105.5. Where else?
2: Where else?
1: It's Flash 105.5.
3: Here is 105.5. 105.5.